ọjọ́ pitipiti darapọ̀ mọ́ yìnyín o. Ẹja dúpẹ́ lọ́wọ́ ọba tó kó wa yọ lọ́jọ́ gbogbo nígbà gbogbo lórí àwọn ọmọ wa. Ọgbọ́n rẹ méjì méjì jó rẹ lọ́sọ̀ lẹ́sọ̀ fẹ̀rí sọ fún sàtánì pọ́lú wá tún ti gbògo. Gbogbo ilé rẹ bàbá rẹ bàbá káwọ́ yí méjì sókè pariwo. Bàbá alábíyẹmọ yín lè gbóhùn rẹ lórí afẹ́fẹ́ yìí. Lọ́ni ọjọ́ tọ́sí òní ṣẹṣẹ̀ gbé tọmọtọmọ o. Ọmọ rẹ òní pòfó ló mọ ẹ lọ́wọ́. Ọba tẹ̀dá ní Genesis kò ní jẹ́ ká yóò fi ọmọ rẹ dá ìdẹ́kùdá o. Ọba mi ọdún àgùntàn ní Exodus kò ní jẹ́ ká yóò fọ ọmọ rẹ rúbọ ogun. Olú àlùfọ́ ní Leviticus kò ní jẹ́ kọ́ ọmọ wa ó ṣìrì. Ọba mi ọ̀wọ́ iná ní Numbers kò ní jẹ́ kí iná yóò jó wa tọmọtọmọ. Ọba mi wòlíì ní Dítárọ́ lómi kò ní jẹ́ ká fayé bọ̀rún jẹ́ tọmọtọmọ. Ọba mi olórí ogun nínú ìwé Joshua yóò ṣẹ́gun fún gbogbo wa tọmọtọmọ o. Ọba mi olùdáde nínú ìwé Judges yóò tó sílẹ̀ tọmọtọmọ. O dẹ̀ ní rógun ẹjọ́ o. Ọba mi tó tó yìn nínú ìwé Sam kò ní jẹ́ kí orin ọpẹ́ kúrò nínú ilé yín tọmọtọmọ. Ọba mi wòlíì tó tó gbójúlé nínú ìwé Samuel kò ní jẹ́ kojú òtì ọ́ o. Ọba mi olótìtọ́ nínú ìwé Ezra kò ní jẹ́ kí olóore ọkọ yìí sí wà tọmọ rẹ. Ọba tí ń bẹ láàyè nínú ìwé Revelation kò ní jẹ́ kó ọmọ sàárẹ̀ ọmọ o. Ojú ọmọ rẹ ò ní kankísà lẹ́yìn odì. Ọmọ rẹ ò ní jẹ́ tàn. Ọmọ rẹ ò ní gúnjẹ eérú. Abíyẹmọ wọn ní sẹ́bẹ̀ yẹ̀pẹ̀ fún ọ. Iná ìta kò ní ju ọmọ rẹ wálé o. Ọmọ wọn ní ṣiṣẹ́ bàbí ibi. Ọfà ẹ̀sẹ̀ kò ní bà tọmọtọmọ. Ọpọlọ ọmọ rẹ máa jí pẹ́pẹ́ sí ìwé láti èrí lọ. Ọmọ rẹ ò ní di ẹnu arinlẹ̀. Ìkà àwọn ènìkà kò ní ká ọmọ rẹ mọ́kànà. Olúwa yóò dáàbò bo ọmọ rẹ nílé lóko lọ́nà ọjà. Olúwa yóò dáàbò bo ọmọ rẹ bíi Daniel. Olúwa yóò wo ọmọ rẹ sẹ̀ bíi Námánì. Wàárí ojúrere Ọlọ́run bíi ti Mose. Olúwa yóò lo ọmọ rẹ bíi ti Paul. Olúwa yóò dá ọmọ wa lóhùn bíi

ẹgbọn tó sọ ó sì ṣe nígbà tí mo sọ tẹ́lẹ̀ Pelatia ọmọ Benia ku mo sì dojú bolẹ̀ mo sì fi ohùn rara kígbe mo sì wí pé Olúwa Ọlọ́run ìwọ ó wá ṣe àṣetán ìyókù Ísírẹ́lì bí Ezekiẹ́lì rí àwọn ọkùnrin 25 láàrin àwọn ọkùnrin ó sì lóun dá wọn méjì mọ́nú wọn ìkánú àwọn tó dámọ̀ òun ló sọ pé nígbà tí mo sọ tẹ́lẹ̀ ó sì kú ẹsà bí Ezekiẹ́lì ò bá sọ àsọtẹ́lẹ̀ òmíràn yìí ò ní ṣubú ẹ̀yìn tí òmíràn ilé yín ní dandan àfi tó ń bá sọ yín dẹdu arílẹ̀ mo gbé ìyàmọ́ra ọlọ́run wọ̀ láàárọ̀ yìí mo sọ pé lórúkọ babọmọ àti ẹ̀mọ́ òmíràn ilé yín aṣubú fún ẹ òmíràn má ríṣẹ́ òmíràn má lọ́kọ òmíràn má bímọ òmíràn má níyàwó òmíràn tí ò jẹ́ ó kọ́rọ̀jọ òmíràn tó jẹ́ ó máa jẹ gbèsè òmíràn tó fa ago ìrìn àjò rẹ sẹ́yìn òmíràn tó fojú kan mo sọ bí wòlíì yìí òmíràn máa ṣubú fún ọ̀sẹ̀ òmíràn á ṣubú fún ẹ òmíràn ilé bàbá rẹ òmíràn àdúgbò rẹ òmíràn tí ò jẹ́ kó lọ́jọ́ ayẹyẹ òmíràn tó ń yọ ayé rẹ lẹ́nu bàbá gbọ́ bó bá ṣàmé òmíràn yẹn máa ṣubú lulẹ̀ òmíràn á ṣubú lulẹ̀ òmíràn á ṣubú lulẹ̀ òmíràn á ṣubú lulẹ̀ òmíràn á ṣubú lulẹ̀ òmíràn á ṣubú lulẹ̀ àwọn alágbára tí wọ́n ń fọwọ́ ago rẹ̀ sẹ́yìn àwọn alágbára tí wọ́n ń fi ojú pọ̀ àwọn alágbára tí wọ́n ń fojú pé ìrìn àjò rẹ̀ mo sọ tẹ́lẹ̀ bàbá ṣàmé olúwa gbà ọ lọ́wọ́ rẹ̀ olúwa gbà ọ lọ́wọ́ rẹ̀ olúwa gbà ọ lọ́wọ́ rẹ̀ olúwa gbà ọ lọ́wọ́ rẹ̀ lónìí la tú ọ lẹ̀ lónìí la tú ọ lẹ̀ ogun rẹ̀ ṣẹ́ o mo ní ogun rẹ̀ ṣẹ́ ogun rẹ̀ ṣẹ́ gbogbo àwọn tí ẹ rí lóde tí nǹkan lọ dáadáa fún bàbá mọ́ kàn fara wí anybody kọ́kọ́ wádìí ṣé kìí ṣe pé òmíràn lé tí wọ́n ti ṣubú torí tí òmíràn lé wọ́n bá ṣubú ẹ̀sà ìṣerere máa yá lẹ́sẹ̀ wọn wo bí àwọn tí òmíràn ilé wọn kò ṣubú ìdè ló ń bẹ lẹ́sẹ̀ wọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ a máa mú wọn mọ́lẹ̀ ní gbogbo ọ̀nà bó bá lè ṣàmé lónìí ni kò dọ̀la òmíràn ilé rẹ̀ yóò ṣubú lulẹ̀ òmíràn ilé bàbá rẹ̀ yóò ṣubú lulẹ̀ òmíràn ibi tá a ti bí ọ mo ní wọn á ṣubú lulẹ̀ ẹlòmíì ọkọ tó fẹ́ ni òmíràn ẹ ẹsà ẹlòmíì ìyàwó tó fẹ́ lọ́jọ́ àárọ̀ ẹ ó ní òmíràn rẹ ọlọ́run àwọn bàbá mi o ẹlòmíì sà ìyá tó bí lọ́mọ ni òmíràn ẹsà ẹlòmíì ìyálé ìyá ẹ ní òmíràn ẹ kọ́kọ́ dá òmíràn yín mọ̀
ijo ti David ri Goliath David oje o lo o duo ti koda won o fe ki David duo ni waju Goliath David wa lo ba Saul pe Oluwa mi je fun oni profile mi nitori pe emi le duo ni waju okore Saul so fun pe ma ti soro boyo mental so nipa je nkokko fun eni profile Goliath ki wo to fi profile ti ele so ri Goliath ile gati lo ti wa omiran ni le gati ni lara awon omiran ti awon alami mejila ti won ri lori ile niyen ti won ni awari omiran awada bi tatansoko be ni iru awon tan ri niyen akoko niyen ile gati lo ti wa Saul ni elekeji so wa ri ni le gati awon ki ni ika marun ika mefa ni ika ise won ki je marun mefa ni profile keji niyen nile awon gati eleketa so wa ri nile awon gati awon ki ga bi eniyan ti ga ti eniyan ba ga ni 5'6" abi to ti e ga 6 feet eh

0: gajo ke ni le odun ya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese den bo wa
1: kali mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: to ba ni owo ti mo ma ni ke ti se ko gbe owo yen sinu e mo so fe pe ta ba tin pari agba ma yo owo yen ko be pe pe pe ko to gbe wa tun lo ni do ke bi wa ma lo de ti pa wa lo de bi kan wa wa mu owo yen wa da ko mu wo je wa ni ta gba no ni be ja mo ti so fe ba tan so ma je se ma so ko ko gbo mi si le do mo lo gbo won to ni document ko gbe ti awon apere gbagbe a se jade ose yi ma to wa a no se yi ma to wa amen gbo ta ti da mi se lo se ko la ni o la ti ma se lo se amen olúwa ní gbogbo ẹni tó fẹ gba ìwé ìrìnà ní sàmú pé bẹẹ ìjáde lọ fi lọsẹ yìí ó máa bọ sí mo ló máa bọ sí gbogbo ẹni ń gbọ mi tó fẹ gba ìwé ìgbélu ẹwọ tí mo fẹ gbọmọ onílù lọ àṣẹ máa ṣiṣẹ fún mi ó máa bọ sí mágbàgbé iyọ tí mo ní omi ó wà very very important dá sínú omi yẹn mágbàgbé owó tí mo ní kò fi sí mi lọ́gbà ọba tó ní ayé àṣẹrun a máa rajé jọ lọ́fẹ̀ a máa rówó lọ́fẹ̀ a máa rí owó lọ́fẹ̀ a máa rówó lọ́fẹ̀ ọ̀nà máa là fún alọ́fẹ̀ gbogbo tó le tó le tó le tẹ́lẹ̀ tẹ́ ló májàmú dẹ̀ bá mi sọ̀rọ̀ ọ̀sẹ̀ ọ̀nà àbáyọ̀ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ ọ̀sẹ̀ ìtìlójú ọ̀sẹ̀ ìjẹ́dìde ọ̀sẹ̀ ògo tuntun lórúkọ jésù ọ̀sẹ̀ máa dára fún ọ okùn ní kí ló dá ilé iṣẹ́ tiẹ̀ ní mọ́tò ìkọ̀tù yìí kí wọ́n fẹ́ máa lò yúrú oní májàmú ní àwọn ìgbésẹ̀ tiẹ̀ kó gbé lògbé gbogbo ifá tó kóra jọ gbogbo ẹmí tó kóra jọ tó lò wó ba iṣẹ wa jẹ lórúkọ jésù ẹmí máa tẹrí ẹ bá agbára yẹn ṣòfò àrùn ṣiṣẹ fún wa ìdẹdẹ ẹja ìdánimọ jíjẹ gbogbo bí tó bá ti ń gbọ mi pátápátá orúkọ mi ni wòlíì hi o ajílórí sílẹ sí àránṣẹ christ patriarch crusaders cac atamátàsí tó lọ bá gbé bùjókòó agbára àánú rẹ kalẹ sí oríwo lọnà tó gé tẹgbẹdá nínú ìlànà gbogbo ọjọ kẹwàá nínú oṣù la máa ń ṣe ìwúdo agbára ni máa ń sọ pọpọlọpọ ẹlísì ojoojúmọ kan náà wá wòlíì wòlíì ní ọjọ tí wọn máa ń lọ àkànṣe àdúrà kan wà every of the ten ibi tá a ti máa ṣe ìwúdo agbára aago mẹwàá àṣálẹ náà máa ń ṣe programu ó ní bá kú bá dalẹ ká yọ ń bọ lówùrọ àwọn èèyàn wà gbòbùdó yẹn lóru wà á sọkalẹ ojú tó mọ tí ló máa wá ṣẹlẹ ẹrí náà ni abẹ bíríjì wo rò náà ti máa wọkọ olú oyè tó bá ti wọlé kẹjẹ sí olúwo jọ ọ bá ti lórí ojọ ṣẹgun òkè sókè tó ní atamátà sí lónìí ha ó tún di ọ̀dì tẹ ọdún ẹbí friday la máa ń gbọdúrà níbẹ àkàṣí àdúrà nínú gbọdọ friday ní olúwo lọ́nà tó gbìtẹ bẹ́ẹ̀ aago bíi mẹ́jọ làwọn èèyàn ti máa ń dé àyọ̀tọ̀ yálọ dúpọ̀ ọba àwọn ọba ọba tí ń bá wá ṣe à ń sọ́wọ́ṣẹ́ à ń gbà ó gbà ee kì í ṣe pé àtàgbára wà à ń nú ọba àwọn ọba ló fọlọ́ àríwá wàá dọ̀dọ̀ ọwọ́ rẹ sókè wàá jẹ́ kí ògo fọba àwọn ọba ọlọ́run tó lògo ogo ẹ̀yin ò lè pípẹ́ ẹ̀gbọ́n ẹnìkan wàá kí ògo ògo ògo ògo sọ́gbà bóyá ó. iṣẹ́ ìránṣẹ́ wò ni ó yàtọ̀ pátá kò tẹ̀ tún tó fi bá ti pá mọ́tòtò bàbá ní ìṣàgùtò bàbá lágùtò yóò wà gùtò ẹ̀ kí ṣe wòlíì wòlíì iṣẹ́ ní sá ló ń bá ń gbogbo ìgbà wọn ń dúró ti wòlíì gbogbo ìgbà pásítọ̀ ló ń dúró ti kí ṣe iṣẹ́ wòlíì wòlíì ló ní ọjọ́ ẹ̀sìn èèyàn àbí ọjọ́ ìdààmú èèyàn ló ń béèrè wòlíì ṣùgbọ́n bí bàbá ṣe tẹ́lẹ̀ ẹni tí ọba yé ọ̀pọ̀lọpọ̀ máa láyé wọn tó wá wò pé òun ló ṣe sunday service fún ọ ẹjọ ṣe money devotion ẹjọ ṣe sunday school ẹtùbọ bẹ ẹjọ ṣe service ẹtùbọ bẹ evening program ó ti di àárọ monday ẹtùbọ ṣe àkànṣe àdúrà kan lọjọ monday láàárọ youth program ní ẹsẹgun ìrọlọwọ àmì it's not a prophet you can't be a prophet and at the same time be a pastor ọjọ ìpọnjú ni wòlíì wà fún tó bá ti ẹni bá ti wà ní sọlá ń dì sí wòlíì àwọn náà ń pè ní ọmọ àwọn wòlíì ọmọ àwọn olùdẹ́kùsọ àwọn tí wò lè ń train wọ́n ń train èèyàn láti sọ bí sọ don't make mistake o ẹ̀wọ́n á train ni ọ̀gá mi tó train mi tí mo fi sọ bí sọ èrè ó mì pé àgbọ́gbọ́n sí wa nínú ìpè tí ẹ nìyẹn no so ẹni tá a bá ń pè ní wòlíì àti àwọn ọmọ wòlíì ò kì í kọ́ èèyàn bó ṣe ń sọ bí sọ àmọ́ wá train yẹn wá kọ́ ẹ ní nǹkan tó bá kàn wòlíì ò ní kọ́ ẹ bó ṣe ń sọ bí sọ wọ́n kọ́ èèyàn bó ṣe ń sọ bí sọ ẹ̀bùn ni bí sọ ti sọ ìran wòlíì ló ní kó o dọ́bẹ̀ kó má sọ nítorí wàá kàn tó kù ni and to the glory of God ẹ̀yin tẹ́ ẹ ti wá síbi dáadáa mi ò ní jẹ́ ẹ sọ̀rọ̀ àfẹ́yìn tó bá já ọ̀rọ̀ gbà tí wọ́n á kọ́ màwẹ́ lónìí tó o bá dọ́dọ̀ wòlíì ò ní láti sọ anything owó dọ́dọ̀ wòlíì ò dọ́bẹ̀ yọ gbẹ̀dúà fún ọ nígbà bá wá gbẹ̀dúà fún ọ yóò wá máa sọ nǹkan tó bá rí fún ọ kí ẹni kọ́ máa sọ pé bẹ́ẹ̀ níbẹ̀ tí yìnyẹn náà ni àǹkan tí mo bá wá náà lẹ́ ń sọ yẹn àìṣòro tí mo ní náà lẹ́ ń sọ yẹn wòlíì ò ṣẹ̀gbọ́dọ̀ bí ẹ kó wá sọ pé ìka ayé rẹ tán ó wá gbọ́dọ̀ kú yẹn ẹ nǹkan tó kàn lélẹ̀ no a máa ń bí wòlíì ni wòlíì lẹni gbá bí for the purpose bí ìtọ́ni wòlíì ni ìmọ́lẹ̀ olóbi jẹ́ pé ìka tó ń lò fún ẹ̀ ìka tó ń point mo sọ nípa faithful ministry tẹ́lẹ̀ inú we have apostolic ministry àwọn apostolic ministry yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń fẹ́ pastor ní díẹ̀ díẹ̀ nítorí ibi tó bá sí pastor wọ́n sì délé díẹ̀ wòlíì kò ń ṣe pé wòlíì ò kì í ṣe pastor we have the evangelist we have the teachers we have the pastors àmọ́ wòlíì ló dá yàtọ̀ ìka tẹ̀ dá yàtọ̀ ó lè dá dúró báyìí ẹ̀wọ́ lẹ́kún lè dínà bí irọ́ òun nìkan lè dá dúró he's a minister on his own for edification of the body of Christ láyìn láti rẹ níbi tó bá ti dójú ẹ̀ wọ́n wá béèrè pé àwọn wòlíì dà wọ́n mọ̀ pé bíbélì sọ wípé níbi tí ò bá ti sìnrìn àwọn wòlíì ó ní àwọn èèyàn mi ṣe gbé so we should not make mistake people are still making mistake ọdún mo sọ pé mo nígbà tí mo dé láti náà ti sílẹ̀ yorùbá ni mo ṣẹ̀rí wípé gbogbo ẹni bá ti dá church kalẹ̀ wòlíì náà ni no wọ́n lè dá kí sọ pé tó bá dá church kalẹ̀ ni wòlíì wòlíì lè dá church kalẹ̀ ṣùgbọ́n kò lè fà á sọ church a typical wòlíì bíbélì sọ pé lórí wọn orí wọn gẹgẹgẹgẹ àti àpọ́sù ni lórí àpọ́sù àti wòlíì lágbé ìjọkalẹ̀ ni so that is just it àmọ́ wọ́n bá dakalẹ̀ pásọ̀ yóò pásọ̀ láti sọ ẹ̀gbọ́gbọ́ wọn tó bá ní pásọ̀ tó o gbọ́ràn sí pásọ̀ rẹ lẹ́nu o gbọ́ràn sọ́lọ̀ lẹ́nu ni and you don't listen to your pastor and you don't listen to the teacher of the world àwọn tọkọ yín láti kọ yín ní ọ̀rọ̀ ọlọ́run tẹ́ẹ̀bá ẹ ti ṣe lòdì sí ọlọ́run your pastor is very essential and important àwọn olóògbé ní olùṣọ́ àgùntàn jésù yìí fọsọ pé ta nínú yín tí àgùntàn ẹ̀kan yóò sọ yìí tí ò ní ṣe nínú ọgọ́rùn tí ò ní fi 99 tó kù sílẹ̀ láti wá ìkan yẹn ọlọ́run gbọ́ wòlíì ò ní wá ẹ orúkọ mi ni wòlíì ajílórí àtàmátàsí ẹ lọ béèrè ilé ta ni mò ń lọ táwọn wá kiri tó bá lójú ẹ̀wọ́ ló wà wòlíì wa tí wòlíì ni kó wá bí wa ọkàn ọlọ́run pé kí ni ìgbésẹ̀ tó máa gbé kí ni ìrìn tó máa rìn nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí wá kẹ́tẹ́kẹ́tẹ́ nínú ìwé tí wọ́n pè ní first summer chapter 9 ibẹ̀ ni ó ti dé ìkórìtà kan kí ni sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí wá gùtàn bàbá ẹ̀gẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ kiri wọ́n wá kiri wá kiri wá kiri wọ́n rí nígbà tó dé verse 6 ó ní oṣù pé kí ni èsì ènìyàn ọlọ́run kan wà ní ìlú yìí ó sì ṣe ọkùnrin ọlọ́lá gbogbo èyí tó bá sì wí ní iṣẹ́ wá kí á sì lọ ẹbẹ̀ bóyá yóò fi ọ̀nà tí a ó gbà hàn wá ẹbí wòlíì ọlọ́run ọlọ́lá ni wọ́n ìdí rèé tí mo bá dójú ẹ̀ lẹ́wà wọn wá ẹni wòlíì tó bá bẹ̀ fílẹ̀ síbi ọwọ́ kò ní pẹ́ tó o bá ti jẹ̀jẹ̀kújẹ bẹ́ẹ̀ ni mo sọ fún sà tó o jẹ̀jẹ̀kújẹ òtún tó níyì tó lọ ra báyìí lọ ra nǹkan báyìí kan báyìí kó o mu wá lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí kó o mu wá tàbí lọ ṣe kó sọ fún ẹ pé lọ gbégbé tẹ ọ bá dẹ̀ gbé very good àdúrà gbà yẹn gbà sọ èlé lẹ́yìn tó wá sọ́dọ̀ mi èlé àdúrà yà sọ mọ́tàsí tó mo wá sọ pé o ṣẹ́yìn tó yẹ báyìí lọ mu wá o òye báyìí ni màá gbà lọ́wọ́ rẹ o kò possible kì í ṣe pé torí mo ní tótó tàbí mo ṣe aláìní kò í ṣe pé tó kì í dẹ̀ ṣe pé mo ṣe àìní ṣùgbọ́n à ń sà láti tẹ̀lé ohun tí bíbélì sọ ẹnì kan dẹ̀ gbọ́ mi ó wà nínú ìṣòro kan ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ wa ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ wa in the mighty name of Jesus the truth of the matter tí mo fẹ́ tí mo bo yín dìbò lónìí ni pé wòlíì kì í ṣe ẹni tán wá lọ lójoojúmọ́ nígbà tó bá dé bẹ́ẹ̀ ẹgbẹ́ tuntun bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ ká wá wòlíì kẹgbẹ́ mi nígbà tó ń sọ bẹ́ẹ̀ sọ́ọ̀lù ni sọ́ọ̀lù wá bèrè kan ó ní sọ́ọ̀lù sì wí pé bí ọ̀bà bá lọ kí ni àwọn òmùlọ fún ọkùnrin náà nítorí pé àkàrà tó ní àgbò wa kò sì sí ọ̀rẹ́ tí a mú tọ ènìyàn ọlọ́run náà kí ni àwa ní ẹrọ ọ̀pọ̀lọpọ̀ yín máa ń ṣe ìfọ́ good kó wá forí lè máa lọ sọ́dọ̀ wòlíì kó lọ lọ́wọ́ òfo ti strong ara ohun tẹ́ ń ṣe tí àdúrà yóò fi gbà ó nìyẹn èmi wòlíì àdúrà àtàmọ́tà tó lórúkọ mi èmi yóò sọ bọ́lọ́ ń ṣe rán mi ara mi níṣẹ́ níṣẹ́ ń ṣe wòlíì 20 àbí 40 years so tí mo bá wá ń sọ fún ẹ pé báyìí ọlọ́run ti gbà ẹni òótọ́ ni mo fẹ́ sọ fún yín kẹ́rin ohun tí màá jẹ ọlọ́run ti fún mi because mi ní jẹjẹ nínú lọ mo sọ fún ẹ̀kọ́ lọ́jọ́ kan àròlí lágbájá kan mọ́tò ẹ̀ tó 13 ilé tó kọ́ tó 89 ó ṣe kíní kan ìṣòro tiẹ̀ nìyẹn èmi ni pé mi sáà sùn ayé tó bá dẹ̀ jẹ́ ayé ni bí mo sùn mo dẹ̀ jí don't compare me with anybody pẹ̀lú ohun tó ní ọlọ́run fún mi ọlọ́run ló fún Ọlọ́run ló mọ bó ṣe gbé ìjọ ní kálukú gẹ́gẹ́ bí ó ṣe wù ní sá. Ibẹ̀ níbẹ̀ sí sọ̀rọ̀ kan, omi fún àwọn kan, ó fún ẹni tálẹ́ǹtì mélòó, ó ní ó fún ẹni tálẹ́ǹtì márùn-ún. Là ó ní pẹ̀lú mí náà, ó fún tálẹ́ǹtì méjì, ó fẹ́ yẹn kọ́lẹ́yọ kan. Ẹyọ kan tó fẹ́ mi yìí náà ni mo múra sí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, èmi ò rọrí mọ́lẹ̀. Òun tó sọ ní Mátíù nìyẹn. Inú ìwé Mátíù tó ti sọ̀rọ̀, ìyẹn Mátíù chapter 25. Ó ní wá bẹ́ẹ̀ sí ká, ó ní fọwọ́n kan ní tálẹ́ǹtì márùn-ún, fẹ́ nìkan nínú méjì, fẹ́ nìkan ní ẹyọ kan. Ẹ̀rọ ìwòsàn ibi tẹ́rọ ọlọ́run ti bà mí tó bá kàbẹ̀ dáadáa. Wọ́n á rí pé ìgbẹ̀gbẹ́ ní àtẹni fún ẹyọ kan o, àtẹni fún mẹ́rin méjì o, àtẹni fún márùn-ún, oní márùn-ún fi tẹ̀sí odi mẹ́wàá, oní méjì fi tẹ̀sí odi mẹ́rin. Ẹlẹ́rọ kan tó lọ ní mọ́lẹ̀ lójú ìyàgbé tó tún lè pè. Ṣùgbọ́n oní méjì yẹn ti tẹ̀sí odi mẹ́rin, àtẹni lo mẹ́wàá, àtẹni lo méjì, èrè kan náà lọ́dọ̀gbà. Ọjọ́ yẹn ló lẹ́rù, ọjọ́ yẹn ló léwu, ọjọ́ yẹn ló le. Gbogbo tá a bá ń ṣe nílé ayé yìí, ẹ wo aṣọ tó wọ̀ sọ fún mi, aṣọ tí ò ní gbó, ẹ̀sùn mí ẹ̀wù tí ò ní yá. Gbogbo ojú à ń lé gìrìgìrìgìrì, ó máa tán, ìwà bá dán máa tán. Bí ìlọ́run bàbá ńlá wa tó wà nínú bíbélì, ìtàn wọn là ń kà. Bí àṣà ẹni ti ń yà dùn, ẹni tí ta bá ń ṣe, ọjọ́ àpọ̀ ìtàn tó dáa sílẹ̀, òun ló máa rántí. Orúkọ mi ni wòlíì àdúrà tó ń rí ìwà láàyè rẹ̀. A kò gbò ní jà wá mọ́. Ṣé ìpolo ti níbi wòlíì nígbà tí ìṣòro bá dé ni? Ìwé second king ní Sankatele. Nígbà tó mú dé tí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ọmọ mi tó fẹ́ yà sí mọ́. Ṣé bá ti dé bí ogun, wọ́n àká wòlíì kò kẹ́tọ́ lọ. Mo máa ń wọ ọ̀pọ̀lọpọ̀, wàá bẹ̀rẹ̀ nǹkan, o ò ní pé wòlíì kò béèrè pé ṣé ká lọ àbí a máa lọ. Ìwé fọ́ọ̀fà mẹ́ta 30. Dáfídì ọba òjèdè lọ, fẹ́rẹ̀ àwọn olórí pípé lè lóde ẹ̀fọ́tù kọ́ divine instruction and divine direction. Ó bá ìníkà ẹ ṣe rìn, bá ìníkà ẹ ṣe gbà, ìbílọ̀ náà àbáyọ wà. Ó bẹ̀rẹ̀ ṣé kí n gbé iṣẹ́ gbọ́ ọ̀tà, ṣé n ṣe ìtẹ̀síwájú kí n lé wọn? Ó ní bí n bá dẹ̀ lé wọn, ṣé màá bá wọn? Bí n bá wọn nǹkan tí mo torí bẹ́ẹ̀ lé wọn, ṣé màá rí gbà? Pípù dọ́fín mo ní ká ń yọ olólùú ìbú sá. Ó ní dáàbì fún àṣìdá ìtàṣàpùnì ìtàṣàpùnì. Ó ní náà o ìtàṣàpùnì ìtàṣàpùnì mọ́ bínú mọ́ forí rọ o. Ó ní ìrẹ́ máa lọ tó ní mo bí ẹ́ ń béèrè ó fẹ́ fà jùlọ. Ó ní àtúnbẹ̀rẹ̀ lè ní asọ́mọ́tà tó yìí ní béèrè owó lọ́wọ́ ẹ̀. Lóògùn ni mi ẹni bá retí àti gbowó ọwọ́ ẹ̀ ló máa lo lè bú mi. Ó yà ní sọ́rí sá. Mo ní bó ṣe sọ̀ bí mo ṣe sọ mo ní bí èmi ló pè fún ẹ tí o ti gbé ìgbésẹ̀ tí o yẹ kó gbé kó o dẹ̀ máa sọ tí o yẹ kó sọ nù. Ó ní ìtàṣàpùnì ìtàṣàpùnì. Òun sáré lọ, òun lọ sáré ṣètò owó kó o lè rí kinní kan. Kí ló ṣẹlẹ̀? Ó ń contest election nígbà yẹn ni. Ó wá lùsì. Mo ní ta ló ní ó contest election? Mo ní ìgbésẹ̀ tó yẹ ó gbé kò gbé kó tó lọ contest. Ọ̀pọ̀lọpọ̀ yìí lọ ń contest gbódò bọ̀. Yàrá owó ló lọ ń há. Onímọ̀jẹ̀mú sọ fún mi wípé báyìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyọ̀lú yóò kọ̀ ṣe. Làdúrà kò tún béèrè fún ilé ìlú ìgboro lọ jókòó sọ ló wá ṣe jìnnìjìnnì ní ẹni kìnnìkan kìnnìkan ó wá tún sáwálé ó tún gbòdò ó tún ti kápadà báyìí ló wá ń tún pè mí tó náà o gbogbo ìgbà tó tún ti padà ìfọ́tù ti dàrú mo ní ó dàrú òun lọ bó orí rẹ ni wòlíì ń ṣẹni tó onídìí ní gbogbo ìgbà ṣùgbọ́n onídìí láti máa jẹ́ kí wòlíì mọ bó ṣe ń lọ tàbí kò sọ bó ṣe ń lọ fọ ẹnìkan gbọ́ gbogbo ibi tá a ti ṣiṣẹ́ tó ti dàrú tó ti bàjẹ́ tí ò yé wa mọ́ ọlọ́run ìṣẹ̀dá ò ó yá wá dá sí fún wa. Ẹ̀mí mọ́ máa dá sí fún wa in the name of Jesus. Ẹlòmíì ohun tí ò tó nǹkan á kàn fi bá nǹkan jẹ́. Ọlọ́run gbọ́ mo láìsí ìrìn àjò kan tí ọlọ́run jẹ́ kí ó di ìjọ́jú àkórí. Nígbà tí wọ́n tọ́ fẹ́ lọ dágún háàgì ọ̀nà ẹ̀gbà háàgì àwọn táwọn máa parí nítẹ̀dú mélòó kan háàgì bá dúró pẹ̀lú ọ̀nà bá darí dé. Wọ́n ẹnìkan ti bí àìmọ́ wọnú yín àti tẹ bá yọkú òǹbẹ̀. Yẹ mẹ́yìn ọ̀fù tẹ́ ń gbọ́ mi ẹlòmí ò rọ́mọ bí. Ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọkọ tó fẹ́ kàá bí mò ń bẹ̀ tí ò ikú. Torí pé ọlọ́run ò ní kó lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni ká obìnrin kan wà lọ́dọ̀ mi ní ọjọ́ Tuesday ní Abẹ́òkúta. Mo wá ń sọ fún un. Mo ní mo rí ìgbéyàwó níwájú ọ̀gbọ́n mi ò rere. Nígbà ó ní kí ni a ó ṣe sí bí àsan sẹ́kẹ̀tì sí a máa ń rí tí wòlíì máa ń rí ìkẹ́ṣe sí o bí àsan sẹ́kẹ̀tì sí jẹ́pẹ́ wòlíì ò ní rí ìkẹ́ṣe sí yóò kàn sọ fẹ́ pé rìn báyìí ni. Ó ní gbogbo àwọn tí a ti pàṣẹ mímọ́ tọ́ àwọn là ń pè ní ọmọ ọlọ́run tá a bá ti pàṣẹ wọn darí àfikẹ́ mímọ́ bá darí ẹ pé bí eléyìí ojú ẹ bàjẹ́ ó ń dádì mi ò má yọ tó bá jẹ́ pé a máa ṣe ètò àdúrà a máa ṣe ṣe àwọn wòlíì wò mí má jẹ́ yẹ́ tẹ̀ mọ́. Je ti ba san ma tan le mo. E ma so pe ti lo godo wo ni so ma legu. Owo ta ti na ti 5 million. E ti lo godo afa ti lo godo babalawo. Se ife Olorun wa nbe sa. Eyin o mo pe o ti Olorun o ba lowo ti ko ni work. O ye ke lo find out gada ni po Olorun. Mo so kan lori television. Mo ni Olorun ko lo da Nigeria o. Awon oyibo lo da Nigeria. Olorun da ile Yoruba. O da ile Igbo. O da ile Hausa. Gbogbo to n da ru leni tori pe ki so Olorun lo da Nigeria ni. To ba je Olorun lo da Nigeria, o rorun lati pe Olorun si. So gbogbo awon to n pariwo nisin won bere kini Olorun fe gbe. Ati ti awon ta ba so ade ready to listen lati gbo pe kini Olorun fe. Ibi ni mo ti so so fe len gba gbogbo so pe obi ni o wole, sin atiku ni o wole, tinubu ni o ni wole. Oluwa ni ti so yen ati ti ni ba se ni paper of December 18, 2022. Ni mo so fun omo ni Oluwa so fun bi pe obi lo ma ni ariwo. LP 1, LP 40, LP 50. Ariwo e. Mo ni atiku ni o fe ko wa be. Mo ni gbogbo so nte tinubu ni o wole o. Amo to ba ri wole tan e lo mura adua. To ba wo ni so pe ko ni wole ko ni wole mo ni yo wole. O kuku wole sugbon mo bere so. Adua to ni o mura kini tun ma gba ni. Iru adua wo ni. O wa lori Facebook o ma kan lori atiku to ni ko advice ni. So iwo to n gbo mi. There are some certain things so ba gba e ti o ni gba. Oruko mi ni Wole Adeleye Atamata. Se n se lo ti ko. Àwọn tó jẹ́ pé owó kan lọ bí dìtẹ̀yìn kì í sọ̀rọ̀ àdúrà bó wọn àkọ́rẹ́ di ẹ̀rọ ṣùgbọ́n ẹ fẹ́ máa tan wòlíì èló ni kí n mú wá èló ló máa tó mi ná àwọn ètò wòlíì tó bá tó wá tẹ́tẹ̀ náà ni máa wọlé tó bá lè rí 300 sí tó bá rí 2 million sí tó bá rí 5 million sí ẹ gbà bá kálà ń bíbáyìí tó wá bá mi lórí ìgbè tó fẹ́ di mo ní kò ní wọlé gbogbo wọn sọ kọ́dà èló ni kán lọ wá kí ni tẹ́ṣe sí mo ní kò lè wọlé Ọlọ́run ò kọ̀ wẹ́ síbẹ̀ mi ṣùgbọ́n sọ́kù ni kò lọ kọ̀ǹtẹ́ sàṣẹ́lẹ̀tọ̀ mo ní tó bá lọ kọ̀ǹtẹ́ẹ̀sì yóò wọlé àwọn tí mo sọ fún gbàyìn tán wa pẹ̀sẹ̀ bíi jẹ́ alájà ní sí ìtòmí tọ́ ọ̀pọ̀lọpọ̀ ní irọ́ olóṣèlú kan wá mi wá bí máa sọ pé ṣe kọ́ ọ́ fẹ́ kọ̀ǹtẹ́ lọ ẹ̀kẹ́ ní mọ̀ ní ìrántọ́ yíyá aláró ìrìn bó lè mú ìnà ní ìsìn tọ́ ò lè mú ìnà kankan ṣé kí n fẹ́ lámọ̀ràn tó ń gbọ́wọ́ ìrání gbọ́wọ́ ìrìn tàbí ẹmọ́wọ́rí wòlí ẹgbẹ́ ti náwó ti jábọ́ Olúwa jẹ́ kọ́rọ̀ rẹ̀ yé mi wọnú ọkàn mi àti ayé mi kó o ṣe olùdarí ayé mi fún mi ó yá fún ẹ̀mí mọ̀ ọlọ́run àti lọ́rùn ìgbàgbọ́ ọlọ́run àtàmátàfẹ́ ọlọ́run tó ní àṣẹjọ ṣé olùdarí ayé mi kò ṣe olùdarí ayé mi sí amọ̀nà mi ṣé olùdarí ayé mi sí amọ̀nà mi ṣe àtọ́nà mi mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán. Olúwa tí a mọ̀ ní àkókò ìdarí fún mi. Jésù Olúwa wa, o tó síbẹ̀ ọgbàdúrà kejì yìí. Òun làwọn ẹ̀rí ti máa ń pọ̀. Ẹ wo bí wòlíì ló máa sọ fẹ́ pé programu báyìí. Ọjọ́ programu ni wòlíì, ó lọ́jọ́ báyìí ló rí wòlíì, ó lọ rí wòlíì. Wọ́n sì ní wòlíì, ọ́ mọ̀ ń lọ ni. Àfi Ọlọ́run tọ́lọ́ àti ilé tọ́lọ́run bá ní kó dá tọ́ọ̀kì kalẹ̀. Bóbá dójú ẹ̀ ilé tó gbé lóṣèlú máa kí òtọ́jú ẹ̀ máa mọ́dọ́ ṣé dájú wà nílẹ̀ kan máa sọ ẹ̀ kàn lọ́pọ̀ náà ti rí wòlíì owó tọ́ ni mo sọ léèní ibẹ̀ tí ó lè má ọ̀pọ̀lọpọ̀ lè bú mi o wọ́n bẹ̀rẹ̀ má tẹ̀lé ohun tí mo sọ wòlíì ìfẹ́ tó ń ṣe jókòó tí àtúntò ọba fẹ́ẹ́ ọdọ́ bájọ́ ọmọ létí ẹ̀ tó ń pè ní ọmọ àwọn wòlíì àdúgbò wòlíì ò ní sọ kó pépé báyìí ló ṣe condition ṣùgbọ́n yóò kọ ẹnu tó bá kù bet ọ̀pọ̀lọpọ̀ níbo lè rọ́pọ̀ sí yáà oh my god ibi tí mò ń bá ọ sọ ni pé ìpè oníkálukú yà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo èèyàn lọ múra tó bá tìjì di on the pen ọjọ́ kẹwàá nínú oṣù kéje ẹ tún máa bọ̀ ìbàdàn ni kó wá olúwo lọ́nà tó gbèsè ẹ̀gbẹ̀dá wá tún ṣíbùdù agbára ẹlòmíì ò wòlíì ló ní májẹ̀mú ló ní èdìdí ló ní àṣẹ ọ̀rọ̀ àti ìtọ́ni ọjọ́ ìṣọ́run ni òru náà máa ṣíbẹ̀ ẹ mọ̀ ti ṣeré ẹ mọ̀ mú láwàdà ọjọ́ tí ó ń pè lọ́jọ́ wòlíì nìyẹn gbogbo ìlú oníkálukú ó sì wá wá ẹlẹ́mìí àríkò síbi tó wò lérí àìmọye àgbà láìmọye tí ògùn àìmọye lóòkè àìmọye gbogbo ẹ̀ good and fine ṣùgbọ́n ibi tọ́lọ́run ní ogun níjà ìwé àti ìlú mo kàn jẹ́ kó mo yàtọ̀ láàrin wòlíì àti pásọ àtàkọ́ sí ni wọ́n á wọ́tẹ̀lẹ̀ lẹ́yìn ó ń ṣe yàyàyàyà no ọmọ wòlíì ní wọ́tẹ̀lẹ̀ wòlíì lẹ́yìn láti àwọn tó ń ṣe tírémì wọn sì kọ́lù nìbíṣàn pé o fẹ́ máa ṣe ìsìn ọ́ndà pásọ ló ti ń ṣèsìn pásọ ló máa ń ṣèsìn ọlọ́run lè ní kápọ̀ ọ́sùn ìdájọ́ ti kalẹ̀ ó lè ní kí wòlíì ìdájọ́ ti kalẹ̀ ṣùgbọ́n àwọn olùsìn ibẹ̀ pásọ̀ gbúdọ̀ wà níbẹ̀ òní jìyà mọ́ kí àgbà táwọn èèyàn fi máa ń sọ ẹ̀rí ìwọ náà máa lẹ́nu ẹgbẹ́gbẹ́rẹ́ àwọn èèyàn orúkọ yín ẹsọ̀rọ̀ sókè àdúgbò tẹ̀ tí wà tuntun láti mẹ́tọ̀ yìí ṣe fún.
3: Orúkọ mi ni Funmilayo mo wá láti Bàkàtà rẹ̀ ó ṣẹlẹ̀ wípé ní February ni mo wá sí Dubai ó tó di pé mo dé sí Dubai gbogbo àyà mi ìmọ̀ nǹkan tó ń ṣe mí gásà máa fi kì bí pé wọ́n di nǹkan sí ibẹ̀ ọ̀ lọ́kìlì ibẹ̀ yẹn la sùn sí so gbà tó wá di tẹ́lẹ̀ wọ́n wá ní pé ká lọ sí ibùdó agbára so gbà tí mo gbàdúrà yẹn tí mo ṣe àjò akọrin àṣẹ gbogbo ẹ̀ gbà tí mo délé ọjọ́ kìíní ọjọ́ kejì mi ò rí nǹkan mọ́ síná
2: níwájú
3: ọba tó ní ìbùn àwọn ọmọ mi mọ̀ sí níwájú ọba tó láyé àti ọ̀run
2: orí pé o sọ ẹ̀rí òdodo fún àwọn ènìyàn ọlọ́run ayé rẹ máa mú ẹ̀rí tuntun
3: sí
2: i mo sọ jáde gbogbo ẹni tí ò lẹ́rìí rí a máa lẹ́rìí bá in the mighty name of Jesus everybody lọ prepare for the tent a tún máa gbúdùdú agbára yẹn nítorí ọlọ́run ti máa ń ṣiṣẹ́ kì í ṣe nípa pàtàkì agbára ó ní bí òṣèlú pẹ̀lú mi ìwọ ọlọ́run àwọn ọmọ ogun rí alágbó ọba tó láyé àti ọ̀run gbogbo èèyàn gbéra títí aago mọ́kànlá báyìí o ẹ̀ ó wá pẹ́jù aago méjìlá kò ti dé ìta alákòló ń bọ̀ o tètè dé la ó pẹ́jù aago mọ́kànlá lẹ́nu ń bọ̀ báyìí aago méjìlá a ti máa wọ inú ọ̀dùn tó fi máa di aago mẹ́ta.
4: Kí ló wá ní kí n sẹ́lé lórí lọ́sẹ̀ yìí ogun tí fi ní sẹ̀sì ń pè ní ogun àṣedànù àti agbọn ogun àṣeyìí ọlọ́run máa bá wí gbogbo ogun tó bá dà tí ń sìn olú yìí sẹni tán lọ ń balù dojúmọ́ tán ń jókòó sí kí alóore wòlíì wa sọ pé ẹ wá nígbà báyìí ìgbà yẹn gẹ́gẹ́ ni kó wá ìgbà tí a ń gẹ́lì ọlọ́run fẹ́ ṣiṣẹ́ nìyẹn ìyẹn o gbẹ̀rẹ̀ ó wà á ẹ̀mí ọlọ́run bá wá ní kó ṣe gbẹ̀rẹ̀ ló ṣe.
2: Gbéra títí aago mọ́kànlá báyìí o ẹ̀ ó wá pẹ́jù aago méjìlá kò ti dé ìta alákòló ń bọ̀ o tètè dé la ó pẹ́jù aago mọ́kànlá lẹ́nu ń bọ̀ báyìí aago méjìlá a ti máa wọ inú ọ̀dùn tó fi máa di aago mẹ́ta ìdè rẹ̀ máa já máa bọ́ ní
4: òòlù. Ẹja lọ ṣe omi sọ̀rọ̀ sọ̀rọ̀ máa fi ọwọ́ gba bíi tóbi ẹ̀ máa fi ọwọ́ gba bíi tóbi ẹ̀ báyìí a máa fọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan ájọ ọlọ́run àti amádàsí wòlíì sàn máa sàn tàmí là máa là.
5: Mo bá tọ́ ilé ẹ̀la ní àwọn ìbò ìbò ìbò
2: mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yìí ó gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálu oore fún àwọn ènìyàn méje kan lẹ́nu ayálu oore tí wọ́n ń bá pàdé rí ni ayálu oore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó gbọjọ́ òye ènìyàn tó múra lẹ́nu gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí ẹni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́nu ìwé ìjọ alóore karùn-ún ó ní wàtí angẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ wọ́n ní tọ́ba ka méje wọn tún méje ká ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa ni òun fẹ́ ṣe ìta àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣeé fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lémi ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má dẹ̀mú kan sì dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíwọ́ ilẹ̀ ní mo jí sọ gbogbo èèyàn o tí ìkẹ́ ọrẹ má dẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ sọ rẹ̀ rẹ̀ oh my god o tẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti ẹ̀wọ̀n tó wá ní tọ́ bá lè lo 8,800 bí èdìdí fò gbogbo àwọn ọmọ yìí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹ ní àkàn nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkàn nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ̀rẹ́ ìdíjẹ́ àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó yá 10
6: Akitomide Hall, tó wà ní Ìtàlákò níbi New Market Area yẹn.

0: Iroya afemoju ni o de se ti gboyin lati ikani ti lagelo 96.7 FM oke gajoke. Ta ta kan male sun le fun balawo ladugo felele ni Ibadan. Adekunle Yusuf lo ni royin saju egbo koko to wa ninu iroyin na. Baba Ahmed na lo ti sapejuwe ilegbe eleyi ti are Tinubu ko fun awon adajo to wa ni ile ejo ko temi lorun gege bi egunje. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ya bo ìbòba àwọn karamba ní ẹ̀dá eléyìí tán sì fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ iyùn ní ìpínlẹ̀ Ogun. Owó epo rọ̀bì náà ló ti ń ṣe bẹ́ẹ̀ já wálẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń ti orílẹ̀-èdè Iran tí wọ́n buwọ́ lu ìwé àdéhùn alálàáfíà. Ozime náà ló ti sọ bí òun ṣe dunnú látàrí bó ti jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà kò láǹfààní láti kópa níbi ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 yìí. Nígbà ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí ń ṣe alága yanyan fún ẹgbẹ́ òṣèlú ti People's Redemption Party PRP Iyun Akeem Baba Ahmed ló ti ṣàpèjúwe ilégbè eléyìí tí ààrẹ Tinubu kọ́ fún àwọn adájọ́ tó wà nílé ẹjọ́ kò tẹ́milọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀gúnjẹ. Baba Ahmed ẹni tó jẹ́ kí eléyìí kò dìímọ̀ ní ọjọ́rùú Wednesday níbi ìfọ̀rọ̀wérọ̀ kan lórí móhùnmáwòrán níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ kó ṣeéṣe kó jẹ́ pé ìjọba àpapọ̀ òun náà ló fẹ́nu fídọ̀ láti kọ́ ilégbèé ọ̀hún fún àwọn adájọ́ náà. Àmọ́ tó jẹ́ pé ṣe náà lòun fojú wò ó pé gẹ́gẹ́ bí ẹ̀gúnjẹ òun náà ni ilé ọ̀hún jẹ́. Gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú náà ló ṣàlàyé wípé ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè kó ṣe àfikún owó oṣù eléyìí tí wọ́n fún àwọn adájọ́ ọ̀hún dípò kan lọ rí mọ́ kọ́lé fún wọn eléyìí tó sì fún àwọn adájọ́ ọ̀hún láǹfààní láti kọ irúfẹ́ ilé eléyìí tó bá wù wọ́n lọ́kàn. Bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbà wípé ààrẹ Tinubu náà ló sì sọ lójú àwọn àkànkọ́ ilé kan eléyìí tí wọ́n kọ alákọ̀jọpọ̀ tó wà ní orílẹ̀ wa ìlú Àbújá fún àwọn adájọ́ eléyìí tó wà nílé ẹjọ́ kò tẹ́milọ́rùn. Iléeṣẹ́ ọmọ ogun náà ni wọ́n ti sísọ lójú àkànṣe iṣẹ́ àtúnṣe kan eléyìí tó wáyé ní iléeṣẹ́ ọmọ ogun eléyìí tó wà ní Mọ́kànlá ńlẹ̀ Ìbàdàn tá a mọ̀ sí 81 Battalion eléyìí tí wọ́n sì sísọ lójú àkànṣe iṣẹ́ ọ̀hún tó ń ti ilégbé fún àwọn tó jẹ́ ọ̀gá àpasẹ̀ wá fún àwọn iléeṣẹ́ ọmọ ogun náà. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé sísọ lójú àkànṣe ọ̀hún òun náà ló wà ní ìbámu pẹ̀lú mímú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ọmọ ogun ní òkúnkúndùn lásìkò ìgbà tí ó máa sọ̀rọ̀ tiẹ̀ níbi sísọ sísàsọ lójú àkànṣe sí ọ̀hún ní ọjọ́rùú Wednesday iyùn ọ̀gá àgbà yanyan tá a mọ̀ sí ọ̀gágun Major General Chinedu Ndebefe nígbà tí ó ń sọ̀rọ̀ níbi àkànṣe sí ọ̀hún òun náà ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí àwọn ṣe ọ̀hún nípa títún àyíká ṣe tó ń ti ilégbè àwọn ọ̀gágun ọ̀hún òun náà ló wà ní ìbáfun láti dájú pé àwọn pèsè àyíká tó dùn bójú rí tó ń ti ilégbè eléyìí tó rọrùn fún àwọn òṣìṣẹ́ náà. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú òun náà ló ṣe àfikún rẹ̀ wípé àwọn àkànṣe sí ọ̀hún ló wà ní ìbámu pẹ̀lú àfojúsùn ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí iyùn Lieutenant General Olúfẹ́mi Olóyèdè. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé lára àwọn kan tó jẹ lógún òun náà ni mímú ìgbáyégbádùn àwọn ọmọ ogun tó ń ti àwọn mọ̀lẹ́bí wọn ní òkúnkúndùn. Bákan náà ló ṣe àfikún rẹ̀ wípé ṣíṣe àtúnṣe tó ń ti sísọ lójú àwọn àkànṣe sí ọ̀hún òun náà ni ó fi ṣe àfikún agbára àwọn òṣìṣẹ́ ọmọ ogun láti ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ṣe yẹ kò tó wá rí pé yóò parí ọ̀rọ̀ ẹ̀ ló fi àǹfààní ọ̀hún láti kí ẹni tí ó jẹ́ ọ̀gágun eléyìí tó wà nínú iṣẹ́ ọmọ ogun náà ti ń jáde lọ iyùn Lieutenant Colonel Emmanuel Agako fún àfojúsùn tó dára tó ní láti gbé àkànṣe sí ọ̀hún kalẹ̀ tó sì rí pé òun parí àkànṣe sí ọ̀hún eléyìí tó parí gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe ìlérí rẹ̀. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ya bo ìbòba àwọn karamba ní ẹ̀dá ọ̀daràn eléyìí tó wà ní àwọn agbègbè wàsinmi ìbàfò tó wà ní ìpínlẹ̀ Ogun lọ́hùn-ún. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn karamba ní ọ̀dọ̀ ọ̀hún òun náà ni ọwọ́ bà tí wọ́n sì fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn mẹ́fà tí wọ́n gba àwọn ìbọn tó ń ti àwọn tàbọn kódà tó fi mọ́ ẹ̀rọ alùpùpù amúnáwá eleyi ta mo si generator tun ti ero lewo lowo awon karamba ni edo ohun gege bi won si je kodimo ninu atejade tan fi sori kan ni abandoro ti facebook won ni ojo ru wednesday nibe na tin salaye pe awon sepo pelu awon eka lese olopa gbogbo lati ri pe awon yabo ibuba na leyin ti awon gba fun tun leti eleyi to lagbara ta won si yabo ibuba awon eyo ohun eleyi ti awon furasi wi pe won je adigun jale ti won si ni awon ban lewo eleyi ti o bofin mu lakata koda ti won si nji awon eyan ni nkan lo gege bi won ti je kodimo ninu atejade ohun eleyi ti en tin salukoro le se olopa dsp oluseyi babaseyi to buwolu nibe na tin salaye pe awon ti fi kele ofin gbe awon mefo ototo lara awon ta ti ri afisu awesu bala bala aminu maruf sodiq eleyi ti gbogbo eyan mo si okiki mumini amadu eleyi ti gbogbo eyan si tun mo si stone abayomi john tawon eyan mo si ibafo ton ti adeboye ojesina gege bo ti wa salaye toro te so waju ina na je kodimo wi pe lowo awon karamba ni edo ohun la mo ti gba ibon alasunyin ta mo si pump action ton ti ibon lewo ileyi ti won mo labele iyun ta mo si pistol ton ti ota abon mejo toto to fun mo awon ota abon lori ran bakan na la won tun gba ero amunawa generator eleyi ton lo bi marun niye ta won si gba ero ilewo eleyi ta mo si android ton lo bi mesan eleyi tan gba lowo awon karamba ni edo ohun ni bayi lati ile okiri owo epo robi o na lo tin se be jawale bayi bere lati ojoru wednesday to si je pin se na lo nti jawale teso waju yato si ojo meji seyin latare bo ti je pe awon olokowo na na ko bi ara to da si adehun alalafia ile to ti waye laarin orilede america tun ti orilede iran gege bo tin salaye oro wi pe ti se adehun ohun o na lo mu ki owo epo robi ohun se be ko mo jawale o tile je wi pe igba ti won bere kiko epo koja ni oju omi street of amos o na ni won ti mo bakan na la salaye oro pe owo epo robi ile ta mo si brent crude o na lo wo ti jawale si meje deni ogorin o le ogorin owo le okere dollar fun jale epo kan to si je pe ti orilede america o na lo jawale si marun din ni ogorin si owo to si ogorin owo le okere dollar fun jale epo kan epo robi ohun na lo jawale fun pelu ida marun ni ojo isegun tuesday amo to je pe lasiko ta wa yi o na lo ti jawale daada yato si ti tele bo ti le je ko won salaye oto teso waju bi po gba bon ba tun ti bere lati mo gbe epo robi ohun koja loju omi ohun o na ni epo robi ohun si tun se be ma jawale si eleyi to mu ki awon ti won wo sakun bi nkan se nlo ki won wo ye re wi pe wo epo robi ohun eleyi ta mo si WTI o na ni o jawale ti o si duo laarin dollar mewa si dollar eleyi to je ogorin fun awon jala epo kan ni bayile ka ti ere idaraya agbabolu ni fun ikọ ẹgọ bọọlu orilede wa nigeria to je super eagles toruko rẹ nje victor osimhen naa lo ti salaye ọrọ to si ti fi aidunnu rẹ han latari bo ti je pe ikọ ẹgọ bọọlu super eagles to orilede wa nigeria ko lanfani lati ma kopa ninu idije ife ẹya agbaye ti ọdun 2026 gẹgẹ bo ti je ko di mimọ bakan naa ni o je wi pe idije ife ẹya agbaye ti ọdun 2026 naa lo je idije akọkọ eleyi ti won fe loju si awon orilede toto meji deni o adota gẹgẹ bo si salaye oro wi pe ina lo fun awon orilede ile adulawo ni mesan lanfani lati ma kopa nbe bo tile je pe orilede wa nigeria lo ba ijakule pade lasoko gba tan kopa ninu idije ko mesi oyo tan fi koju orilede DR Congo to si je pe se na jawale lori akaba tabili bakan na lo si je wi pe ko egbo bolu orilede wa nigeria super eagles na ni o lanfani lati kopa ninu idije fi aye agbaye eleyi tun lo lowo bayi eleyi to si mu ki victor osimhen ko bo ta bombo lori ikanni agbaye re eleyi to si fi nsoro wi pe o dun ohun jojo to si ba won lokan je wi pe iko egbo bolu super eagles to orilede wa nigeria ko lanfani lati kopa gege bi awon akegbe re ninu idije ife aye agbaye ti odun 2026 yi eyi lo pin iroyin afemojuwa ti owuro ya mo ko to di pe mo lo je mo awon koko amenu baba fun yin lekan si ninu iroyin ohun mo ti fi to yin leti pe baba ahmed lo ti sapejuwe ilegbe ti are tinubu ko fun awon adajo nile ejo ko temlorun gege bi egunje ba kan na mo jodimo fun pe awon osele ise olopa ni won yabo ibuba awon karamba ni eda ti a si fi kele ofin gbe awon afurasi odaran mefa iyun ni ipele ogun lati ile okere mo ti fi to leti pe owo epo robi lo ti se be ja wale latara bo ti je wi pe adehun alaafia ti wa laarin orilede America tun ti orilede Iran leka ti re daya mo tin je ko dimo fun pe Victor Osimhen lo ti so bi inu ti se baje to latari bo ti je wi pe iko egbobo orilede wa Nigeria Super Eagles ko lanfani lati kopa ninu ife ya agbaye ti odun 2026 wa kun ra awon royin won ye le kan so lori takun agbaye wa yon www.lagelofm.com ba kan le dara pomo lori kan ni xwa lagelofm 967 lori kan ni abandore facebook lagelofm 96.7 tunde olawo lo lo tu royin ti egbo teyin pelu ipun lowo ibukun oluwa olagunju adekunle yusuf lo ti mu rin wa si ti gboyin e ko ojumo le kan si o e seun te eyan wa layo ni kan ni ti lagelu
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: ẹ̀yin òbí àti alágbàtọ́ etí yín mélòó láàárọ̀ yìí. Mo fẹ́ fi Ọlọ́run ọba Elédùmarè mo fẹ́ fi bẹ̀yìn ni o. Mo fẹ́ bẹ̀yìn ṣé kí n dọ̀bálẹ̀ fún yín. Ẹjọ́ torí Ọlọ́run ṣe rí ẹ má gbà. Kí ni mo wí? Òbí àti alágbàtọ́ ẹ má gbà. Gbà kíni? Ẹ má gbà kí àìní ìpọ́njú ìdojúkọ òṣì àìní tó àti àìní ṣẹ́kù. Ẹ má gbà láti jẹ́ kó mú yín lọ padà fọ ìka lọ fi ìka àbámọ̀ ha ẹnu o. Bẹ́ẹ̀ni ẹ má gbà kí ohun tẹ́ ń là kọjá lọ́wọ́ yìí ìpọ́njú àti àìní. Ẹ má gbà kó mú yín fi ìka àbámọ̀ ha ẹnu o. Ọmọ yín ọkùnrin tẹ́ ẹ bí tó ti ń bàlágà ó ti ń pé ọmọ ọdún méjìdínlógún ogún ọdún. Àwọn wo ló ń mingù pẹ̀lú? Àwọn wo náà jọ ń ṣe? Irú ìrìn wo ló ń rìn? Torí pé ó ti ń padà wálé lálẹ́ ó ń kówó fún yín ó ń sẹ́ndì owó sí yín dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀. Junior dákun jókòó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo appreciate ẹ̀. Ìwọ náà ó jẹun ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe gan o. But láàrin èmi àti ẹ sọ fún mi iṣẹ́ wo gan ló ń ṣe? Àwọn ẹni bá tí mò ń rí tẹjọ́ rìn tẹjọ́ ń gbé ṣòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀ dì í. Ọmọ abo ni wọ́n iṣẹ́ wo náà ń ṣe? Ibulo ti ń ra àwọn owó yìí? Ok kò kàn yín àbí kò ṣe àti mówó wálé? Ò kàn yín sìn àbí á padà kàn yín? Mo bẹ̀ yín ni o ẹ má gbà kí àìní sọ yín di ẹdun arinlẹ̀. Ẹ má gbà fún àìní láti mú yín fi ìka àbámọ̀ ha ẹnu nígbẹ̀yìngbẹ̀yìn o. Ẹ̀yin lọ́mọ nílé ìwé nílé ẹ̀kọ́ gíga Fáfitì University ilé ẹ̀kọ́ gbogbo níṣe Polytechnics ọjọ́ wo lẹ ti fowó ránṣẹ́ sí ọmọ yẹn? Ani dadi ẹ mọ dadi àti mọ́mì don't worry dadi my dad my mom don't bother don't worry mo mọ̀ pé ẹ̀ní ẹ̀yin náà kí lẹ́yìn gan ti jẹ tẹ́ fi sọ pé fẹ́ sẹ́ndì oúnjẹ sí mi. Ọmọ ni ẹ má wọ́rì ẹ̀yin náà ò dẹ̀ wọ́rì ó dẹ̀ wà nílé ìwé kò wálé kò béèrè owó ẹ̀ sẹ́ndì owó sí. Ẹ̀rín yín ò pa mí o. Big Man Present ìbímọ tó ń pariwo láàárọ̀ yìí. Ibo ló ti ń rówó tó fi ń jẹun? Ibo ló ti ń rówó tó fi ń round out? Ibo ló ti rówó tó fi ń san department fees àtàwọn owó míì tán nílò nílé ẹ̀kọ́ gíga? Ọlọ́run ti ń bọ́mọ mi ṣe Ọlọ́run ló ń bless ọmọ mi. Ọlọ́run máa ń bless èèyàn lóòótọ́. Ǹjẹ́ ẹ ṣe ìwádìí ṣé bùkún Ọlọ́run lọmọ yín fi ń leave nílé ẹ̀kọ́ gíga tó wà? Ẹ gbìyànjú ẹ ṣiṣẹ́ ìwádìí ẹ má jẹ́ kí àìní tàbí ohun tí ẹ̀ ń là kọjá lọ́wọ́ yìí kó mú yín padà fi ka àbámọ̀ ha ẹnu o. Mo bẹ̀ yín ni o. Fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n mọrú èèyàn tó jẹ́. Ibo làwọn ọmọ yín ti ń ṣe fàájì? Àwọn fàájì wo náà ń ṣe? Àwọn club house wo náà ń lọ nílùú Ìbàdàn? Aago mélòó gan náà wọlé? Kò kàn yín àbí yóò padà kàn yín? Ó máa padà kàn yín tá ṣẹ́wó mọ́ yín lára. Ẹ wá dé patí kan ẹ dé gathering kan bí ibì kan tá a wà Sunday mi ní dárúkọ. Wọ́n wá ń bóṣu wọ́n ń bó náírà. oju omo ti yin wa ma won won aboju ti yin gan te je gbalagba loju yin wa se wili wili wili le so pe ru aye wo le wa e ah nigba tan fori temi gan paparo e wa kun fun ronu odi e wa wo pe ke in to ba gba le fun ah e stop se be o e ma ro mudi e gba pelu mi la ro wi pe isale oro o legbin o se wa ri te ba wa wa party kan mo bo yin now age bo yin bro ju 20 years lo e bo se na bill rap rap bo se na wo yen eh o ke le gbigbe pelu itelorun ere nla bibeli pe fun mi ohun ti o to le ni nbo wa seku bo ba dollar ile anu olorun o de ki isu okay eyin wa wo pe baba yin o ni lo be e ba gbe sun mo e de ma je paro fun yin iru awon rufe eyan be won ni fun yin lowo ni koro awon wo wo ri stage ti gbogbo eyan o le focus won pe ah awon boye gbe dani o ah awon boye wa nbe e bo se na wo bi eleda e wa lo ba eh kini kan o wa fun yin ni phone e o ni ete phone number yi sibe e ma wori ma pe ma ba yin e ma wori ah o le wu tori ah mo se ton se party te lo yen ah mo ru fe iru eyan to je opolopo oru won lawon party nla nla awon owo to mo wa o to je se oju won bo te je ka bira won lere se mi le ko salary ti mo ngba bi lo waju olowo kan waju olorin kan ki ma na foroforo faraforo faraforo e lo salary mi gan lagidu ise agun oju ti yin ise agun oju mi nje yan le na ru owo be yan le ma na party be yan se ri te ba wa lo ba ru yan be to ni phone number yin e wa gba phone lowo e te phone number yin si ah o le wu e ma pe yin ma ruaju ma soro ma te wu si o le wu tori a le so o to wo palaba awon ba segi ta gba phone won tan ri uruko yin tan ri number yin o se se kankan yin mara won to jo sise bi yen opolopo won la won ajinigbe finish to sola opolopo won la won to ndogbon si opolopo won la won to ajinigbe gba ransom e ma wo pon lo ko lan lan la won lo la le mole lan lan lan la hi ma follow lo la toro hi te ba mu gari yin e ma mu jeje e je ka ni gbagbo nu olodun pe nti o to le ni o bo wa seku to ba dola e ma fori wori e ma compete e ma se competition e ma ronu odi opolopo awon to gbe dani bail bail yen emi fi gbogbo enu so fun yin o gbogbo e ko luwo atodo olohun be ni ma fori wo ma fori wori o mo te gbigbi se odi mo ronu odi a da fun wa temi na a luwo lowo to legit a ni ba won se nti o da ko to ti pa luwo lowo lagbara olohun she ti gbo pe 615 oni number te fi le pe ti joba ipinle oyo te se gbe jade 615 koni di pe won ja owo yin koni di pe won ma f owo pe te ba ko fi ri nkankan mo so ni jejo ladugbo yin irin kan e ko fi ri nkankan fi see something you just have to say something see something say something ijobo ni so pe yin le so eyin pin number yen 615 ni emergency number ta le pin oyo nsin to ja si odo awon agbofinro awo ai dakeku ai wo sun daran te ba ko fi ri irin kan e ko fi ri awon eyan kan e pe number yen oluware mi lekun adesina big man presenter loruko mi laju e loruko eto yi gbogbo ojo alami si lo ma nwaye Bami Kenneth Igbeje Kebugi olotu eto ni yen itunu diction ma laja lo wa n beta jo nse ko si akoko ojo ti lo gba e je ki n wo pe to ndo kan ki ma lo le todo mi ojo ti lo elu e ka ro
1: laju e
0: laju e o
1: e mo ka ro ako eto
0: e se wa
1: ntara o se ri le se toyin omo lara de so la lataye
0: o se gan ma
1: Olorun ko sanu a ni jebi lori awon omo wa o. Alakeesi gidi lori won ni o. Ani dam lagba oloju ni ti wa. A tori mi gbonjo mejo. Kawon alase dakun kan fun ala akoko si ba se nso o.
0: Mm.
1: Oda kun kan ba wa sise le lori.
0: Fun time eto yi, oda. Ese. Hello.
2: O se pataki o.
0: Ki la lo se pataki?
2: Ah, akoko ni. Akoko ni o se pataki o.
0: Eh, boya tayi na ba nso, awon alase wa na ma

0: Ẹ̀rọ ọgbọ́n tá à ń kọ́ lórí ètò yìí, ó kọjá wípé ní ṣókí bó ti ra ọmọ yẹn náà.
1: Ṣé àtàkùn
0: mínísítà bẹ́ẹ̀ ni àtàkùn látọ̀ràn yẹn.
1: Ṣé ẹ
0: rí àwọn gẹ́gẹ́bẹ̀ ṣe ń sọ, àwa òbí àgbúdọ̀ lajú wa o. Ẹ wá gbọ́ kinní kan ni, níbi tí ọ̀rọ̀ owó tó ti mú àwọn èèyàn láyàjì. Lẹ́nu jẹ́ òun gbọ́ pé àwọn ẹni ibi báńdíìtì bí wọ́n ṣe kíìbè fún àwọn èèyàn sì tún pe account number sí wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó jọ mí lójú púpọ̀ bí mo ṣe gbọ́ mo ní n kò tẹ bẹ̀rù wípé táwọn ìjọba bá ń trace àwọn account number
1: yẹn. Àbí o, àbí o.
0: Káṣí ẹ̀yọ ti báńdíìtì pọ̀ lè wà gbé wọn lé kúrò. Ìjọba tó bá fẹ́ ṣe ìwádìí ẹ mọ̀ pé àwọn owó ṣe ń wọlé jáde
1: náà wọ́n máa ṣe. Ọjọ́ ti lọ,
0: ẹ ṣe mo dúpẹ́.
1: Ọjọ́ ti lọ, ọjọ́ ti lọ, kí ìtùnú Dixon tó gbà mí ní kùkùn bíbá. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́ ẹ kárọ̀.
1: Ẹ̀ ń lé sà, ọjọ́ ti lọ, pápápá.
2: Orúkọ mi ni Akinwale Pàtà.
1: Jẹ̀bú bẹ̀rẹ̀.
2: Ṣé kí Jẹ̀bú bẹ̀rẹ̀ látọ̀ọ́nà jù? Oyún yẹn wà nbẹ o.
1: Ẹ ṣe.
2: Oyún máa mú ajẹ́ mẹ́tẹ́ mẹ́jọ ọpọlọ yóò sì ní dáhùn látà lọ.
1: Àmì o, àmì o, àmì o.
2: Èdè iṣẹ́ ìṣẹ́ náà, ẹ̀kọ́ náà ni ó jì fún òbí àti bàbá àti ìyá tó bá lọ ọmọ níléèwé. Àti bó ṣe yẹ pé ẹ̀kan lọ́sẹ̀.
1: Ẹ lọ bẹ̀ ẹ lọ bẹ̀ wọ́n wò láì ní jẹ́ kán mọ̀ pé ń bọ̀ wá bẹ̀ wọ́n wò.
2: Bẹ́ẹ̀ni tí ò ní sọ fún wọn rárá.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ bọ̀ sọ fún wọn lọ́tí máa fi fí àlẹ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Lọ́tí máa fi fí àgbéyà wọ́n ń bọ̀.
1: Ẹ ṣe.
2: Ìjọba ti yọjú wọn lẹ́kọ̀ọ̀kan. Wọ́n fi mọ bọ́ bá ṣe wà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣe. Lọ́wọ́ bẹ́ẹ̀ lọ nílé kẹjọ kẹgbẹ́.
1: Ẹ ṣe.
2: Ìjọba gẹ̀rọ òní jọ́nà
1: o. Ọ̀tá ìgbẹ́ra ni sí ìgbẹ́jọ ọ̀nà ìṣòro. Mò ń tá a fi ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé mo fẹ́ ka nǹkan mẹ́ẹ̀ẹ́dógún kan sílẹ̀ fún yín ṣùgbọ́n a máa mú un díẹ̀ díẹ̀ díẹ̀ àkókò yìí náà ni ọjọ́ ti lọ ẹjẹ́ máa lọ màá máa mú un bíi méjì méjì mẹ́ta mẹ́ta àwọn ọ̀nà tí a lè gbà tá a fi ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ṣe tutu ọ̀la ajínigbé gba ransom mẹ́ẹ̀ẹ́dógún ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún kan wà tá a máa gbà àwọn nǹkan mẹ́ẹ̀ẹ́dógún kan wà tá a gbọ́dọ̀ ṣe mo ń bọ̀ ìmọ̀ àwọn ọjọ́ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ méjì méjì mẹ́ta mẹ́ta olúwarẹ̀mí lẹ́kun adésínà big man presenter mú sọ̀tẹ̀ ni mo dákẹ́ ìjáde wa lọ sẹ́nu iṣẹ́ wa lénìí kò ní mú ibi àti dààmú dání o a ó lọ rí o a dẹ̀ bọ̀ rí big man presenter mú dídí mo mú rìn thanks so much and god bless you ó dìjọ́ mẹ́jọ.

àlàáfíà, àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi ní wákàtí yìí mo mà tún kìyìn. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́mọ́. Bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti wà. Lorúkọ Jésù, ọmọ yín kò ní fi kú òjijì lókìkí. Mo gbàdúà fún gbogbo ẹ̀dá tó ń gbòm mi. Lorúkọ Jésù, ayé ò ní fi kú ọmọ mọ̀ ọ́. Mo gbàdúà nípa agbára tó ń bẹnú ẹ̀jẹ̀ Jésù Kristì. Níbi gbogbo tó o bá ti dé, ọmọ rẹ kò ní di ẹ̀gà àti ìtìjú fún ọ. Màmá tó ń sàmí, ẹ̀yin la rán mi sí. Dádì tó ń sàmí, ẹ̀yin la rán mi sí. Mo wí nínú Májẹ̀mú Olódùmarè, ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi, lórúkọ Jésù, àṣìṣe tí ọmọ ó ṣe tí ó fi di èrò ẹ̀wọ̀n, ọmọ rí ò ní ṣe. Kò sí ọmọ tí kìí ṣàṣìṣe láyé, ṣùgbọ́n àṣìṣe tọmọ tí ó ṣe tí ó já sí kú. Màmá yìí so máa sàmí, lórúkọ Jésù, ọmọ rí ò ní ṣe. Mo wí nípa agbára tó ń bẹnú ẹ̀jẹ̀ Odò-àgùntàn, ìgbésẹ̀ tọmọ rí ó gbé tí ó fi kú ò láyé ṣáájú rẹ̀. Bó o bá sàmí, kò ní gbégbèsè yẹn. Dádì ẹ wá sàmí, gbogbo ẹni tó ń gbòhun Olúwa lẹ́nu mi, gbogbo ògbésẹ̀ tọmọ rí ó gbé tí ó fi kú ò láyé ṣáájú rẹ̀, lórúkọ Jésù, ọmọ rí ò ní gbé. Ẹgbọ́ eléyìí gẹ́gẹ́ bí àdúà, eré tọmọ rí ó ṣe tí ó dérí ọgbà ẹ̀wọ̀n, lórúkọ Jésù, ọmọ rí ò ní ṣe. Mami, bó o bá mà tún máa dúà yìí, ó sàmí. Iṣẹ́ tá a rán mi láàárọ̀ yìí pé ń súre fún yín. Mo ní eré tọmọ rẹ ó ṣe tí ó dérí ọgbà ẹ̀wọ̀n, lórúkọ Jésù, ọmọ rẹ ò ní ṣe. Ìgbà tí èmi àtàwọn pásítọ̀ mi lọ ṣèṣọjí ní Gambia, nígbà tá a débẹ̀, wọ́n ní kí n wá lọ gbàdúà fún ọmọkùnrin kan lọ́gbà ẹ̀wọ̀n.

Olúwa lẹ́nu mi. Orúkọ Jésù ni mo mú wá, agbára rẹ̀ ni mo gbẹ́kẹ̀lé, májẹ̀mú rẹ̀ náà ni mo ń lò. Ẹ̀yin mélòó lẹ lè sà mí lónìí? Mo gbàdúrà lórí ọmọ rẹ̀ lórúkọ Jésù. Tí ẹ bá ń fi ọmọ tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé, wá bá òbí, ọmọ tí ẹ ayé òní fi tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé. Oh my God, ayé òní fọmọ rẹ tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé. Màmá, ò bá sàmí àdúrà yìí, iṣẹ́ tá a rán mi lónìí nìyẹn. Gbọ́ gbogbo ìnáwó rẹ lórí ọmọ lórúkọ Jésù, owó yẹn ò ní wọgbó. Màmá kan pariwo lọ́dún yẹn lọ́hùn, àwa sì kéré. Ókè, ọmọ rẹ̀ tó jáde ní yunifásitì, onímọ́tò kọlù, ọmọ yẹn kú lójijì, ìyá yẹn ké.

wòlíì. Ìyá ọwọ́ ọmọ wa o. Màmá ò ní jìyà lọ́wọ́ ọmọ. Màmá ò ní jìyà lọ́wọ́ ọmọ. Bàbá ẹ̀ ní jìyà lọ́wọ́ ọmọ. Ẹ máa sọ báyìí pé ayé ò ní fọmọ mọ́ mi. Ayé ò ní fobìnrin mọ́ màmá mi. Ayé ò ní fobìnrin mọ́ màmá mi. Ipa ayé ò ní ká ọmọ mi. Ẹ sọ pé ọmọ tèmi mi ò yọ̀ǹda rẹ̀ fún kú òjijì. Ọmọ tèmi mi ò yọ̀ǹda rẹ̀ fún àìsàn láti òní lọ. Ayé ọmọ mi jáde sí gbangba. Ẹ pé láti òní lọ ayé ọmọ mi jáde sí gbangba. Bẹ́ẹ̀ ni yóò rí. O ti ṣe bẹ́ẹ̀. Ẹ ń bá lé pa àwọn màmá yìí. Ẹ̀mí rẹ̀ ni ó fi di. Ògùn Ọlọ́run ṣíjì bọ̀. Àánú Ọlọ́run yóò dàpọ̀ mọ́. O ò ní rí kú òjijì o. Àánú àánú ló bèrè fáánú fún ọmọ yín. Àmọ́ yín ò ra àánú gbà. Àánú tẹ̀yìn ò rí gbà rí láyé. Àmọ́ rí ò rí gbà ju ẹ lọ. Bẹ́ẹ̀ ló máa rí. Bàbá àdúrà AK-47 Prọfẹ̀t Kẹ́lẹ́bọ Ládìrún Olúlàdé. Mo gbàdúrà fún yín. Àtọmọ ti yín, àtọmọ tèmi, àdúrà tá a gbà lónìí yóò gbà mọ́ wọn lórí. Bẹ́ẹ̀ ló máa rí. O ti ṣe bẹ́ẹ̀. Ẹ jọ mọ́ mi programu tó ń lọ lọ́wọ́. Thursday mẹ́ta, Sunday mẹ́ta, fọ́tò gbogbo ọmọ yín òní kẹ́ kú lọ́wọ́. Lẹ́yìn èyí mi náà wàá súre fún yín. Ẹ jọ tẹ bá rí gbòòrò kan.

0: WhatsApp lo le gba wole nbe yen ko je bo se lohun o je iyen ni ti kashe o ya lati be pagbagba awon olojo abi po lo bi bale ni be ni olojo abi won po lo bi bale ni tori pe la kokon na kin ti e kokon gbe wa de be na oga ti alapa abi ta ba nso nipa Alex Ferguson oni general manager ikani wa mejeji GM ti anu o a ma nso nipa Babatunde Olawuwo AK Alex Ferguson eni gaga lojo abi re o happy birthday to you long life and prosperity igba odun kan nu owo ola ati alaafia to po repete ta ba nso nipa oga sama se ladua pe olorun mo je nsi oga yan fi inu adua o o le ri si alalu barika looto won si ma sanwo alalu barika fun won olorun mo je ori ganagi oga o oga ti o ni fe ko se rere awon yen ni won pe ni oga oni lara abi awon oga to gbe ba ba se fe goke be ni o ma fa o lowo le ma fi nu adua pe gbogbo sayo wu to ba nse olorun ma je ori oga oga ti o je alatako oga alatako iyen ni mo fi ma sadua fun to di olawo pe lagba lowo olorun gbogbo daada ti e na yo ma soju re ni o amo ti e na o si ma ra laanu bo se ma je ni o ti ye wa o ti ya won ti n gbo iru oga wo ni won okay koju be na lo o baba to di olawo oga ti alapa bi niyan long life and prosperity igbo odun odun kan nu owo lati alaafia to po repete aka Alex Ferguson awon ti Manchester United niyan all over awa June awa la dominate bi ebi mo so fun yin latagba be leni gangan ni abanza nipa akori ola senior man senior man omo top striker gegegegege abib lai omo bolaji akan o amzati omo top striker gegenu o eni lojo bi abib o happy birthday to you long life and prosperity igba odun odun kan ninu owo ola ati alaafia eleyi to po gan atemi ati ya re la nki o ogun ti e ti gbe gift fun olaaro ikutukutu lo won saaju mi o ti ti saaju mi lo to e ma plan work ni tactics ni emi se se so pe ni le mi o gbe temi kale aso n ti se 12 o ti saaju mi ko si wahala won e mu late comer iya re na ni nki o daada e we are proud o I'm proud lori re ama nfi oyan gan o dagba o dogbo o si somo fun a lagba lowo olohun o lowo o lola o je eyan pataki nu aye o si rogo ti e na lo lagba lowo olohun la la wala quarter ila bilali azin bo se ma je niyan o tori ki se eyan olohun oba ni gbogbo eni gani ti ba ti nronu ko ma elomi na ga omo ti e na ga ni dandan bo se je niyan lapa be ye bakan na mo o tun gbadọ gbagbe eni lojo bi re baba nso ni pe n to je amugba legbe iyen fun oloye adebayo adelabu iyen bi re niyan o ajiboye akande se gogade aka aji gbangba ajiboye akande se gogade personal assistant fun oloye adebayo adelabu penkele mercy eni lojo bi ti e na happy birthday to you long life and prosperity igba odun odun kan nu owo ola ati alaafia to po repete alori abore o eni wale lai lai gba mi daada rovak babin saloon eyan aji na ni olova gan bo se ma je niyan bakan na eni na lojo bi re ta ba nso nipa abdul kodri aderogba alafida abdul kodri aderogba the street ambassador eni lojo bi ti e na o happy birthday to you long life and prosperity. Igbadun odun kan nu owo ola ati alaafia. Eleyi to po repete. Bo se ma je niyan lagbabe yin, e je roju oja. E je sare roju oja ka lo pa akade. Ba ba de bayi, ka te sowo waju. E ku kale.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Àrí náà jìnà sílé mi. Àìlówólọ́wọ́ jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòrí gágbá.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

ilẹ̀ jẹ́kẹ́jẹ́ builders and developers limited silverstone gardens tó wà lẹ́gbẹ̀ẹ́ títí lálábàtà along sẹ́yìn road maniya ìbàdàn ₦5,000,000 péré náà ta lẹ plot kan bẹ́ẹ̀ báyìí o ètò pè ní royal court estate tó wà láàrin ìlú ìbàdàn london road

ìkànnì lágẹlúrè lágẹlọ 96.7 FM òkè gàjòkè ilé balabẹlẹlẹ nílẹ ìbàdàn òyà jẹ gẹmọ lẹtọ ròyìn eré ìdárayá ilé tó dùn ti gbẹgbẹ nkẹsì bọba ìgbẹyìn sẹ ń darapọ mọ wa ẹ tún lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé ẹrẹ kànnì ìbánidọrẹ facebook ìkànnì lágẹlọ 96.7 FM lórí ìjẹgẹmọ fan family àwà ń bẹ lórí tiktok at top striker 100 ò náà tún mọ́lẹ̀ rokoṣọ́ lálẹ́ wò ó bílà ó yẹ gbé láìkì kéré o ẹjẹ́ ọlọ fún àgẹ́ gidigẹ ṣe é rọ́wọ́ tẹ́ fi ń tẹ láìkì ẹ ní fi gbọ́mọ sí o àlékún owó àlékún ọlá ẹ fọwọ́ ìgboro ẹ fi gbọ́ pé ẹ fi gbọ́lá ẹ fi gbowó lé nìyí ọ̀rọ̀ ti jáde àṣẹ sì ti tẹ̀lé bó ṣe máa jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn ẹjẹ́ ń tún kí ọlọ́jọ́ àbí òní ìkẹ́ pàtàkì lára wámbì náà tún ni o tábà sọ nípa lára àwọn studio manager bimbo sadiq ní lọ́jọ́ bíi tiẹ̀ náà mo sọ fún yín pé june ló dominate ibi happy birthday to you long life and prosperity ìgbọ́dún ọdún kan ní owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ gan ni o àwọn june sí kanti ni ó sì ń tẹ̀síwájú ni o àwọn ìfigagbága tó wáyé lánàá àtàwọn eléyìí tí ó tún máa padà máa wáyé lẹ́ni mọ́jú ọ̀la gbọ́mi dáadáa àgálì gbogbo amẹ́ríkà àwọn ti gunners ní ẹ̀sàkù ti ìnáwó ìnáwó ti ń lọ lọ́dọ̀ ẹni ìnáwó wo world cup náà ni ìnáwó ti ń lọ lọ́dọ̀ yín ti ìnáwó world cup ẹkún àṣeyẹ o

Christmas concert season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ́ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o by 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Aare, B.C. Alawiye Aluko, Bukola.

0: ojo kan ti ma ro nbadan adedibu ni alabonbon ba ti kun ni oju orun bonbon ko je gba ero tan ko je gba oro pin
1: so
0: n bo lori e la le
1: a tun pada debe un loju iwe keta Nigerian Tribune ile ejo kan to joko silu London ohun lo mo pe ohun tu okun oran lorun Dizani Alizin Madueke lori awon orisirisi esun eleyi to ni se pelu gbigba ati sisan owo ibobe eyi ti an fi kan leyin ti okun oran bo lorun Dizani ohun lo na ba ti enu boro o pe se ri igbagbo ohun ninu Olorun ati awon molebi ohun to je pe won o fi igba kankan ka re ninu sise ati leyin ohun lo mo je ko mo la wahala ire ajo alagbara odun mokanla ohun koja amo Olodumare ohun se ohun dupe o Olorin tin jade latenu minister tele ri na
0: o da be ekan to je amofin kan ohun na ti fi oro ta iye Frank Tietie oni o tin wi pe awon lajo lajo eleto awon lajo lajo le ti won gbogun ti wa ibaje ni Nigeria pe o se pe kan mo ise won iwadi won doju ami lori eso ti won fi kan Alison Madueke iroyin bo lori e lekun keke
1: the nation ko iroyin mi ko mo de ti awon obi ti awon omo won se idanwo eleto je alase wole sawon ile eko giga ti orilede Nigeria Unified Tertiary Matriculation Examination UTME todun 2026 ajo to se gokari idanwo ohun jambu o ti kede e wi pe esi idanwo won o ti di eyi ti won le te jade latori ero ayelujara ti o ije pe won lanfani lati te iwe ti an ti ko esi idanwo omo kokan le lori jade tara bo ti se je ti odo ajo jambu eyun resource sleep futi UTME won pe lati asiko yi lo awon mo ti le bo soju ero ayelujara ti ajo jump ki won o si mo te sita
0: all right okare tun wi pe ijoba apapo le wa Nigeria won wi pe bayi in la se nkan wa o yato si pe bayi le mi o se temi pe won ko ti ogbon yen fun awon ilana ajo to npe se wona lagbaye IMF be oni won pe se re oro owo ori iyen lori oro epo petiro ati eto ikansire ni pe a begile iroyin bo lori e lekun rere
1: ijoba apapo orilede Nigeria ti bere si mo pe ajile fun awon agbe ni awon ipinle 25 ati olulu ijoba apapo ile yi FCT eyun nilu Abuja gege bi iroyin ohun se so ninu iwe iroyin the nation e fe gbo ni ekun rere nigba ta ba de lati oju oja o le mo teti gbo
0: ofin ele to de na mana mana ni Nigeria Electricity Act ton fe satunse re won pe opolopo lo tin se ife onuwa ta ko bayi gege bi awon ele ti won je oludari ni ipinle won tin se ikilo pe ojo npe to fe da kini pada soju kan ibi o wa tele tele lakata ijoba apapo nikan e ma se o koda
1: oro ti jade se ti ile ejo giga kan eleyi to nbe ni ilu Abuja nibi ti won ti soro latenu eleri kan lana wi pe eni ti se gomina ipinle Kogi tele Yahaya Bello lo je pe ko si oruko re o laarin awon ti ni awon dukia marun kan eyi ti pe nbe lare yi ti won e lo okun oran mo lorun ninu igbejo ti n lo lowo lowo iwon pe ara o awon oridi re dile pe Yahaya Bello ohun lo ni okankan ninu awon ti an je dukia marun ototo kan jan kan jan
0: e ja lo polowo oja papapa ngba ta ba de leka ipolowo oja wa edo kiroyin fun toni n te waju sugbon o won wi pe awon ohun elo to se pataki ti won lo fun eto ribo gomina ti pinle Ekiti atawon kan mi won pe oko rufu lo na fi ku wole won ti ko lo be won ti n gba radi bayi fun dibo ti n bo
2: ore afaimo ko ma jamu ami ti mo nroye e ninu agwara mi ni o han mi le mo kara o ma ta mi bi pe mu fomi atapara ara nja mi je nkun ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi baba nbare e ni ti paja paja to ma mu mi lowo atese sugbon iro lo npa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu edake soro fo wa lele ya bi aare ara to nba oja se wo gbo nipa bi ansi capsule ni egbogi to je oni gbogbo eyan lo to ba ndi pe ara nta ni ara yan ni ara nja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi paja paja to mu ni lowo atese bi ansi capsule o wa kaka kiri bi 20 ojulowo ogun jade jado ilu ibadan bnc capsule wa ni danax pharmacy adamasinga tanimola pharmacy okeado aslam pharmacy mokola roundabout boste pharmacy apata solution pharmacy agbeni bnc capsule wa ni ilu iseyin oyo ikire iwo ede ati ni ilu ogbomoso tabi number 30 adekoya house anfani road roundabout ring road ibadan ileise temetayo trado american nigeria limited lo nse bnc capsule jade lati mo gangan ibi tete le ri bnc capsule ra ladugbo yin e pe 08103369434.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ọlọ́run àánú fẹ́ bojú wọlé látòkè nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí tọ́jú kẹfà Mercy One Second June Edition pẹ̀lú àkòrí àti láti mú àwọn ìpamọ́ Israeli padà and to restore the preserve of Israel. Iṣẹ́ ìyanu àrọ̀ ọ̀tọ̀ lọ́lọ́wọ́ ló ń fẹ́ fi àánú lẹ́ẹ̀kan sí tọ́jú kẹfà ṣe ní CAC orí òkè àánú Prayer Mountain of Mercy District Headquarters off Odushoku bus stop kilometre 2 ọjọ́ Igbó Olóyin Road tàbí kẹ́ Gbẹ̀bẹ̀dì bus stop ojú ọ̀nà tó wá látọ̀jọ́ Simoniya wọlé CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn. Ibẹ̀ lọ́lọ́run ti fẹ́ mọ́ jẹ̀mú ọjọ́ pípẹ́ ṣe fún ọ. Olúwa yóò tú àyànmọ́ rẹ rọ sí rere. Mercy One Second June Edition bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ 17 sí ọjọ́ Friday ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí. Wednesday 17, Thursday 18 and Friday 19th of June 2026. Ìpàdé àárọ̀ àti ṣóòru ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Aago mẹ́jọ òwúrọ̀ ni ìpàdé tààrọ̀. Aago mọ́kànlá alẹ́ ni ṣóòru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Níbi tí olúwa tún máa lọ pa àwọn wòlíì tòótọ́ àtọlórin ẹ̀mí. Prọfẹ̀jọ́ Olúwa tó wojú. Prọfẹ̀sẹ̀ Samuel Tijani Awáyéwá Ṣerere. Olùgbàlejò ni Pásítọ̀ Ìsáyàwó Aládé ọmọ wòlíì. Tí bàbá orí òkè. Prọfẹ̀ Moses Aládé Olúsìmọ̀ Súre fún gbogbo wa. Mercy One Second June Edition. Ogun ọjọ́ pípẹ́ yóò pòórá. Àánú yóò gbé ọ lọ sí ìpele tó kàn. Come and experience what the Lord God is doing in our generation. Mercy once again.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-A-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Obìnrin ṣe bẹ̀bẹ̀. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà Bàbálọ́jà Ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Mìnì ni Olúfúnkẹ́ Mákindé láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba Bìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.

wọn lórí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìdàgbàsókè àti ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú àwọn lóye lóye ọ̀rọ̀ ilẹ̀ àti àwọn mọ́gàjì ìlú Ìbàdàn. Bákan náà ni ẹbí olùgbẹ̀sán tún dúpẹ́ lọ́wọ́ gbogbo lóye lóye àti àjọ àwọn mọ́gàjì ìtìlẹ̀ Ìbàdàn. Ẹbí olùgbẹ̀sán tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí wọn nílé lóko tó fi dókè òkun fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí.

0: and local government gbọrọ da duro ngba supreme court ti dajo to ti dajo
1: gomina 1b iyen lola julo seyi makinde o lohun believe unu local government
0: se gomina wa lagbara ju are orilele lo abiseke se pe boya are bola tinubu na ori e ke de ni office fun
1: one thing tani lati understand ni wo pe bola me tinubu to je asaju wa ori to je orile abi to je president wa are ni orile de oni suru edani olopolo pipe de ni e ri wi pe each time aso te se dibo yan ohun na le dibo yan
0: awon gomina be ni
1: owo ka ni won gba naira kan tele won tin gba naira mewa fun security vote ko de fi je won ya so ti gomina wa ba wa n gba owo kakaki local government awon local government wa
0: okay
1: ki won fun won ni autonomy ton ni gbogbo local government chairman yen sin gbogbo ti won so ni tawon ba ti le san ba ti san wo salary teacher ton boya 500,000 boya 300,000 itoko tawon na pin ni o ton nigba ti ti local government autonomy to ba wa ti awon local government
0: ti local government autonomy to ba wa
1: beni
0: town local government ba se kini
1: ti won ni access lati lu owo won won recruit vigilante
0: okay town local government
1: yes local government vigilante ma wa to je wi pe iyen na ma se o ma ni abo tohun na ma mu wa
0: gomina na gbianju won da iko amotekun le
1: iko amotekun to dale ori paper ni ko ni fe o na la so pe most of them won salary on je won ya
0: okay
1: gbogbo owo ti o ye ki incentives ti won fi le ma ti ori won a fi wu lati sise
0: abo ti won soro sita
1: won ri
0: won ten so ara lu omo
1: epo ntan mo oko won di on patrol
0: so eshon amofin alagba kinla kitun la ri wu si yin lo sey awon mo nbe ninu
2: bi ese
0: amo bi ti won wa
2: atokun aki gomina wa engineer lo wa se yi Makinde fun se takun takun ti won se lori ati pe ki awon omo yi ki won o jade ki won ku oni akata awon ajinigbe sugba gege bi nkan ti amofin so lo amofin so wi pe ka ni ijoba ipinle Oyo fi aye gba ki awon ijoba ipinle ibile ki won o da duro ni
0: okay
2: eto abo ibatun gbopon yato si bo se wa ni isin ni ana lana yi oni ati joba apapo ijoba apinle ati joba abile oni won pin trillion meta odin 2.275 trillion oni won tun pin gege bi monthly allocation ti osu karun owo lalala ri a ri ise kankan ti owo yen se mo ni awon ipinle emi o kin fe mo lo si ipinle mi tori mi o si ni ipinle mi ipinle Oyo le mi wa now cos local government ti o ngba less than be 500 600 700 million lo so osu
0: bayi
2: bayi mbula wa kini omo ipinle Oyo wo lo le toka si wipe ijoba abile to n wa o ohun ri wipe aduro wo to beyen o nwo ijoba abile ehun ko si he ri pe won so le kan na oro won wi pe osu ai ijoba akoko taamo akoko orin ijoba ti waye ni ipinle Oyo taamo elekeji yi ko si emi o ri ijoba kankan mo to n sise kankan tan gbe kankan se nilu pelu owo ribiribi to n wole yi njo ye ki eto abo ko ma moyan lori daada papa ta ba ni ka wo local government ti ijoba abile ti nkan ti sele ori re local government ta ba wo awon local government kan ta ba wo awon ipinle kan ta wo Kwara state ta wo Niger state a ri wi pe ipinle mejeji yi won border won paala pelu ipinle Oyo to le je wi pe igbo oni afijo paala ti a de ti n gbo igbese ti awon ajinigbe yi onisumo mi ti won itu ti won pa ni Kwara state itu ti won pa ni Niger state o ye ki ijoba to ijoba gbọdọ wa proactive ni o ye ka ti gbe igbese wi pe ah eyin o nbo o àwọn èèyàn ní jọun àwọn ní àwọn ọmọ déédéé ní ìsìn ojúlọ yẹ ká mú tó yẹ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kan ti mọ̀ wípé owó tí ń kan ará àwọ̀ yìí o ṣé kò ní kan ará ẹ̀dẹ̀ báyìí kò yẹ kí àlefà yìí gbarú nǹkan báyìí bó ṣẹlẹ̀ yìí èmi bẹ́ẹ̀ rọ̀ ìjọba kan jọ̀ nítorí ọlọ́run wọn ò sinmi lóòótọ́ o mọ̀ kán mọ̀ sinmi kán mọ̀ sùn mọ̀ kán gan ó tiẹ̀ kúrò nìbàdàn bí kọjá lọ sí oríire kán lọ dúró ńbẹ títà máa wọn fi jáde.
0: gbogbo ẹyin tẹ ń gbọ káàkiri gbàgbà ńláyé ẹ lọ sí ojú òpó lágelu fm 96.7 ní facebook àwọn yẹn ti wà ńbẹ tí wọn fi àtẹjíṣẹ mórí ránṣẹ mórí jnet jnene then ìṣọlá akim accurate mórí ṣeun ọládípúpọ mórí olùṣeyí akínọsùn saidat ali olùwàfikayọ mi olùwàfikayọ akínwùmí olùṣọlá ọlálẹkùn oríyọmí rẹmi dan oṣadáre olùwàfikayọ akínwùmí then ọlálẹkùn oríyọmí bẹẹ àti bẹẹ bẹẹ lọ ẹ lọ fi àtẹjíṣẹ ẹ lọ fi ránṣẹ ni torí wípé ẹ ń tẹ ẹ bá kọ láti mọ pé ẹ ń darapọ mọ ètò yìí ẹ bá wa pín kárílé ẹ pín kárí oko ẹ jẹ kí a jọ dá sí ọrọ yìí ọrọ tó yẹ ká jọ sọ ni ó kódóró ọrọ lẹtọ ètò yìí èmi máa ń sọ fún yín àgbà àgbálẹ̀ lọ wẹ ẹnìkankan bọ́rọ̀ bá ṣe rí la sì sọ amòfin babatunde falola mo rí wípé ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress òní
1: bẹ́ẹ̀ ni àtúkọ̀
0: ẹ ti ṣe primaries yín ó dàbí pé gbogbo ẹ ti yanjú so ti yanjú.
1: wọ́n a ti ṣe primaries tí gbogbo everybody ṣe mọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n
0: ẹ ti ṣe tààrẹ náà
1: a ti ṣe tààrẹ
0: ẹ ti ṣe tààrùn senator ẹ ti ṣe reps ẹ ti ṣe ti gómìnà ẹ ti ṣe ti state house of assemblies
1: gbogbo ẹ ti wà concluded
0: okay.
1: but torí ẹgbẹ́ tí apc jẹ́ ẹgbẹ́ tó mọ ètò ni ẹgbẹ́ tó ní ways of doing things
0: okay.
1: after lẹ́yìn ìgbà tá a ṣe primaries náà wọ́n ní láti rí wípé wọ́n reconcile ibi tí àwọn issues díẹ̀ bá fẹ́ wà wọ́n ní láti yanjú ẹ̀ ká tó gbé result ká tó make a public
0: okay.
1: but kò sí nkankan tó wà hidden torí alága party ó ti sọ̀rọ̀
0: ibi mò ń lọ nìyẹn bàbá adéyẹmọ former deputy governor
1: his excellency
0: ẹṣin ọ̀rọ̀ tí wọ́n sọ ni mo fẹ́ béèrè wọ́n ní barrister sharafadeen abiodun ali àwọn ni olùdíje gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ síbẹ̀ lórí.
1: ní agbára ọlọ́run pẹ̀lú ètò ìbájáde primaries tí a ṣe kọjá senator sharafadeen abiodun ali òun ni àwọn ọmọ ẹgbẹ́ dìbò fún òun ló dẹ̀ wọlé primaries fún gubernatorial
0: lọ́yọ̀ state. kágbà bí bàbá adéyẹmọ his excellency bí wọ́n ṣe sọ pé barrister ali ni candidate yín fún ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ nínú ìbò january ti ń bọ̀ ṣùgbọ́n tabawo dada agbóye ni barrister ali nílẹ̀ ìbàdàn olóyè olùbàdàn ni wọn ọmọ onílùú tí ò ní fi otú ni wọn ṣùgbọ́n tabawo àkàsọ bí wọn ṣe ń jẹ oyè ìbàdàn wọn máa ń sún ni bí wọn ṣe máa di ọba ìbàdàn tabawo olóyè sharafa ali lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ni senator tó ń sojú ìjọba ìpínlẹ̀ ìjọba south ọyọ south ọyọ state south àwọn ni wọn sojú wọn ní abuja gẹbi senator àwọn náà wọn ti taba wo ipò wọn sì wọn ti súnmọ ẹkẹrin balógun nígbàtí ọlọrun pe ẹni tó wà wájú wọn sí ọdọ ní ọsẹ tó kọjá kọlọrun forí jìn wọn àwọn ni wọn ti sún sí ẹkẹrin nísìn ṣé èèyàn lè jẹ ọba torí taba wo ìṣọwọ jẹ ọba àbàdàn èèyàn kọ dé adé kan náà adé ni ọmọ gbé súnkẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ títí tí ó fi dé adé olùbàdàn níbi tọrọ wa adédúró sì yí ipò ẹka àrùn gan tí wọn wà tẹlẹtẹlẹ tàbá rántí tàbá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní kí wọn wá dádé tí wọn gbé kalẹ̀ ní mọ̀pọ̀ táàrí kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọn wá àga nìkan ni a rí ṣùgbọ́n sì olóyè ali wọn tún sún sí ẹkẹrin ṣé pẹ̀lú bí wọn ṣe jẹ́ ọba yẹn tàbí pé wọn ti gbé wọn sí ipò ọba ṣé èèyàn lè jẹ ọba kó tún jẹ gómìnà kí lò fi wí kila shawi eyin gege bi amofin oju o le fi wo
3: wo atokun ni orilede wa ni Nigeria.
0: Okay.
3: Ibadan chieftaincy matter.
0: Okay.
3: O denti o wa very commendable.
0: Okay.
3: O wuni lori dada.
0: Okay.
3: Taba wo ile Gesi oru England. First in line. Eni ti o je second in line, third in line ti gbogbo e se lo tawon na fi mo ni. Oru ti ni wa na ni Badan bi. Olorun je ki o na clear. Ti o si ariyanjiyan, ti o si nkankan be.
0: Okay.
3: So and another thing ti mo to fe ka mo ohun ni wipe yes oloye agba oye Sarafadin Abiodun Ali ekerin ni won wa bayi
0: benin
3: bo mo fe ka mo wipe oju opo meji ni eto ke to de
0: otun
3: benin
0: ati balogun
3: ati balogun
0: eh
3: ani opo balogun ani opo
0: otun
3: ke to wa de ti olu ke to le je Olubadan. So in and try lati sons ni wipe agba oye Sarafadin Ali ekerin ni won bayi
0: benin
3: line kan ni won wa balogun line.
0: Okay.
3: Another line now wa nle
0: otun line
3: otun line
0: benin
3: won de ton ba mu ni otun to ba ti oba ba tun ti to na ba ti lo ba won baba la won tun bo si egbe
0: balogun.
3: So ni line ti Senator Abiodun Ali wa.
0: Okay.
3: Four ni won but ton ba kopo.
0: Okay.
3: Bi ona bi mejo
0: bi number 8 mu wa
3: bi number 8 ni ta ba fe so in numbers.
0: Okay.
3: Bi number 8 lo wa a de gbadura pe awon to wa waju won won agba won
0: a ngba ladua kon dagba kon dogbo
3: exactly
0: kan na kajo ba
3: dem eh gbogbo adura ta ngba ni pe ki awon baba wo awon baba to wa waju senator ka won na pe ki alafia ko pe ninu alafia ninu owo oro. So iye legbe kan so ton ba so pe Olubadan ti fe kan Sarafali iyen senator I chief bi number 80 no eh number 80
0: ohun
3: ni no fe wa ta ba yi gbogbo e po iyen wa then two ni tofin ni tofin 1999 constitution.
0: Okay.
3: To so gbogbo wa po.
0: Okay.
3: Ni ipinle I mean ni orilede wa ni Nigeria. O wa abundantly clear any law any ofin ni o law kankan ni o ko gbodo wa in conflict pelu ko bo lo tako
0: 1999
3: ko gbodo tako ofin 1999 constitution ti Nigeria.
0: Okay.
3: So Ibadan chieftaincy laws and everything here abe 1999 constitution
0: e seun amofin e je kin lo si oju oja tin ba ti oju oja de ibere kan be ti ma bere lowo yin ninu awon oro te ji so siwaju nipa Senator Sarafadin Abiodun Ali tin ba ti oju oja de amon gbo.

0: 2010 iyipo mele la ma da pada fun olorun eke wa iru eleleyi agbekale lati owo emi mimo nipase kemi robot date friday 19th june 2026 venue all of grace jogos center liberty road ibadan lo ti ma waye o by 8 pm prompt ago mejo asale la o ti bere awon olori emi olokiki to ma minister ministry evangelist dr bola are bc alawiye aluko bukola akinade sewole jesu bukola bekes jitude are apeke ola remileku emos bbo oluwa loni bc Fore Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasu, Adamilola Alabi, the convener is Kemi Riobo. Nibi akanshe pade yi bambile, season 10 yi ni kajok buyok me for lorun Kemi Riobo. Lorun fi yoron, ale Friday 19th June, odu 2026 yi, ni Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed, eto abotomu yeye wa fumu buyo. Au baoria yon legi yi bambile yi lorun kon Jesu. Be there, be there.
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E celery
1: ah boda mi espelli espelli no di celery oya lopin gbianju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
4: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹwà.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ yan mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000
10: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀. Àní oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Ọyọ́ Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Mọ́níyà Ìbàdàn. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Lagiliu FM 96.7.

0: kò lọ fà rárá àwọn gbọ pé ní ìsìn ọmọ ní ìsìn ọmọ ní ìsìn nígbàtà ago rẹ bá dún nọmbà kan ti gbórí wọlé ó gbórí wọlé kò bánà kí ló bẹ̀rẹ̀ rẹ̀ 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 5829 ta ló ní.
1: Press 0 to leave a voice message after the beep.
0: Busy ke.

ọjọ́pẹ́. Okay now. O sáàmọ̀. Oríta fi ṣèwé wà ń bẹ̀. Mo wà ń bí o. Lagilu FM 96.7 FM. FM méjì di méjì. Òkè gajù òkè Lagilu ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ àbádòwòpọ̀ Mọ́kùtà. Iléeṣẹ́ ìfọkànbalẹ̀. Mo ń fìyẹn ṣe yín káàbọ̀.

Ọláyẹmí Ajima tó kanlẹ̀. Wọ́n mọ̀ yẹn sí jẹ́ bàjẹ́. Yẹmí Sunday. Kò ti dìsáínà tàbí Prada. Mo lọ lọ́rọ̀. Òwe ti bá rẹ̀rìn bí Yẹmí Sunday. Lọ sàwárí ara rẹ̀. Mẹ́bà dúpọ̀ tó ṣe. Yẹmí ní ọ̀kọ̀ọ̀kọ̀ wá sórí wọn. Adúmọ̀ àti ibẹ̀ ọ̀nà ń gbé lọ bá. Sàwárí ara rẹ̀ kọ́.

0: ìtàn gbèsè ayé mi rè o
1: ọrọ mi ti jasayọ mo dúpẹ
0: ẹn tó bá kọlẹ ọ kọlẹ
1: ọnà àti gbáyé gbádùn akọni ra
0: mo bá sì fi àkàtàrí rẹ dé mọlẹ fi dé mọlẹ
1: tó mú lẹsọ lẹsọ yóò bá dàrí nǹkan tí yóò fẹ
0: wọn fẹ sọ èyí nítorí àwọn ọdọ ti ń sáré ni
1: bàbá ọlá kì í ṣòro ògùn bàwọ rẹ ní bàlà ọlá
0: torí bàbá rẹ ní bàlà láyé ọlá kì í tètè tóni lọwọ o
1: bàlà ọlá yà
0: ìdílé kò yágbé kò yàlùkò ni mo ti jáde wọn ò lówó wọn ò sì ságbé
1: tó bá di ipò pọn ara mi ò kúkọ
0: usman alábí adéẹyọ
1: ayé
0: nílé jankú ẹkẹ lókèrè fínlẹ ìbàdàn
1: ẹ lọwọ gbájúmọ iṣẹ bó pẹ bó báyà o
0: mo fẹ sọ yìí fẹyìn ọdọ kẹ lè mọ wípé òjò ta bá gùn kọ́ là á kan ọ̀run
1: débi ká lọ ká má má dé lórí lójú àwọn amọ́niṣe ní
0: òun. àbí mi fún màmá mi màmá alálùbáríkà dòdò mi ìyá alálùbọ́sà máa wá dòdò mi káàkì máa wá dòdò mi káàkì máa wá dòdò mi kí.
1: Mo
0: dẹ̀ jẹ́ pé àtàlàbí àti ìyá alálùbọ́sà àwọn ò sí láyé mọ́.
1: Ohun ojú ti rí ẹnu ò lè sọ ṣùgbọ́n a dúpẹ́ pé kò já sẹ́kù.
0: Ìwọ̀n bá táwọn méjèèjì ṣe lórí àwọn ọmọ wọn ó sì pé wọn kí wọn tó lọ o.
1: Ọ̀nà àti gbáyé gbádùn akọni.
0: Ìyẹn ni pé wo ẹ̀yin òbí tẹ́ wà láyé tẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ jẹ́ lógún ju iṣẹ́ yín lọ. Ẹgbọ́n ètò tààrọ̀ yìí.
1: Mo lè sọ yóò bá dàrí nǹkan tí yóò fẹ́rẹ̀ o. Àtàbà ọlá kì í ṣòro.
0: Bàbá mi àti ìyá mi panupọ̀ rán mi lọ sí primary school.
1: A pẹ́. Ṣùgbọ́n ta bá.
0: CAC primary school òkèrè fún Ìbàdàn. Níbi tí èéfín igi ìdáná títí máa fẹ́ sí wa lójú nù kíláàsì tó tún wá jẹ́ ìsọ̀yẹ̀ ọpọlọ fún wa.
1: Tó bá di ipò pọn ara mi ò kúkọ sàn olùṣẹ́ ráyé.
0: Láti bẹ̀ mo ti máa ṣe wánranwànran.
1: Alẹ́ ní ràn ẹ lọ́wọ́ gbájúmọ́ iṣẹ́ bó pẹ́ bó báyà o.
0: Kèé ṣe wánranwànran ti wèrè.
1: Mo ti dá a dùn.
0: Ọpọlọ ní dàmí là mo máa sọ ni.
1: Màmá dé lórí lójú àwọn.
0: N ta ló wà ń bẹ̀rù sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ èyí kẹ́gbẹ́ kíni kan bí gbọ́dọ̀ bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n jiyìn bọ́ọ̀lù lórí pápá.
1: Lékè àbínú ẹ ni.
0: Màmá ní kí náà jọ̀ràn kan da ọmọ tí ń dásọ̀ lórí tí ń dásọ̀ lọ́sàn-án yìí.
1: Má jẹ́ ìṣubú.
0: Bàbá Mukaila kí lá ṣe.
1: Kó má sọ pé ṣe kò.
0: Ó ní ẹ filẹ̀. Àtọ̀tá bíbẹ́sẹ̀ ní bẹ lára rẹ̀ o. Èmi mọ́ máa hàn tún tí mo mú kí n tó bá lò pọ̀ kó o tó bì. Yọ máa rojọ́ àròlà ni. Mo kúrò nílé ìwé primary school rèéfín. 1968. Àti bẹ̀ ni mo ti máa ṣe oníṣe ìparí ọdún. Mo lè rántí orin kan tí wọ́n fi mí sígbà náà. Ẹ má gbé kò ń lágelu FM. Ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń sáré bọ́jà káàkì ikú oró ní payín.
1: Òwúrọ̀ ṣiṣẹ́ kalẹ̀.
0: Yóò da fún yín yóò ju ti bàbá àtìyá yín lọ. Ẹ má lé ọlá lójú.

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: SELERIE sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ̀sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ túlẹ̀ tó tí ó máa dé sétí gbọ̀nyí níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún òwa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọkùnrin ó ti wà ńkàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa

0: agbóko lẹjọ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó dẹ sílé bùkà wọn sórí. Má fi ṣe àpá wọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.

0: ó sẹ̀nà ẹ̀kọ́ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe ẹ̀ bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashball tinú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 15 million naira
1: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website wa

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńlá ńlá.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Ah, bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Miliki special. Ajabale to tutun nene pẹlu awọn boys Ọlọrun ti o dero ni Remi ati Remi Remi Adesina Big Man presenter pẹlu Remi Babajide MC General lago mẹrin kọja aṣẹju mẹẹdogun di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ Eti Friday ni ikanni Lagelu 96.7 FM entertainment program.

0: àánú ni mo rí gbà lọ́dọ̀ Ọlọ́run.
1: Ẹni rí jẹ̀rí mu kó má yọ̀ láyọ̀ jù kó rán sí ẹni ebí ń pa.
0: Mo wá ń gbàdúrà fún ìwọ tó ń lé tó ti bà.
1: Ẹni orin náà nínú.
0: Ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ yóò rí nàrí ọ. Má gbéra rẹ̀ ń jà kankan, má gbéra rẹ̀ ń jà kankan o.
1: Ìṣògùn Ọlọ́run ló dé o.
0: Má gbẹ́kẹ̀lé mà àti Burújí tó ní pé bóyá ni ó sọ ọ́ dé èèyàn ńlá. Ṣé tiẹ̀ fẹ́ ni o ṣe fún má wo bẹ̀.
1: Ológo ṣẹ́ni ọ̀nà.
0: Ṣiṣẹ́ fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ fún pẹ̀lú ọ̀kan kan máa lọ, ìjọ kan yóò rìn àríyọ. Olúwa o, mo gbàdúrà.
1: Lóde sínú ayé mi.
0: Gbogbo ẹ̀tọ́ mi bàbá, mo fi ṣàpínlẹ̀ o.
1: Ọlọ́run lóde sínú ilé mi.
0: Mo jẹ́ gbẹ̀tọ́ nu sàárè o.
1: Ọlọ́run lóde o.
0: Gbogbo ẹ̀yin tọ́ lọ ń ṣe ilé tuntun fún. Wọ́n àní gbòkú rẹ̀ wọnú ilé náà.
1: Gbọ́rọ̀ pé oògùn ni o.
0: O ní sàárè bọ́ bá wọbẹ̀. Ọmọ ò ní kú fún ọnù ilé yẹn. Iṣẹ́ rẹ ò ní lọlẹ̀ lẹ́yìn tó kó wọlé náà tán. Ìdààmú ò ní bá ọkọ̀ ní báṣẹ́ kò ní bá àwọn ọmọ rẹ̀.
1: Èmi náà kọ́.
0: Ìdààmú ò ní bọ́kọ rẹ̀.
1: Ọlọ́run ló dé o.
0: Orúkọ tó ti dá yẹn kò ní bàjẹ́.
1: Ẹ ṣe.
0: Má gbádùn ayé ẹ lọ. Kò sí wàhálà kankan.

0: ìdí àkọ́kọ́ ìdí kejì ìdí kẹta ìdí kẹrin ìkarùn ìkẹfà ìkeje òkèé nǹkan sábẹ́ bí ìpadà. Ta ni yẹn?
1: Dádì Yọmí.
2: Ìwọ ni mò ń bọ̀ o, mò ń bọ̀ má ti wọlé o, má ti wọlé o, mò ń bọ̀ o, má ti wọlé o, má wọlé o, má wọlé tó bá wọlé ajá o.
1: Àwọn ọlọ́dọ̀ máa bèrè yín ta.
2: Ní sùúrù má ti wọlé, má ti wọlé, mò ń bọ̀ náà, mò ń bọ̀. O ya wọlé wa.
1: Bo dádì Yọmí. Kí ni tẹ máa parí? Má ti wọlé. Àwọn ẹ wo mi ẹ ṣáà máa sàn kankan. Àwọn láńlọ́ọ̀dù ń wá yín ta.
2: Torí tiẹ̀ náà ni Tọ́lá máa jọ fojú kó ohun tí ọ̀yọ́ kò fojú kó.
1: Kí ni wọ́n fojú kó?
2: Wọ́n kàn ṣe pa ọ̀ lẹ́ẹ̀kan náà.
1: Kí ló wà lára yín ta àti rírí? Wọ́n ṣáà ń wá yín ta. Wọ́n wá yín ta.
0: Kí ló tún ṣẹlẹ̀ báyìí?
1: Owó transformer tán ní ká dá. Àwa nìkan là ti san owó.
2: Kò sówó, ṣé kò yẹ kó sọ fún pé mi sìn lé ni?
1: Sọ pé kí n sọ pé wọn sìn lé tán bá bèrè yín.
2: Kò sówó sọ fún wọn ìmọ̀ bó ṣe bá wọn sọ.
1: Ẹ lọ yọjú sí wọn.
2: Sọ tí wàá sọ fún kí mo wà nílé ni.
1: Mo sọ fún wọn pé kọjá kí n lọ pè yín wá.
2: Kí ló kí lóde tí ọmọbìnrin máa ń ṣe báyìí ṣe bó mọ bí lè ṣe wà.
1: Ẹ wo dádì Yọmí ẹ yọjú sí wọn.
2: Mo ti gbọ́.
1: Kò sówó.
2: Mọ́mi ta wà.
1: Dádì Yọmí.
2: Àìmí àìsàn yìí máa wà lé báyìí.
1: Ẹ̀rù ń bà mí o.
2: Àìsàn yìí lé o.
1: Ẹ̀rù ń bà mí báyìí sí. Ẹ̀rù ń bà mí o.
2: Dókítà.
1: Ẹ máa gbọ́, ẹ ní sùúrù, mo mọ̀ pé lágbára olóyè máa gbádùn ẹjọ́ ẹ̀ nípa wọn rẹ̀ yìí tán lè yára lọ́wọ́ gbogbo ọjà ṣọ́ọ̀bù mi mo ti.
2: Kò sówó.
1: Mo ti ta freezer mi náà.
2: Mi lówó. Mọ̀mí kò sówó.
3: Láàrin ìṣẹ́jú bíi mélòó kan. Ẹ bá wọn dá sí ẹ bá fẹ́ ràn lọ́wọ́ 0912370 8675 èèyàn mẹ́ta tó fẹ́ fowó ràn lọ́wọ́ pẹ̀lú àyè tó wáyé 0912370 8675. Ẹ bá ràn lọ́wọ́ ní tí ń ṣe ìkọlọ́ má jẹun pa.
1: Ṣé ẹ ló kankan tá a tiẹ̀ lè yá lò náà?
2: Kò sí.
4: Ẹ̀lọ́.
1: Ẹ̀lọ́ ma.
4: Wo ìyàwó.
1: Má.
4: Èèyàn bú lọkọ rẹ̀. Owó ń bẹ lọ́wọ́ rẹ̀ o. Tó ráìsàn jẹ́ ọ̀pá ni o. Àìsàn tí ń ṣe jẹ́ ọ̀pá ni. Owó ń bẹ lọ́wọ́ rẹ̀ o. Mọ́ta nǹkan kan rẹ̀. Owó ń bẹ lọ́wọ́ ẹ̀.
2: Màmá, kò sówó.
4: Èèbá rẹ̀ sọ. Owó ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́ káàánú rẹ̀ kankan. Owó ń bẹ lọ́wọ́ ẹ̀.
2: Ní kọ̀yà wà lówó.
4: Mọ́ta kankan túlé túlé. Owó ń bẹ lára nínú ilé òun. Owó ń bẹ nínú ilé òun. Irọ́ ní nípa.
1: Báyìí ẹ̀ wọ́n lówó wà lọ́wọ́ yìí.
2: Kò sówó nu lẹ́yìí.
1: Mo láti fẹ́ rówó báyìí. Báwo ni mo ṣe fẹ́ àwọn ọlọ́mọjẹ ń dòpọ̀ ọ̀sán gan ṣàánú mi ẹlẹ́dá mi bá jẹ́ ṣopó. Ẹlẹ́dàá mi ṣáánú mi.
2: Ọ̀rọ̀ owó ni dókítà sọ báyìí.
1: Mo ní tàbá rówó tó bá fi máa tówó yìí ọ̀la.
4: Ẹ̀lọ́ o tún láhun síra rẹ̀ ó mà ga o. Ìyàwó lọ túnú ilé owó wà nù ilé o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń wúrú wà báyìí tí ò dẹ̀ da. Wọn ò ní fẹ́ náwó tí wọ́n máa wá ti gbogbo bùkátà sọ́kùnrin lọ́rùn. Ẹ̀kọ́ leléyìí o. Ẹni tó bá ń ṣe eré Ọ̀kẹ́ Olúwa Rótìmí Olúwa Contain Àríṣe Àrí Aláṣà Àpáta Ìbàdàn Ẹ̀kú Ètò.
1: Ẹ ṣeun gan sà.
3: Ó kẹ́rù ẹnìkan.
5: Ní bàbá ìfà.
3: Kò rà bá yín sọ̀rọ̀.
6: Ẹ̀kú Ètò náà. Ṣáà yóò ní bí kan kọ́gbọ́n lọ́ńdọ̀ Aláàjì Ọ̀mọ̀wé Ayélabogo Ìlàmlátẹ̀. Ọmọ Ayẹ́ká jẹ́ àwọn débi ká máa tọ́jú àwọn fámìlì wa. Ẹ wo obìnrin yìí ẹ ti yáwó lọ́wọ́ ẹ̀. Ó ti tọ́ èso owó yìí sì ń gbẹ. Ẹ̀yin ọmọ wọlé tí ọ̀gá tí wọ́n mọ̀. Ṣùgbọ́n tí owó bá wà ká tọ́jú wọn ló dà.
1: Ẹ̀kọ́ ńlá lè jẹ́
6: ìtọ́pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ṣe ni.
3: Ẹ ṣe mo dúpẹ́ sá. Ẹyin arábìnrin máa rojọ́ sọ́ọ́ ti gbọ́. e lo lo ore ku lo wo ja ton ta mo gbe o gbe ku ni
1: mi lo ja kankan ni shop mo
3: e lo lo bi pe oja yen tele
1: eh bi 1.2 na ni mo fi ntaja tele
3: emi o fun ni 2.5 million nisin
1: ah daddy
3: ben wow bi to wa
2: e se sa
3: komo di ban mo fe ko lo osu meji ni odo mami
2: ah
3: file
2: ni o wa fi mi le ni ko re le gba ko fi mi le ta ni o toju mi
1: to ma toju won
3: banko wo mi ti mo fun
1: e
3: ma ko ya lo wu oko ma wa je nu le
1: inu ejo
2: ejo toju mi awo mi ni ati n bara wa bo
1: do ti be di kin ba yin gbe mattress yen jade mattress mo fe lo gbe jade
2: mo mattress mattress ma gbe o ma de be Madebe.
1: O ti omi ti da si.
2: Ara ara ara, Madebe, Madebe.
1: Omi si lado.
2: Ani Madebe.
1: Mo ti gbe.
2: Ma gbe, ma gbe.
1: E je ko gi ba yen na. My dear. Mo wa won lai lo ngo la bebe di nbi.
2: Ile la lai doti ni.
1: Lai lo ndoti ba o lo se de be.
2: Ile mi mo pe pa mo si be de ido ti ba. Ma tu ma tu.
1: Owo ma lo wa nbi.
2: Ah, Jesu bi.
1: Owo lo wa nbe. Ah, oko mi tori Olorun de la duro owo ile o de fi aje wa.
3: E bo le ma lo, ma pa mi. E bo le ma lo.
5: Tori ife ki bi mi ife ki ja o.
3: Iru yawo ba ile ko Olorun o se fe ni kokan wa. Ti yo feran oko re denu denu.
5: Ife ki bi.
3: Mo le soju se bo se ko se. Se ton ma gbadua ore ti o fe ni fe se ni ni kolon omo eyan ti a ko mo je ore ti o promise pe mo wa njo kan ti o ni wa ta ma ri njo kejo won ma na di se won njo kejo kejo so won o ma na ti gbe ore won laruge laarin ose

0: eku eti gbo wa kaaki agbaye ibi ti owo ja ikanni lagilu fm oke to gajoke to nfe de ni osan oni aro la ndagbere pe ke ja pade lori akotun gudugberin ni ikanni lagilu fm oke to gajoke ile funfun balao felele nilu ibadan se mo pe mi wa nsele nju agbo letile ara etile gan gbo won pa mara ni aburu aye o kere opin ko ni je ipin eni ko kan wa o awon royin to je ti bi atire eta adale aye o nla to papo leti atunko wade fun toni okan ojokan awon ireyin ojojumo le wa Nigeria won ti wade iwe royin punch o nbe ni waju temi guardian ogbeyin ajo akorinjo le wa Nigeria na o duro tan ni se lawon royin na ni won seju si mi ti won se kami kami kami fun aye gbo ise wo la wa se ta fi ni je ta fi ni ka tori pe agboro je ki ti yin odi si awon isele na tun sele kari aye o ka fi kogbon ka fi se tepa ka fi se itona aye wa gbogbo ni o e ka san la ko tun fun toni gudugbe royin o nla pe nkan ni lagi lu fm sari ajala ajowade bayi ni temi tayo oye ladun aboro loko mi eje apegbon ka ma ba apegbon jini jini bi eni ojoramu aboro to fomo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa ka kan je ko o si ni je be kuni tale wa e ka san la ko tun
1: o da na je ke mi na ma fi anfani yi ki wa wi pe e ka san ni gbogbo bi ta tin gbo wa jake jadu agbaye ama to ba je pe ki so orilede Nigeria leyin wa ti e si ti bo sowo san ti yin awan ki pe e ku de di asiko yi o ikanni lagelu 96.7 fm oke gajoke ni won pe ikanni eleyi ta wa yi o ti e tin gbo wa ni keteketi adupe lowo Olorun oba wi pe gudugbe ko wa sele lona odo yin ko mo tumo si pe gudugbe o sele ko Olorun oba ko saanu wa ni ki gudugbe la bi ko mo mo sele lona odo wa ko ni kaluku na si ma ke sara awon oroyin eyi ti o nsin ni gbere ipako o la ko wa bayin ni bi te le pe sinbe adupe lowo Olorun fola shadi ajala loruko temi ti mo nje
0: ala janibo
1: arupe
0: o da eja bere si firin lawon akori royin to wa de fun toni
1: yes girl
0: okori to nbe nwaju temi o le to n wi pe ile ise olopa ipinle ogun o na ni won tu awon kan ti won ji omo elegbe ogun ka nibi ti won ti n dana ro ti won tun ti fe ma fa awon eyan mi wonu egbe okunkun won pe awon afurasi towo te won ji ogbon ni yi o
1: eleyi to wa ni waju temi nbi mo ri iroyin e to salaye oro wipe obirin kan o ni won ti so wipe ko lo ma wo wa o iyen ni ogba tun se eleyi to wa fun awon arufin won ni obirin ohun won pe ko lo wo wa e won nu ni o odun marun le ni ogoji o ni won pe yo fi lo wo kini ohun wa o kini to si sele gan won pe abiya re run fun iwa ibaje ni se na lo mu awon omo kekere kan ni ati pe o mu o si mu o fi sowo fayawo lo ni tarata si orilede Benin iyen ni Benin Republic kolorun ba koda kokojo ko fa anu gba ni abia mo eleyi to na si bi mo ti e ti o yato sabi agba bo ni o se wa mo se ru igbese bayi ile ejo ti ba wa eyi to se dede re gan ni o ile ejo gige le tin be ni abe okuta o na ni idajo ohun lo ti waye eyin o gbo losan tuni gege bi royin ta wa pe ni gudugbe
0: o da be je ki mi na o tun lo si ipinle Anambra o le ti ile ise olopa ipinle Anambra ti pe owo ti te awon afurasi meji le ti won je odaran moran basi je obi ti so lerun ti won oko kile osula ila e ti won pa obe kan eni odun metalelogbon ni ijoba ibile Ekusigo ni ipinle Anambra iroyin ba lori e lekun keke fun tosan oni
1: o da je ki emi mu eyi wa lati nu weroyin ti Daily Post pelu iroyin eleyi ti nbe ni waju temi iroyin ohun salaye wi pe owo ile ise olopa ni ipinle Bauchi o na ni o ti te awon eyan kan ti won je awon okunseka won ni se ri ni se o na lo je wi pe ile ise olopa o tun se tomo oko eleyi to yato si tomo ale o nibi ti won ti dola awon omo kekeke mojesin odun metala meji kan eleyi ti o je pe lati agbegbe won ní ìpínlẹ̀ Taraba òun náà ni wọ́n ti mú wọn tí wọ́n sì ti fi wọ́n sọfà sáwọn ibòmíì ṣe wá rí lórí ọ̀rọ̀ wọn yìí o àwọn méjì kan wà tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí oníwọ̀ ọ̀daràn wọn pe wọn mú wọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ mọ̀jẹ̀sí yẹn ọdún mẹ́ta láì tí wọ́n fi sọfà lágbègbè wọn wọn pe ní ìjọba ìbílẹ̀ ti káàfin ní ìpínlẹ̀ Bauchi òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ o ọ̀sán tòní ìròyìn táwa pè ní gùrùgbẹ̀gbà ló ń jẹ.
0: ó dá o ẹjẹ́ kémi náà ó lọ tààràtàárá sí ìpínlẹ̀ ogun
1: ìròyìn
0: ló ń bẹ níwájú tèmi ò tí ó ń pe àwọn olùgbé ní agbègbè àgbàdo abúlé ìjoko ìtòkí ọ̀pẹ ìlú àti àwọn agbègbè míì tó farapẹ́ tó wà ní ìjọba ìbílẹ̀ ifọ̀ nípínlẹ̀ ogun wọn ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ náà lórí ipò kòtòrè gegele re tí àwọn ojú òpónà tó ń bẹ ní agbègbè náà wà wọn ní kódà omi ṣẹ̀ngbùlú ní ìbẹ lójú òpónà míì tí wọn ti fẹ́ máa pẹjánu rẹ̀ tó sì ń dí àwọn èèyàn lọ́wọ́ lílọ bíbọ̀ àti ètò ọrọ̀ ajé ní agbègbè náà.
1: ṣe rí ìròyìn eléyìí tó ń bẹ níwájú tèmi ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọkùnrin kan ilé tí wọn jẹ agbébọn wọn ni wọn mọ sọnà dé ẹnìkan tó jẹ olórí ìyẹn ní ìjọba ìbílẹ̀ pẹ̀tù tí ó sì jẹ́ wípé onítọ̀hún níṣe òun ni wọ́n ṣekú pa á ìròyìn yẹn lọ́sàn-án tòní ó ti di ròyìn táwa ń pè ní gòdùgbẹ̀ gangan.
0: ó fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kí mi ó tún padà lọ sí ìpínlẹ̀ ogun níbẹ̀ mo ti mú ìròyìn míì tó ń bẹ níwájú tèmi o léè tó ń ṣàfọ̀mọ́ ẹ̀ mímọ̀ ṣadé wípé àwọn tó jẹ́ afurasí ọ̀daràn ó ní ọwọ́ ti tẹ̀ báyìí ní ìpínlẹ̀ ogun wọn pe àwọn afurasí pé mẹ́fà níye léè tí wọn pe nínú ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ń gbé ni o láti rí dájú wípé wọ́n paná ọ̀tẹ̀ ọ̀rọ̀ àwọn agbébọn àtàwọn ọ̀daràn mọ́ràn míì nípínlẹ̀ náà wọn ni wọ́n gba àwọn ìbọn àtọ́ta àbọn padà lọ́wọ́ wọn lágbègbè wo nígbà tá a bá dojú agbami gúdúgbẹ̀ ròyìn fún tòní ibẹ̀ láti jà yín tán.
1: ìròyìn èyí tó ń bẹ níwájú tèmi ń bí ló máa ń ṣàlàyé ọ̀rọ̀ wípé tọ́ kí láti ṣe àwọn ìka ènìyàn yìí sí o wọn ni ọmọ kékeré kan tí ó jẹ́ ẹni ọdún kan àtààbọ̀ òun náà ni wọ́n mọ̀ ti ṣekú pa tí wọ́n sì mú orí rẹ̀ tí wọ́n hàn án lẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn hàn ewé du ìyẹn nínú oko kan ní ìpínlẹ̀ Ondo nígbà tí àwọn amòòkun ṣìkà tí wọ́n wá láti kọlu ẹni tí ṣe ìyá ọmọ yìí gan wàhálà ọ̀hún tó jẹ́ ìròyìn gúdúgbẹ̀ eléyìí tí ó mú kí agbègbè ibẹ̀ hun kí ó pa lọ́ọ́lọ́ òun náà làwọn ò mú wá sí etí gbọ̀nyìn bàbá ti ṣetán lórí
0: ìròyìn náà. ẹ jẹ́ lọ tààràtàárá o sí ìpínlẹ̀ delta torí pé ibi ogun la ti kádìálẹ̀ ti ilé àtoko là á ti gbèjò ìwà àbàjẹ́ òpin síbì kan o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta ó ní wọ́n ti mú àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́ 22 wọ́n gba ìbọn tó ń ti àwọn egbòogi olóró padà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ náà lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá yalu wọn níbi wọn tó ti ń dáná ọ̀rọ̀ wọn o.
1: tọ́ ìròyìn yìí tó wà níwájú tèmi ń bí ló ṣàlàyé ọ̀rọ̀ ní ìpínlẹ̀ kánò wọn ní ilé ẹjọ́ kan eléyìí tó jẹ́ ilé ẹjọ́ májísírèètì ti ń bẹ ní ìpínlẹ̀ kánò òun náà ni ó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ gbà lórí ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní muhammad saidu wọn ní onítọ̀hún wọn pe kó lọ wò wá ìyẹn ní ọgbà tó ṣe eléyìí tí ó wà fún àwọn arúfin o pẹ̀lú owó ìtanràn kan eléyìí tó tún lọ bí 100,000 kan owó náírà wọn ní nígbà tí wọn tú ẹrù rẹ wọn rí wípé àwọn nǹkan eléyìí tí ó dúró gẹ́gẹ́ bí ẹrù òfin gẹ́gẹ́ bí ẹrù eléyìí tí ọjọ́ ẹrù ọ̀ràn wọn pé ń bẹ ní àkàtà onítọ̀hún o léyìí tó sì jẹ́ wípé àwọn nǹkan tó gbé yìí tí ó kó mọ́ra wọn ní ń gba wọn gbọn gbogbo ẹ yẹ́bẹ́yẹ́bẹ́ òun náà lọ jẹ́ wípé ó pagidínà ètò àlàáfíà eléyìí tí ó yẹ kó lọ ní gerege yẹn ní agbègbè eléyìí ibi tó jẹ́ pé wọ́n ti mọ̀ wọn pe onítọ̀hún ìjọba ó ti bá fà á bẹ́ẹ̀ náà ni òfin ó ti sọ̀rọ̀ sókè lórí ayé rẹ̀ o kí wọ́n á ní nǹkan eléyìí tí òfin sọ gan àwọn nǹkan wo lóró papọ̀ mọ́ra wọn ẹyẹ tẹ́lẹ̀ mi lọ sínú ìròyìn eléyìí tá a pè ní gúdúgbẹ̀ fún tàtàn tòní ṣọ́kí ní etí gbọ̀tì yín ni ó bọ̀ sí.
0: ó dẹ̀ jẹ́ àtún lọ tààrà sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó
1: ẹni ṣókè
0: wọ́n wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣàfọ̀mọ́ o wípé ọ̀rọ̀ ti tìpọ̀n mẹ́rù kọ́ o mọ́ dókítà kan tó ń ti ìyá gbẹ̀bí ìbílẹ̀ àtàn méjì míì lọ́wọ́ léè tí wọ́n lọ rèé pàmò pọ̀ ṣadé láti ta ọmọ tuntun ẹ̀jẹ̀ ọ̀run lówó kan tí í ṣe million meji abo naira 2.5 million naira iroyin bo lori e lekun keke o guardian lo ko fun toni
1: o da iroyin mi eleti won tun mu wa se ti gboyin na lo mo to salaye wi pe awon ti won je ajinigbe won pe won tun ti se saka o leyi to se ti fi je pe awon ero eleti ririn ajo ti won o na ni won duro de ti won si dabu won nebi je ti goya onikaluku yin e bole won ni nigba ti awon onito won bere si ni wo pe iru ewo wa leyi won ni tako o ni won yin ibon won soke ngba won si yin soke on kaluku ti ri pe ah kini ki se toy gun onikaluku lo si bere si ni corporate pelu won ni o iyin oni won fi owo so wo po pelu awon ti won je ajinigbe hun ngba won ni ya e bo bayi oya e bo bayi oye tun bo bayi ipinle wo wa ni oro yen lo ti sele lorilede wa Nigeria se beyin oni yin radio ti yin kuro ni kan ni lagelu 96.7 fm oke gajoke agboye shoki o na ni obo sinu itigbo ti yin
0: o da wo kan na tun be ni waju timi eleyi ti won pe enikan to je oga agba lori ipese owo na fetu abo npinle Iko Ayodele Ogunsan on lo ti fi edun okan re sita bayi lasiko leti on kedun lori ipapoda igbakeji commissioner olopa nipinle Iko iyen Karl Saliu eleti o dagbere faye le to sakujuwe ologbe na gege bi akose mose onirele da to si fi ogbo aye re to fi sin ilu ewe iroyin le lo npe ijoba apapo le wa Nigeria ti se ifilole eto iranwo kan fun awon ti won ni arun jejere won ni eleti o je oni million naira ti won pe awon eyan won le ma ri itoju gba won le wa lalaafia kan pe
1: be ti se ngbo wa ni ketekete na le tun lanfani ati gboju wa o loju opo ti ibanidore Facebook wa lagelu fm 96.7 e ba wa nbe e mo ri wa ni gbogbo ba ti se mu iroyin wa e lanfani ati ma wo wa e si mo ri gbogbo re bo ti se nlo iroyin kan eleyi to nbe niwaju temi lo salaye oro wi pe awon lo ki olohun o kigbe kan ile ti won ti mu gege bi ise to je wipe nse ni won ma njale onile ti won ma nfi bo ti won leyin won pe koda gan awon onitohun awon iko alo ki olohun o kigbe ohun nse ni won je meta niye won pe won tun ti sise won gege bi ise o ti won si ti gbe nkan ile ti ki se ti won kini won wa gbe won pe oko oloko kan ile ti oloko ti o gbe kale o na ni won mo bo si di re o tayunyunyunyun o ni won gbe oko ohun ti o si bere si ni lo ko to wa di wipe owo pada te won lati pase awon ti won je eleto abo nile yi owo te won ni se na ni won bere si ni wo paipai iyen ni akata le ise olopa o ni bo wa ni oro yi ti sele gan kesi ni awon oro eleyi ti won so jade lenu won iroyin gan la wa npe ni gudugba amosa eleyi to nbe ni waju temi lo tun je iroyin muzo abnd o na la wa npe iroyin won o kini to sele won pe en ti se are lorilede wa Nigeria iyen are Bola Tinubu o na lo ti fi owo si gbigba awon eyan kan ti won je osise eleto abo ti won lo bi egberun kan niye eleyi to je wipe nise na lo je pe awon gbo oba awon gbo jigijigi awon gbo eleyi ti o kun denu awon gbo eleyi to duro gaga bi gbo eru won pe awon onitohun won bere si ni ma sise nbe o leyi ti yo tun mu ki eto abo ko le dandan iyen ni ipele kasina muso iroyin yen o ni awa npe ni gudugbe losan tun ni le si gbo ni ekun rere
0: e ja lo polowo oja ngba ta ba de leka polowo oja wa gudugbe iroyin fun toni kan ni lagelu fm oke to gaju ke mo nte waju ke mo wa gbagbe lati lo gboju o wa live and direct lori Facebook wa pelu lagelu 96.7 fm oke to gaju ke mba
1: le
0: seun te duro ti wa te ngbo wa

0: Press Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ́ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o by 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Aare, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Bekes, Yetude Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lónìí BC, Fọ́fọ́ọ̀rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadaso, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀n bẹ́lẹ́, season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìran yìí rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó mú yẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀n bẹ́lẹ́ yìí lórúkọ Jésù.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Gitales ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni. Gitales International, rírọ ni lágbára, lílé iṣẹ́ wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé-iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Gitales International, àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà, Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé: 08056046055. Email: adimula.1@gmail.com. Gitales International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.
3: Obìnrin. Béèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí, tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó, èrò ọ̀sà, ẹ bá wa níjẹ̀bútù retiwa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ogúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí, aago 12 ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùlú ènìyàn láwùjọ, bàbá lọ́jà, ìyá lọ́jà, àwọn orí adé, àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè, àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní iṣẹ́ pẹ̀lú obìnrin, wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pin mìíràn kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò.

0: tó yẹn ra lé tẹ̀ ń gbọ́ wa ibikíbi tẹ́ ti ń gbọ́ wa ìkànnì iléeṣẹ́ rédíò lágẹ̀lú lè wáyé tí í ṣe bàbá àbàdàn lágẹ̀lú fm 96.7 àti dé bá ṣe mọ́ ń dé ní orí ètò fún ti tòní yìí ni ètò kí la rí gbọ́ fún ti tòní ibikíbi tẹ́ ti ń gbọ́ wa orílẹ̀-èdè nàìjíríà ni tàbí bóyá ẹbẹ ní ilẹ̀ òkèèrè ní everywhere tẹ́ ti ń gbọ́ wa láti ń kìí pé ẹkú àmì ti bà wá àti àmójúbà yìí tẹ̀ ń bẹ lórí facebook tẹ̀ ń gbọ́ wa káàkiri ojú òní tí ojú ìtì náà alẹ́ àti dé o ọlọ́run ní ṣe yìí ni àpàtẹ mọ́tà bọ̀sán aláyànde òun bẹ ń bí bẹ́ẹ̀ sí rí àwọn èèyàn ti ikọ̀ tóbi kúṣmọ̀ àwọn náà bẹ ní òkè lọ́hùn fọlákẹ́mi máìtì ó wà ń bí gbẹ̀ngẹ́ ọláìwọlá lórúkọ tèmi ẹ kúlé
1: tó a kí gbogbo ojú tó wà náà ní orí facebook ṣe àwọn ẹgbẹ́ ti kí ikọ̀ kúṣímọ̀ bẹ́yẹn àti mọ̀ wípé wọ́n ti gbé wá sí ti orí ayélujára
0: ní bí
1: ọmọjọ́ mẹ́jọ a sì láìkí ẹ̀ bẹ́ẹ̀ a complain o inú wa dùn sí o òní sì ni ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2020 ìyẹn túmọ̀ sí pé ọjọ́ bí àwọn kan nìyẹn gbogbo àwọn tó jẹ́ pé ọjọ́ bí wọn ni lọ́jọ́ tòní àbáwọn yọ àbáwọn dúpẹ́ a sì ń gbà ní àdúrà wípé wọ́n má má ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo rere tí ọlọ́run ọba tó ti kọ mọ́ wọn pátápátá òun náà ló máa jẹ́ tiwọn láṣẹ lẹ́dùá àtàwọn ọmọ tuntun tí wọ́n ṣe darapọ̀ mọ́ wa náà a gbà ládùúrà wípé wọ́n gbélé ayé ṣeun rere ohun tọ́lọ́run sì ràn wá lé ayé láti wá ṣe wọn ò ṣe ó dàgbà wọn ò ju wà lọ àwọn èèyàn tó dẹ̀ ń wojú ọlọ́run náà fún ọmọ àgbàládùúrà ní méjì ní mẹ́ta ní mẹ́rin without considering the economy of Nigeria ọlọ́run ọba tí ó máa yọ̀ǹda fún wọn.
0: ẹ ṣeun ẹ̀yin yẹn wá ètò yìí tó bá tó àsìkò tó bá yẹ kẹ́ ẹ pè wá ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe mọ́ ń ṣe ẹ sì ti mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ́ ń pè wá ẹ ti mọ nọ́mbà wa lọ́wọ́ nọ́mbà wa tó jẹ́ ti nàìjíríà ẹ ti mọ̀ tó jẹ́ pé 09123708675 ni ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa láti ilẹ̀ òkèèrè ọ̀nà méjì ni ẹ lè pè wá direct tàbí kẹ́ ẹ pè via whatsapp pẹ̀lú +234814249106 lẹ fi lè pè wá lórí ẹ fún ti káàṣì ẹni èyí tẹ̀ ń play káàṣì ẹni ẹmọ gbàgbé kó tẹ̀ fi ń play káàṣì ẹ *347*1004*2# náà lẹ fi play ẹ ẹ ṣeun ojú òní tìyín ẹ kú etí gbọ wá.
1: ṣé o mọ̀ wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá ni àǹtí kan pè mí tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní complain wọ́n ní ìnáwó kan àwọn ní ẹbí àwọn wípé wọ́n dẹ̀ pin owó wọ́n pin kan àwọn ṣe mọ̀ pé nígbà míì wọ́n máa kọ pin owó kan ìsọ̀rí ìsọ̀rí ìgbà míì ẹnì kọ̀ọ̀kan siblings nínú family ó ní nínú ilé tàwọn ìnáwó kan àwọn náà wá kọ iye kan fún òun wípé òun ò dẹ̀ lè afford òun ò lè afford ó mọ̀ bí nǹkan ní ọkọ̀ 20 naira foníkálukú kó wá jẹ́ 5 naira òun ló lè afford ṣòye òun bá lọ bá ọkọ̀ òun o wípé ọkọ mi ṣàánú mi 20 naira náà kọ́ fún 5 naira mo ní ṣàánú mi bó o ní báyìí wọ́n ní bọ́kọ̀ ẹ̀ ṣe tuntun sókè tó fojú gbà nìyẹn wípé ẹ lọ sọ fún wọn lẹ́yìn wípé 5 naira yẹn òun náà ló ní òun òun o ṣé òun gbọ́ mi ṣá òun òun o òun ò ní 15 naira tó ń tẹ̀lé fi sí láyé pé àwọn fámílì ẹ̀ tán mọ̀ ẹ́ tán ni ẹ́ kò ń tó fẹ́ ṣé wọn ò ti mọ̀ ní wípé bó ṣe tó lélẹ̀ wọ́n ṣe kọ́ 20 naira fún nígbà tó mọ̀ pé 5 naira ìyàwó yẹn wá ní irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́ni nígbà tó fẹ́ mi ṣé ò fẹ́ mi fẹ́ bùkátà mi ni ó ti fẹ́ mi ti bọ̀kátà mi náà wáyé tán máa kọ́ 20 naira fún mi tí wọ́n máa yẹ gbogbo aná làwọn pé 20 naira kì í ṣowó o mo kàn fi ṣàpèjúwe ni wọ́n máa kọ́ 20 naira fún mi tó máa sọ pé ó ní bọ́kàn ṣe change ẹ̀ fún un nìyẹn pé 5 naira tó lò lè afford yẹn lọ kó fún wọn nulẹ̀ yín kò sọ fún ọ pé nǹkan tó lè afford nìyẹn òun ò ní 15 naira tó ń lè fún ẹ kì í ṣe pé òun ò ní 15 naira eléyìí tó ń lè fún ẹ
0: òun ti fún
1: no pe o ni 50 oh, you know when person talks I no get money where I won't give no be say I no get money but that money that party money I no get am
0: o le ni nkan kan to ti wa before maybe obi oba bi lowo eni e boya party ni my family won boya o ma se party to
1: family won not take she party
0: to po ju to po ju awon mi nbe won ma se party to
1: o ti ni mo eju amo ju we lo nfu lo finish e die
0: oh god
1: iwo lo moro wa nsin
0: mi o moro wa nsin
1: mi ni so pe mo bi toro ni mo e
0: iwo lo moro wa nsin
1: ni mo ejo
0: emi den bere lowo ko lohun da dariji yan oro mi wa ti yan

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Tell me how you let me go.
5: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbòkò lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
6: Ó dẹ̀ sílé gbùngàn wọn sórí. Má fi ṣe àpá wọn.
5: Ètò tó ń múlùú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́tì International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀ tá ó máa super.
7: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000 0807-112-4000.
12: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: bello.
1: Àwọn bàbá náà lọ́jọ́ òní sẹ́ẹ̀ lórí ẹ̀tọ́ ayé obìnrin fádáfádá ni o.
0: Sí I come from east, the enter street, brother, you know. Èjì mi fẹ́, I turn to beast.
1: Gbogbo àwọn responsible father, àwọn bàbá tó làmìlàaka, tán yàn tán yanjú nínú ayé, tán mọ wọ́n lè fi hàn pé see my dad.

0: ó ní kó fáyàdé ń wì tọ́nà bí lè jẹ́ pé ń gbọ́ nǹkan tí àwọn fáyàdé ẹ ní mí fáyà ọ̀tá lé gbogbo wa.
1: Every day by day, I just celebrate.
0: We have to celebrate the fact.

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year casport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa

Oji ni agbábọ́ọ̀lù ni Munoz náà lọ ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool pẹ̀lú owó eléètò tó mílíọ̀nù lọ́nà mẹ́rin lé ní ọgbọ̀n owó pound. Ní báyìí ẹgbọ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

ẹni tí ń ṣe sẹ́nítọ̀ fún àárín gbogbo olúlulẹ̀ wa ẹni tí ń ṣe ìrètí kìngíbè náà ló ti sọ di mímọ̀ wípé òun kò mọ̀ nípa ìfọ̀rọ̀kọ eléyìí ti gbìmọ̀ eléyìí ti ń rí sí dídọwọ́kọ ẹni tó jẹ́ sẹ́nítọ̀ fún àárín gbogbo ti ìpínlẹ̀ ti kogi ẹ ti ṣe Natasha Akpoti Edoaga kìngíbè náà ló sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkànnì ayélujára eléyìí ti olùjáde lórí móhùnmáwòrán níbẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ ohun di mímọ̀ pé ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ eléyìí tí wọ́n sì forí okò sọ̀dún nípa dídá ọkọ rẹ̀ kúrò nílé ìgbìmọ̀ aṣòfin òun náà ni òun kò mọ̀ nípa rẹ̀ níbẹ̀ náà ni kìngíbè ṣàlàyé ọ̀rọ̀ ohun síta pé gẹ́gẹ́ bí òun ṣe darapọ̀ mọ́ ìgbìmọ̀ eléyìí tí òun rí sí bí ọwọ́ ṣe ṣe ń yá sí àti àwọn òfin eléyìí tí ó de àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin eléyìí tí wọ́n buwọ́lù òun náà jẹ́ pé òun darapọ̀ mọ́ ṣùgbọ́n tí òun kò mọ àwọn èsì eléyìí tí wọ́n kọ̀ sílẹ̀ eléyìí tí wọ́n fi òfin de Natasha níbẹ̀ náà ni mínísítà níbẹ̀ náà ni sẹ́nítọ̀ òun ló sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọ̀nà eléyìí tí wọ́n gbà láti fi gbé ìgbìmọ̀ òun kalẹ̀ òun náà ló jẹ́ pé ọ̀nà eléyìí tí òun kò ní ọwọ́ níbẹ̀ tí òun kò sì mọ ọ̀nà eléyìí tí wọ́n gbé jáde níbẹ̀ náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ ohun síta pé àwọn aṣòfin eléyìí tí wọ́n wà nínú ìgbìmọ̀ òun náà nìkan ni wọ́n ní àǹfààní láti mọ àkọsílẹ̀ eléyìí tí wọ́n kọ nínú èsì eléyìí tí wọ́n ní nínú ìdàwọ́kọ Natasha. Ẹni tí ń ṣe alága fún ìgbìmọ̀ ti òṣìṣẹ́fẹ̀yìntì ní ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí ṣe Túnjí Adékunlé òun náà ni ó ti kéde báyìí pé gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí ṣe gómìnà Ṣèyí Mákindé òun náà ni ó ti bọwọ́ lu bíbẹ̀rẹ̀ owó mọ̀dámọ̀dá fún ti àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ti ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ náà ló sọ̀rọ̀ di mímọ̀ lónìí gangan nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé jáde láti ẹni tí ń ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn tí ṣe Dọ̀tun Òyìnládé níbi tí ó ti buwọ́ lu ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn ní ìlú Ìbàdàn tí ṣe olúlo ti ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ náà ni Òyìnládé ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ẹni tí ṣe Adékunlé òun náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ẹni tí ṣe Reverend Adékunlé Victor Adéṣọlá wípé gómìnà náà ni ó ti buwọ́ lu àṣẹ ọ̀hún láti ẹ̀kànkà ti ìjọba láti lọ fún àwọn òṣìṣẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní san ìdá méjìlá eléyìí tí ìjọba yóò mọ̀ san tó ṣe pé àwọn òṣìṣẹ́ fúnra wọn náà ni wọ́n mọ̀ san ìdá mẹ́jọ lóṣooṣù eléyìí tí wọ́n mọ̀ fi pamọ́ fún àwọn òṣìṣẹ́ eléyìí tí yóò sì mọ̀ dàbí ètò fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé láti ọjọ́ kìíní ọdún 2025 òun náà ni jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní ṣe tó sì jẹ́ pé àkọsílẹ̀ ọ̀hún náà ni yóò bẹ̀rẹ̀ kó tó di ọjọ́ kejì lé ní ogún oṣù kẹfà ọdún tá a wà yìí. Ẹgbẹ́ òṣèlú ti NDC the Nigerian Democratic Congress náà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí pé àwọn ti yọ Peter Obi gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ díje dúpọ̀ pẹ̀lú Rabiu Kakanso gẹ́gẹ́ bí ipò ààrẹ lọ́dún 2027 ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣe Ikenna Ikechukwuzo òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí móhùnmáwòrán gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé wípé pẹ̀lú ẹ̀jẹ̀ eléyìí tí wọ́n jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìpè kò sí àǹfààní fún ẹni tó ti yàbàrà kó nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti wá di ipò kankan mú lọ́wọ́ eléyìí tí àwọn wà yìí níbẹ̀ náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ló ṣetán báyìí láti di àwọn ipò òṣèlú mú eléyìí tí ó kàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ṣe jẹ́ pé ó dá wọn lójú tàdá wípé nínú ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ lọ́dún 2027 yìí òun náà ló jẹ́ pé àwọn yóò di pé àwọn dé ipò ààrẹ. ìròyìn àgbáyé lọ́nẹ́sẹ̀ tí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. ìjọba orílẹ̀-èdè ti United Arab Emirates òun náà ni wọ́n ti sọ báyìí di mímọ̀ pé wọ́n ti fi òfin de àwọn ìpẹ́ẹ̀rẹ̀ eléyìí tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún 15
lati ri pe won be lori ikanni ibanidore leyin igba ti awon orilede kanrin lagbaye ile ti awon na ti fi ofin awon lele lara awon orilede awon na ni orilede ti Australia orilede ti Britain Canada ile ti won ti fi ofin awon lele pe awon ipe re ile ti ojori won be labi odun merin de ni ogun ona ni won ko ni fun lanfani lati wa lori aye lujara lara awon na orilede ti Indonesia orilede ti Malaysia Turkey ati awon orilede kan ile to nbe rapa le Europe ko to di pe orilede ti UAE na darapo mo bayi won se leyi fun won lati de ba aye won ko la won kudie kudie ile ti awon opere le mo ni lati pade lori ikanni aye lujara lakotan iroyin ti ere idaraya Victor Munoz na ni won ti salaye bayi pe ko agbabolu ti Liverpool na ni won ti towo bo adehun bayi pelu ko agbabolu ohun pelu adehun ile itoto million meta le ni 25 owo pound ile to je pe o je adehun pelu ko agbabolu tori ti orilede ti Spain ile ti se ti Osasuna leyin gba ti orilede ti Real Madrid ati Manchester United pelu Newcastle ti won gbianju lati gbe agbabolu ohun ni odun meji le ni ogun ona ni on fa koyo to tin ta bi elepe ninu ko agbabolu ti Osasuna ni ba lo je pe ko agbabolu to orilede Barcelona na gbianju lati towo bo adehun pelu re sugbon to je pe nigba ti ko sese ona ni won towo bo adehun pelu agbabolu omo orilede ti England Anthony Gordon to je pe ko agbabolu ti Real Madrid na to tin gbianju lati gbe awon agbabolu miran sinu ti league ti orilede ti Spain won ni akojopo iroyin agbaye fun ti irole ti toni kin to ma lo egun akoko ile ito siyo lekan si gomina ipinle oyo ona ni o ti bowolu wo modamoda fun awon osise feyinte ni ipinle oyo ijọba orilede ti UAE ona ni won ti fi ofin de awon ipere ile ti ojori won be labe odun 15 lati mo lanfani lati lo ikanni ibanidore lorilede ti UAE Munoz na lo ti darapo mo ko agbabolu ti Liverpool pelu adehun million 24.5 owo pound ile ti o darapo mo ko agbabolu ti Liverpool akojopo iroyin agbaye fun ti irole ti toni fun akojo kan ti iroyin le kan si wa lori itakun ta agbaye wa pelu tona lagelo fm www.lagelofm.com abike darapo mo lori koni bandore ti hex wa pelu tona lagelo fm 967 bakana lori ti facebook wa pelu tona lagelo fm 96.7 tunde Olawo lolotu royin pelu ranlowo ebukun luwa olagunju Martini Salao lo tin royin kete tin ba ti ko lori royin ona ni Kodri Aderogba yo mo gori agbegbe pelu eto re ta lo takin e mo kuro nbe o e se ten gbo wa

dédé àkókò yìí ní gbogbo bíta tí láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì ti lágẹ̀lú rè é lágẹ̀lú 96.7 fm òkè gájòkè ilé ìfúnpá láfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn. àtúntí dé lórí ètò lọ́sàn èní ní gbogbo bíkíbi tí atẹ́gùn ìkànnì tó tún lórí ọ̀fẹ́ àti mọ́ fẹ́ dé èní ti ṣe ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹfà ọdún 2026 ó tún jọjọ́ tó tún lápẹrẹ nínú ayé àdúpẹ́ fọ́lọ́run ọba ilé tó sọ láti àná ó wá tún dá wa padà wá sí orí ètò lọ́sàn tèní o mímọ̀ ṣe wa kúkú kan àánú la rí gbà àánú tá a sì rí gbà náà lónìí gbà kú lọ́wọ́ wa bó ṣe máa ń jẹ́ nìyẹn oníwọ̀nba tí èyí bá ti ṣe ọmọ ẹ̀dá dámọ̀ tó bá ti jẹ́ wípé ọlọ́run ọba ni ẹ̀yin olólùfẹ́ wa lọ́sẹ̀ ni yóò dùn gbọ́ngbọ́n á tún kán sí i torí pé ìbéèrè yẹn ti wà ńlẹ̀ lọ́sẹ̀ ni tẹ́ fi ṣèfàjẹ ni o àwọn ìbéèrè yẹn ti wà ńlẹ̀ lọ́sẹ̀ ni tẹ́ fi ṣèfàjẹ ṣùgbọ́n síwájú ohun gbogbo bẹ́yìn bá fẹ́ wò ó ẹ lọ darapọ̀ mọ́ wa ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook sí ìkànnì ti lágẹ̀lú 96.7 fm tẹ́ ẹ bá ti tẹ̀ sórí fóònù yín lórí facebook yín lágẹ̀lú 96.7 fm ẹ mọ lórí ọ̀fẹ́ láti mọ wò mí life and direct ilé agbára bá a ṣe ń já kẹ̀kẹ́ lúkẹ́ bẹ́ ẹ bá tún ṣe ń wò ó ní kẹ́ ẹ mọ ṣí àrẹ̀ káàkiri àgbà ńlá ayé ẹ mọ ṣí àrẹ̀ ìyẹn lọ́sàn tèní náà bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o ta ló tákin ó lè tò tó tún gorí agbágbé báyìí níbi tí àwọn tó tákin ẹ gbọ́ mi dáadáa o àwọn tó tákin tí wọ́n lè gbégẹ̀ sí tí wọ́n sì ní lápá níbi tó ti ń láǹfààní láti pè wọlé tó sì ń fi ẹ̀bùn ṣèfàjẹ kì í sàwọn ẹlẹ́nu chicken o kì í sàwọn ẹlẹ́nu chicken mo lè gòkè mo lè sọ ẹlẹ́nu chicken kì í sàwọn o àwọn tó lè gbégẹ̀ sí tán yányán tán ní lápá wọ́n ń pè wọlé wọ́n sì ń fi ẹ̀bùn ṣèfàjẹ lórí eré ìdárayá ni o ẹ mọ́ gbọ́mọ ọba fọ́sùn o bó ṣe jẹ́ nìyẹn pápá lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa túndé ọ̀làwúwo alex ferguson nìyẹn abdulkadir adéragba lórúkọ tèmi aláfìdá lẹ́yìn bá fẹ́ wà ní ẹ mọ́ lọ sórí facebook ṣe ẹ lọ mọ́ wo life and direct bẹ́ẹ̀ bá ṣe ń wò ní kẹ́ ẹ mọ́ bá mi ṣí àrẹ̀ káàkiri àgbà ńlá ayé pàápàá nọ́mbà tẹ́ pè sí rè 091-2370-8675 091-2370-8675 àbí 081-4249-1006 081-4249-1006 nọ́mbà méjèèjì yẹn ló wọkulù ìkànnì lágẹ̀lú 96.7 fm bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn pàápàá kámọ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò mr anthony bodurin ọkọ fún mi nọ́mà tọ́lọ́ ń dá lọ́lá jẹ́nsókè kò jẹ́nsẹ́pò bàbá nìyẹn láti agbọn united kingdom up liverpool may you never walk alone àwọn ti liverpool nìyẹn ní gbogbo united kingdom bàbá túndé ajé túmọ̀ bí bàbá jẹ́ẹ̀tì láti ireland èèyàn nẹ̀yọ alámàdì gbogbo portugal nẹ̀yọ portugal bó lànà ṣe rí àwọn ti portugal nìyẹn ní gbogbo santos nẹ̀yọ portugal bó ṣe jẹ́ nìyẹn ẹ̀dá wọn tí ó pè wọlé kọ́ fí ẹ̀bùn ṣèfàjẹ àmọ́ kí n tó máa lọ lórí ètò kẹ́tò tó máa tẹ̀ wájú ẹ̀jẹ̀ ń jẹ́yìn tí a sì ṣe é gbàgbé wípé lọ́sàn tèní náà káàṣìẹ̀ tún wà o torí wípé lọ́sàn èní ẹnìkan náà tún láǹfààní láti fi ẹ̀bùn owó ṣèfàjẹ ẹ fi ẹ̀bùn owó ṣèfàjẹ lórí káàṣìẹ̀ lọ́sàn tèní ẹ mọ̀ pé mi máa ń sọ fún yín màá fún yín lọ́rì jò ó pé bẹ́ẹ̀ bá ṣe báyìí ó ṣe é ṣe tó bá jẹ́wọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ta káàṣìẹ̀ lọ́kùn òmù lọ́sàn tèní ẹni sẹ́rù kẹ̀rẹ́ bàbá àràbà mo fi ń wò ni ẹ̀yin ẹ fọ̀rọ̀ lẹ̀ ń tiyín tí ni pé kẹ́ ẹ ti ta káàṣìẹ̀ kẹ́ ẹ sì fẹ̀yìntì kẹ́ ẹ gbowó káàṣìẹ̀ bó lẹ̀ ṣe á ta káàṣìẹ̀ *347*1004*2#*347*1004*2#.
347*1004*2#. Oh, levy lamfan, let's be takashi. *347*1004*2#. Oh, levy lamfan, let's be takashi. Yo, I bet it be melo leveta. Everybody be la one lana, tell me. Set it la one lana, yo, be the melo leveta. Ewa mo boya meji ni boya meta ni boya merin ni boya manu boya mefa iye te ba mo pe fe ta ni

0: torí pé kọ́ àṣẹ ó ti ti tọ́ ó ti di tọ́rọ́ fún kálẹ̀ báyìí àwọn èèyàn ń jẹ́ ni bíi kílìṣẹ́ aláta *347*1004*2#. Hello my face show. Hello.
1: Hello.
0: Ọlọ́run ló ṣètò kí lórúkọ yín. Gàfárì Ọpẹyẹmí. Láti ẹ ṣeun sir. Àmì. Gàfárì Ọpẹyẹmí láti ìlú Òsẹ́yìn. Ó yẹ mú bèrè sà.
1: Number 10 mo mú o.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá number 10. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé ọdún wo ni orílẹ̀-èdè Nàìjíríà lakọ́kọ́ lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé.
1: Ọdún 2023
0: ni Nàìjíríà kọ́kọ́ lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ta lọ gbádìje ife ẹ̀yẹ àgbáyé àbí.
1: Ara o nineteen ninety six
0: abi final answer.
1: Bẹ́ẹ̀ni final
0: answer. Ẹ ṣe oriri ṣùgbọ́n ìfarabalẹ̀ lẹ fi ṣì ẹ ti gbàgbé USA ninety four lakọ́kọ́ lọ sínú díje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ ṣe o. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. Hello.
1: Ẹ kú ètò.
0: Hello.
1: Ọlá Nìkan láti Dìkọ̀.
0: Ah, ewo ok méjì. Kí lẹ pé ó kọ yín sà?
1: Ayọ̀dẹ́lẹ̀ ló ń pè láti Iléṣà.
0: Ayọ̀dẹ́lẹ̀ láti Bẹ́gà. Bẹ́gà nílùú Èkó.
1: Láti Iléṣà.
0: Láti nípínlẹ̀ Ọ̀sun lẹ̀yìn náà ti ń pè.
1: Iléṣà.
0: Láti Iléṣà nípínlẹ̀ Ọ̀sun. Ẹ káàbọ̀ sórí ètò yín sà.
1: Question number five
0: àbí. Question number five. Lọ́dún 2024 orílẹ̀-èdè wo ló gbàlejò Olympic? Olympic.
1: Ó pàkàsọ.
0: Lọ́dún 2024 ó pàkàsọ. Ní 2024 ó pàkàsọ. Ẹ ti gbàgbé orílẹ̀-èdè France Paris ló ti wáyé. Paris. Hello.
2: Sedu Bamidele.
0: Sedu.
2: Bamidele láti Alákíá.
0: Sedu Bamidele láti Alákíá abi.
2: Bẹ́ẹ̀ni.
0: Mr. Sedu Bamidele láti Alákíá. Tí mo wo ni yín sà?
2: Chelsea ni
0: yín. Chelsea fans. Ẹ mú béèrè sà.
2: Ìbéèrè
0: ẹlẹ́ẹ̀karùn-ún number 5 abi. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún number 5 lè tẹ láǹfààní láti mú. Ní ọdún 1957 o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ìdíje ilẹ̀ adúláwọ̀ eléta mọ̀ sí AFCON. Lọ́dún yẹn orílẹ̀-èdè wo ló kọ́kọ́ gbà? Bẹ́ẹ̀ni sà.
2: Senegal.
0: Teranga Lion àbí. Olókọ́kọ́ gba ìdíje ilẹ̀ adúláwọ̀ ní ọdún 1957. Ó dáa wọ́n ti ya dànù àwọn gbẹ́mọ̀ pa wọ́n sì. Orílẹ̀-èdè Egypt ni Pharaoh of Egypt àwọn náà láǹfààní láti gbà. Ẹja fẹ́mi láǹfààní. Hello.
3: Hello, Alábìdá.
0: Ẹ kúrò lẹ.
3: Ẹ kọ́lẹ̀.
0: Kí lorúkọ yóò gbọ́dọ̀ láti ń bá yín sọ̀rọ̀?
3: Adédáyọ̀ láti Mobin. Happy birthday to you. Long life and prosperity.
0: Àmì ẹsẹ̀ o, ẹsẹ̀ dẹ̀sà.
3: I'm so happy for you. Inú mi dùn o.
0: Ẹsẹ̀ dẹ̀sà.
3: Mi ò mú béèrè fún olólùfẹ́ yín tọkàntọkàn ni. Ní kíkín ni.
0: Bọ́ọ̀lù bẹ́ẹ̀.
3: Sori mo mọ̀ pé òní ni bẹ́ẹ̀dẹ̀ yín.
0: Ẹsẹ̀ gẹ̀sà.
3: Ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyọ̀ àtàlàáfíà nínú olú ọlá àlàáfíà.
0: Àwọn
3: ẹni sáìsàn.
0: Àmì o, àwọn tẹ̀yìn ló mọ ara láàánú. Ẹsẹ̀ o.
3: Ẹsẹ̀ sà.
0: Àwọn fẹ́ ní káwọn òkè á tiwọn ni àwọn láwọn ò tiẹ̀ gbà béèrè tiwọn. Ó lọ fà gan. Ó lọ fà àbàdà. Hello.
4: Ẹ káàsán
0: o. Kí lorúkọ yín sà?
4: Mr. Festus
0: láti bo.
4: Láti Kudeti.
0: Láti Kudeti lẹ́yìn ní
4: ẹ̀yin gana bí àbí. O da ko si laburu. Ẹ mú bèrè sa. Ìbéèrè ẹlẹ́kejì ti lọ sa. Number 12 ìbéèrè number 12. Ṣé ẹ máa ń wọlé ìgbé orílẹ̀-èdè wa Nàìjíríà? Ẹ mọ nǹkan kan pa líìgì Nàìjíríà.
5: Máa gbọ́ ni ìlú Òyìnbó.
4: Nífẹ̀ẹ́ líìgì orílẹ̀-èdè Nàìjíríà ta wà.
5: Mo máa ń pa nípa nífẹ̀ẹ́ mi ni máa gbọ́.
4: Kí n wò?
5: Mi ayé ni ayé.
4: Ó dáa kò sí láburú. Ìbéèrè tó bèrè lọ́wọ́ yín, ó ní lọ́dún 2024-2025 ikọ̀ ẹgbẹ́ agbẹ́rùn wo ló gba NPFL?
5: Ọdún
4: 2024-2025.
5: Èyí ń bà
4: ló gba NPFL. Financer sir. Financer.
5: Èyí ń bà.
4: Rẹ́mọ ló gbà á, rẹ́mọ ni àwọn ọmọ Daniel Ogunmọdẹdẹ ṣe ti gbàgbé ni kó tó di pé Ranger náà tún padà gbà ní sáà ta wà. Rẹ́mọ ló gbà kì í ṣèyìn bá rẹ́mọ ni 2024-2025. Hello. Àwọn tún wá òdì kọ. Hello. Àwọn tún wá òdì kọ. Ẹ ti pè wọlé, tún wá òdì kọ. Hello.
6: Hello, ẹ káàsán o, Aláfidà.
4: Bá mi ẹ káàsán o.
6: Ẹkú ọjọ́ bíi ni o.
4: Adúpẹ́ o, ẹ ṣé o.
6: Àṣìlúpẹ́ mi ò nínú owó nínú láàtà láfíà rẹpẹtẹtẹ.
4: Ámì náà yà lá. Kí ló kọ yín sá?
6: Àfọláyìn Ráfẹ̀ láti Alálùbọ́sà.
4: Abiola Ráfẹ̀ láti Alálùbọ́sà.
6: Àfọláyìn Ráfẹ̀.
4: Ok, Àfọláyìn sá láti Alálùbọ́sà.
6: Bẹ́ẹ̀ni.
4: Ẹ káàbọ̀ sá. Tíìmù o ní yín sá?
6: Arsenal ni.
4: Upgunners, ẹ̀yin tí AZ.
6: Tẹ́lá
4: yẹ pẹ̀ ń wò mí, AZ ń juwọ́ sí yín pé ọmọ ìyá mi.
6: Tẹ́lá mi kí AZ o.
4: Ọmọ ìyá mi, àwọn náà, àwọn pàdé àwọn

0: pé fún oṣù márùn àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti new year cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtógbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹlú òótọ ọnú tó bá sọ bẹẹ ó máa ṣe bẹẹ lọwọlọwọ lásìkò yìí àkókò ti tó fún mid year cashport nínú oṣù dùn owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí wednesday 24th of june yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng media cashport ní june àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ mo ti káàṣì ẹ
1: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
2: lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà ìkànnì ti lágelú rèé lágelú 96.7 fm òkè gàjòkè ilé funfun bá láfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn ìkànnì lágelú la wà yìí o lágelú 96.7 fm kékulé ó gbọ́ kó sọ fún toko ìbàdàn ó gbọ́ kó lọ rògbò bẹ̀ ìbàdàn lẹ́wà ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ogun mọ́lá olóògbòdo gẹ̀rígẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀m̀bẹ̀rẹ̀ bìjà ìlú ìbíkúnlé alágbàlá jáyàjáyà àgbàlá ìbíkúnlé tún ti jókòó bá bẹ́ẹ̀ lòmíín lọ àgbàlá ìbíkúnlé ó ti tó kòkó ó sáré ìbàdàn nílé agbọ́n sásán mọ́sá ọmọ agbọ́n yàyà mọ́mọ́yà ìbàdàn lágelú ọ̀rọ̀ àpáta mọ́mọ́já o ẹlọ́ máa wo lójú òpó ìkànnì lágelú ẹfẹ̀ ẹ má gbàgbé pé bá a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ èèyàn mẹ́rin náà látù lórí ọ̀fẹ́ àti mú àwọn tànà wọn ti jẹ́ ńbẹ̀ ó jẹ̀jẹ̀ pé ó kú èèyàn kan tí n tí láǹfà láti rí nọ́mbà àwọn gbà ṣùgbọ́n lẹ́nìí mo mọ̀ pé wọ́n gbọ́ mi báyìí kọ́sítọ́mà dáadáa ni wọ́n gbọ́ mi lọ́wọ́ báyìí ẹ̀dọ́pù nọ́mbà yín èèyàn mẹ́rin náà láàmú lé ní báwọn ó ṣe jẹ́ ní lápá ibẹ̀ yẹn. a máa fi àkókò yìí àwọn ọlọ́jọ́ bí èní yẹn ní ìkànnì lágelú 96.7 fm àbí ká ní lágelú àti splash fm ní ìbẹ̀rẹ̀ látorí olórí oko káàfàtà ọ̀gá àti wa lápá bí kékeré òkúta kò ṣe é mú jẹ bí òbí lórí oko káàfàtà mọ́là ní splash níbi ìbàdàn tó yẹ dá bí òkúta dédé lágelú ọ̀gá àti atókó asòdì pé ẹ máa lọ kò sí nǹkan ẹ máa lọ ọ̀nà tóóró tó ọ̀nà iyì ẹ máa gbádùn ọ̀gá tí a nìyẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo. Òní lọ́jọ́ bí ọ̀gá. Gbogbo ọjọ́ kejìdínlógún báyìí. On the 80. Inú oṣù kẹfà. Ọdọọdún ni. Ó tún kò lónìí. Lágbára Ọlọ́run. Happy birthday to you, sir. Lágbára Ọlọ́run igba ọdún ọjọ́ kan ló máa jẹ́. More winning. More green light. More straight winning. Lágbára Ọlọ́run ọ̀gá. Ọdún eléyìí kò ní jáṣe mọ́ lágbára Ọlọ́run ọba. Èyí tẹ́ ẹ kó wa jẹ̀pẹ́ lágbára Ọlọ́run ọ̀gá. Ó ṣe máa jẹ́ nìyẹn o. Bákan náà, a bá ń sọ nípa ọ̀kan pàtàkì lára àwọn tá a jọ jẹ́ òṣìṣẹ́ ń bí náà. Abimbola Sadiq, ẹ mọ̀ pé méjì ni a tẹ́lẹ̀ àti pé mẹ́ta báyìí. Mẹ́ta fìrì yọ̀yọ̀. Ọ̀dì 18 lájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa ń ṣe. Táà mọ́ mi léṣẹ́ yìí kìtìkìtì. Torí kò sí mẹ́ta ó sí ọjọ́ ọ̀bí ń jọ kan náà. Àwa mẹ́ta kìtìkìtì là ń mi léṣẹ́ kìtìkìtì. Abimbola Sadiq, èní lọ́jọ́ ọ̀bí ẹ̀. Happy birthday to you, long life and prosperity. Igba ọdún ọjọ́ kan ni lágbára Ọlọ́run ọba. Àṣe ìsàmọ́dún àṣàmọ́dún sẹ́ẹ̀mí lágbára Ọlọ́run ọba. Bákan náà, èmi náà fi àkókò yìí náà kí n fi kíra mi pé mo kú ọjọ́ ọ̀bí ẹ̀ní. Ó lágbára láti àná. Bẹ́ẹ̀ bá wo fọ́ọ̀sì ẹ̀rí pò ti alátànà. Àṣé àwa tá a wà lórí afẹ́fẹ́ báyìí táwọn èèyàn ń fẹ́ àmọ́ye ara wa. Ọlọ́ọ̀sì ni já wa náà jọra wa lójú. Wàláì tàláì sóbì láìlẹ̀ àsíláwà. Láti aago mẹ́fà àtànà àwọ aago mẹ́fà tí mo sọ. Látànà báyìí làwọn èèyàn ti ń pè lọ́tún lọ́sì láti ilẹ̀ ìdókè òkun. Ẹ̀kọ́ ọjọ́ bíi ẹni àwọn tí èmi gò tí ẹ mọ̀. Ṣùgbọ́n tó yẹ pé àwọn mọ̀ wá. Ó jẹ́ pé wọ́n ń gbọ́ wa, wọ́n nífẹ̀ẹ́ wa. Wọ́n sì ń gbọ́, wọ́n sọ̀rọ̀. Nígbà ọjọ́ ìbí kò wọ́n sì pè wá. Eléyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ tá à ń ṣe káwa náà mọ̀ dáwọ́ ẹ̀ dúró. Torí pé àwa lè bóyá àwọn èèyàn ò wò wá, wàhálà àwọn èèyàn ń wò wá. Gbogbo ohun tá à ń ṣe làwọn èèyàn ń wò. Àwọn èèyàn kàn lè mọ́ sọ̀rọ̀ ni. Wọ́n á dákẹ́, wọ́n mọ wò. Ṣùgbọ́n ìyá táwọn èèyàn ò bá jáde síyàn báyìí, wọ́n á jáde tán. Àwọn èèyàn látànà ìpè ti pọ̀ jù. Nígbà tí ẹ̀ tó táìmù kan, mo tiẹ̀ ní kí n tiẹ̀ pa fóònù mi, kí n pa fóònù. Mo wá rò pé tá a bá tún wá pa fóònù, ṣé báwọn tó ń pè wá náà ìfẹ́ náà ní sí wa. Káwọn máa rò pé bóyá a tún pa fóònù. Ṣé ìfẹ́ yìí ti pọ̀ jù. Àtàárọ̀ yóò ṣe ẹ̀ tí wá kò tí ń kó rárá bó tilẹ̀ wò ó mọ gbogbo social media. Gbogbo ẹ̀ làwọn èèyàn tá à ń pòsì lọ́tún lọ́sì, fídíò lọ́tún lọ́sì. Gbogbo yín pátá ẹ ṣeun. Ẹ̀yin tẹ dúró tì wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Ìyá pẹ̀lú bàbá mi. Gbogbo yín pátá ẹ ṣeun. Ẹ̀gbọ́n tábùrò mi o. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo ọ̀gá mi nílẹ̀ yìí o. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo mídíà àwọn.

0: ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? 6591 ló parí nọ́mbà wọn. 6591 ló parí nọ́mbà wọn. Ẹ má gbàgbé, ẹ má lọ sójú òpó. Àwọn méjèèjì náà kọ́kọ́ mọ lọ́ra lẹ́nà. Adéyinka Sọ́líù, Tajudeen Kasálí, àwọn méjèèjì yẹn olóko gbé wá lọ́sàn-án yìí ni. Ó kú èèyàn méjì ta fẹ́ mú lójú òpó Lágelú FM. Ó kú èèyàn méjì báyìí. Ó kú èèyàn méjì báyìí. Ó kú èèyàn méjì báyìí. Ẹja kọ́kọ́ wẹ tó jẹ ìbùn wa lọ́sàn-án yìí lórí ti káṣẹ. Adéyinka Sọ́líù, Tajudeen Kasálí. Hello, ma.
1: Hello, ẹ káàsán.
0: Ẹ mọ̀ káàsán, kí lórúkọ yín ma?
1: Babalọla.
0: Babalọla kí ni ma?
1: Juliet Oyeyinka.
0: Juliet Oyeyinka, ṣé ẹ ta káṣẹ lẹ́ni?
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti jẹ káṣẹ rí ma?
1: Mo ti jẹ rí.
0: Ó dáa. Ẹ ti jẹ ₦25,000 lọ́sàn-án yìí náà.
1: Ọlọ́run
0: ṣe. Kẹ́ ẹ fi máa wọ̀ ọ́kán.
1: Adúpẹ́ o.
0: Ó dáa ma.
1: Happy birthday to you. Many happy returns.
0: Ẹ ṣe ìyá mi. Ẹ ṣe o.
1: Ẹ
0: ṣe
1: ọ̀pọ̀lọpọ̀
0: ẹ ṣe gan ma. Ẹ ṣe gan ma. Ami. Ẹ ṣe gan ma. Ẹ ṣe gan ma. Ẹ ṣe gan ma. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. 347*100

odo ni pe ki atawa ati ni atoko ra wa ni ole pe ni eku dede asiko ni gugu te ti lanfani lati ti ma te ti gowa ikani la 96.7 FM lori eto ta pe ni elalo te mo pe gugu irore ojobo tosde bayi ni ayin na lati ma pale ya bi ni ile oro kan dejo lori lede nigeria ti lagbaya yi la papo ela si loro ba bala ki ye ni boro nibo wa ni odokunde mo la tun lo ni role to ni aku ojo aku aroro da ojo la se lo ba ni ire tin be nu re ni odo wa so de ku wa wa esa ni ke gbe to adura mi orile de nigeria yo kukuda aleru o pada do mo yo da se ari si o pada ditu ninu oro wa lorile de nigeria yo kuda en ti o to yo pada seku yo da àríjẹ yọ padà dìtàn nínú ọ̀rọ̀ wa lórílẹ̀-èdè nàìjíríà yọ da àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò yóò dìtàn nínú ọ̀rọ̀ nàìjíríà yọ da sẹ́ páàhẹ́ nínú òṣèlú bọ̀ bá pákó fi ọ̀bẹ bú lẹ́sẹ̀ yọ padà dìtàn nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò dìtàn ká máa sá kúrò nílẹ̀ bàbá wa máa gboko bùnmí lọ nítorí pé ilé òsùnwọ̀n yọ padà dìtàn nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ìbéèrè bẹ̀ ni pé níjò lọ fẹ́ ṣẹlẹ̀ níjò ni ọ padà dìtàn níjò ni gbogbo anta kalẹ̀ yọ padà di àpìsẹ́yìn eegun alárí máa fi sọ nígbò ni gbogbo rẹ̀ fẹ́ dìtàn nígbò la ní máa pìtàn ayo nínú sẹ́mọ́ lórílẹ̀-èdè nàìjíríà nígbò ni ọ padà jẹ́ àti yá kankan rẹ̀ sẹ́mọ̀ pé ọwọ́ àti èmi àti ẹ̀yìn lọ́jọ́ wà torí pé àgbájọwọ́ báyìí la fi sọ̀yà àjèjì ọwọ́ kan kì í gbẹ̀rù dórí bí wọ́n ti máa sọ́nù ilẹ̀ yorùbá lóko lọ́gà lọ́gà ní ìkànnì yìí látìrí ọ̀gá wa túnde ọmọláwo ọmọ ọlọ́jọ́ bí òní gbọdún ọdún kan kú ni láṣẹ ọlọ́run bá mi gbà rè lóko olóòtú ètò yìí kenneth gbèjì kébùjì adémọlá azeez àsìsó bàbá lónílá lọ́jọ́ kẹ́mọ láǹfààní àti gbọ̀wá nírọ̀lẹ́ yìí ẹjìn akùnmọ́ àdòwánú dàgbà náà abídèmí lóko tèmi wà kàdé lóko bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́bá pẹ́ ti àmọ́ ṣe lọ́jọ́ alẹ́ nàìjíríà yọ da yọ bẹ̀ta ṣùgbọ́n gbòòrò kọjọmọ rókì ló ka ya àtẹ̀mí àtìyín ṣé kèsè pé à ń gbé ẹsẹ̀ kan síwájú à ń gbé méjì sẹ́yìn ìbéèrè ń kájọ máa dáhùn rẹ̀ lọ́kàn ara wa nírọ̀lẹ́ yìí ẹ máa bọ̀ lórí facebook ẹ jájọ gbójú ayọ̀ wura wa torí pé lójúlójú iná là wọ lọ́rùn ẹni bẹ́ẹ̀ lójúlójú ìyàwó ọ̀sìngín ni mo wọ ọkọ rẹ̀ lẹ́dẹ̀ irúfẹ́ ọjọ́ òní nínú tàn bàbá ní ká wọnú ìwé tàn lọ òní tí ń ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2026 nírúfẹ́ ọjọ́ òní nínú tàn ṣàwọn kí mo máa sọ fún wa níbẹ̀rẹ̀ ètò yìí wípé bó o ṣeré máa ṣe ń sọ gbogbo apáta la dìtàn torí pé tàn náà la ń kọ ọba tó jẹ tìlú rójú aráyé ò ní gbàgbé ẹ ọba tó sì tún jẹ tìlú tún rójú nídàkejì àwọn ọmọnìyàn wọn ń kọ ọ́ lẹ̀ nínú ọpọlọ wọn irúfẹ́ ọjọ́ òní june 18 lọ́dún 1982 ẹni tó ti fìgbà kan ti ṣe adarí àwọn ẹ̀yà biafra chukwuemeka odumegwu ojukwu ó padà sí orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tó ti lo ọdún bíi mẹ́tàlá níbi tó lọ rí faransé kò sí lórílẹ̀-èdè ivory coast lẹ́yìn tí ogun abẹ́lé civil war ilé ìtọ́ parí tán lórílẹ̀-èdè nàìjíríà sẹ́ẹ̀sì gbàgbé lára àwọn èèyàn tí wọ́n jọ rọrùn láti jọ padà sí orílẹ̀-èdè nàìjíríà ni láti rí ààrẹ shehu sagari ilé ìtọ́ kéde rẹ̀ yáyáyáyá wípé òun yọ̀ǹda ẹ̀ àwọn dáríjìn ìyẹn presidential pardon kọ́mọ bọ̀ padà lórílẹ̀-èdè nàìjíríà wọ́n sì kéde eléyìí ní ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún 1982 bó ti lọ́nu lágbọ́n bẹ́ẹ̀ lẹ́yìn ọdún mẹ́tàlá tó lò ní ìta wọ́n ní ọ̀padà máa bọ̀ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n la fi máa sọ wípé ẹ̀yin tẹ́ bá sọ wípé ẹ dáná ẹgbómi ìjàkáná kájọ fi ọwọ́ bá a tétété bọ́ ọba mọ̀tàn ò ní jẹ́ sọ bẹ́ẹ̀ bọ́ ọba mọ̀tàn ò ní jẹ́ sanrú aṣọ bẹ́ẹ̀ kò fi sòrò
loko gbugbo awon ta jomo se nro leyi abidemi akade loko temi ora gba bi o ba se lo ro ba pe ti a ma se lojo ale bi bo an lo ni ro leyi se mo pe bilu bilu oba da omo niyan ma wa bi oba da awon ni opo lori bi to tutu oba si opo lo nikan ko bo me niyan mran ba rin nu orun ti mi hele hele hele bo ba ri bi ti o ti le fidilele ti o mu mi die yo mu tabi bo ba ri bi ti o bo si abe boji tawon loyibo npe ni shedi yo bo be tara o si bale die opo lo nikan ko ni ri bi to tutu ba si gbogbo eyan na ni mo wa greener pasture pe ja tun wa n to da so wo waju ngba ti yan ba da sa wa bo mi sugbon ko to di pe a ma lo beun ni role toni e ma bo lori facebook wa ye nti e wa won ti an be nbe lori oro eto abo ijinigbe lori lede nigeria to ti di gbomo gbomo gbomo bi ekun apoko je se igbagbe lojo ke dogun osu karun odun 2026 o na mo ti ditanu awon oluko ati akeko nijoba bile orire ni pinle oyo won pale won mo won si pa okan lara awon oluko ti nkan won ni siro ogbeni michael di si ti emi ati yin jo nsoro won mo si nbe lakata awon ajinigbe beyin ba njeun te mu ori eja te nfi sori onje omo yin na Tion se my daddy te jojo ko te jon si yata yoto e ma ran ti pe awon kan be nbi kan o ti olomo oro mama ti won gbe ninu pa he pa kaleke pa yin keke won ani omo eni ku osan jo me ninu lo won mo pato bi an wa asi wan se ledo akoba oke yo je ki won je riri beyin na ba nsadua nle e ma ran ti si adua fun awon adari wa lorilede nigeria ko lohun o je ko fun won se lati gban kale boya ka isun ma ko madu ape awon ti an jian ko ko ba oke ko fowo to won lokan gbogbo bi e ba fe doju adura ko prayer point e jo ma wa nu e bo ba je won ko bo ba je mi nko o le ni ogbonjo o ti le losu bayi ti an ti wa lakata awon ajinigbe ijoba gbogbo gbianju yin eyin o se leto abo gbogbo gbianju yin bi nkan oba ti bi omo teyan fe ko ti to na ni keto en se o asi nri sugbon ejinja tun bo to pele mo si eja te pele mo koro le ba ri ba tin fe ko le ba dun ki ko wa le ba fufayo lorilede nigeria nle baba mi ta wa yi fọran kan mo padi e lori ayelujara e ma bo lori facebook ke ja jo wo awon eyan ti won gbe iban dani imura won ko si won ni en ba ti ri oyun nu fulani o ti mo pe fufun ni o fi bi awon eni na won si gbe iban won dani bi an ti ma se lore ja awon eyan logun won wa nfi ategise lede fun ijoba nile won soro koda mo nilo lati ninu ise iwadi ki nkan si kan lara awon eyan eleyi ti o je pe ede awusa awon oyin dada eja wo kini kini so nu e e ma bo ni ori facebook ke ja jo lanfani ati wo won ni korun ni korun ni indo yi ka ni die die Ayomide losin ati awon eyan re eja awon eyan wo lanfani lati wo lori facebook korun ni won mo tin se be o tin doyi ka ni fọran ibi ti awon ara bi ti an tin soro in ti an so ninu re in te jade fun yin ni ede yoruba tori won so ebo won didi tari awon oro kan si joba won ba won mo nigeria na soro oro wa wa dabi eye leti olapa to wa dun wa muse eye fo meke mi an se n gba nko won mo fa lesi oke won adori ekodo won ni eja lanfani ati gbo kiko wa na gbo funra wa ya bi gele gusi e machine abi enu ridwan lori facebook
ona tin be me role yi mo fe ke lanfani ati fe ti ara yin gbo bi an ti so ki won te jade lede yoruba e ma bo ni ori facebook lagilu 96.7 fm ayo mide losin mo fe ka won eyan wa kan lanfani lati wo lagbon be e ma bo nbe ke fi oju ara yin wo ki won te atejade ki won salaye bi an ti so lede yoruba bo ti le je pe ki se yoruba ni so ninu fanran ohun oro nigeria bo ti le je pe joba gbianju se mo pe ni kope kope ose ta wa yi ina ni idari are bola med tinubu kachala lara awon adari awon agbesumo mi ni agban ipinle kogi nigba ta awon ologun mu eyin ibale tan won ni oku re soku nugbo awa lawon kankan ta be bi se kale mo fi awon yoku pe awa ajo borilede nigeria ko sibi te le sawo nile won ni won lo re gbe wa e lo wu amo won ni bi na ba tan la so eje ki mo tan le kan na sibe sibe na awon eleyi wa nse fanran won si ya won ya won video won fi sori aye lujara bi gba teyan pe ko si nkan kan te fe se fun a ijoba en gbianju o sugba tun le se dara ju bayi lo fanran unu lori facebook wa lagilu 96.7 fm ke lanfani lati wo

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Lagilu FM 96.7.

0: 107.7. Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
4: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama direct entry abiofẹ́ àyípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
7: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child aged between 14 and 16 years becomes a complete athlete.
7: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tó wọn.
6: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
7: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògo ọjọ́ ọ̀la.
8: Ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyí níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà kalẹ̀. Tèmi Táyọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

inú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé wọ́kásídé cashport yẹn gan lọ fàfà ká má wàá tì sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ǹkọ ẹ̀ káṣẹ́.

0: Gracias. Ella que quiere un lala.
1: Se ori ti yan fi le bonus atoshi Gitales lo nje ona abayo kan ti yan fi le bori ko si ko si ojojumo Gitales International ni Gitales International biro ni lagbara lile sewo gbe didaduo digbi lai rogbo ko le joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopo ko yoku lowo ti o gajara nipase ka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International Àṣírí oko òwò ajé yíyan nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email ademola.1@gmail.com. Gitales International. Ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.

0: Alẹ́ ni ó tún wà níbẹ̀. Hello.
1: Hello.
0: Hello.
1: Ẹ kú ètò.
0: Ètò ni o.
1: Ẹ kú ètò.
0: O.
1: Gbúdúgbà ọmọ. A lè o kẹ pẹ́ o.
0: Ẹ.
1: Kẹ pẹ́ o.
2: Àmì àṣẹ. O
0: ta lọ wà ńbẹ̀.
1: Mi tẹnu gbó bí ọwọ́ o.
0: Àmì àṣẹ.
1: Akíntola láti gbági.
0: Ẹ.
1: Ilé ọkọ mi ọmọ olómù àpẹ̀rọ ọmọ ọlọ́rọ̀ agogo. Ọkọ mi tàbí lọ́nà tó mọ̀. Ọmọ ọ̀kọ̀ ká lówó ọmọ ọ̀kọ̀ ká tútù. Ilé bàbá mi èmi lọmọ ẹ̀sọ́ kò í mẹ́gbà yùn. Ẹ̀sọ́ kò í mẹ́gbà rí túsá aládàáfọ̀ ọmọ ẹ̀gùn èkó níjọ. Ẹ pé tó.
2: Ẹ já dúpẹ́.
0: Ọmọ mi náà ń tún wà lójú ètò. Sẹyọ Adégbìtẹ́ ńlẹ̀ ń ra abẹ̀hun. Àbúrò mi dáadáa ni Sẹyọ Adégbìtẹ́. Sudo mọ̀nìjà wa nígbà àkànni. Hello.
1: Hello ma. Ẹ.
0: Ó yábà ní koríki ilé bàbá tó bí ọlọ́mọ. Ọ̀dọ̀ náà kò kúkú burú. Tàlẹ́ ni ó tún wà ńbẹ̀. Hello.
3: Àní ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Yes sir.
3: Ẹ kú wíwújẹ tí ń wí.
0: Yes sir.
3: Àdúpọ̀ ọgbọ́n inú tọ́lọ́run múrò yín bí tó le koko.
0: Ẹ ṣeun.
3: Mọ́kọ yín láre ẹ̀ máa rí. Mọ́kọ yín lówó ẹ mọ̀wé. Mọ́kọ yín ní ṣámùṣámù ẹ̀mẹ́nu oúnjẹ. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí oríkì ilẹ̀ bàbá mi. Àwa ní lẹ́tà odò arógẹdẹ wọ mi. Ẹ jọ ẹ gbà á lẹ́rùn mi ẹ sọ́ dorin.
2: Ọmọ lọ́tà odò ọmọ rógẹdẹ wọ mi. Iwájú lọ́tà wọn a mọ sowó èèyàn lọ́tà wọn a sì máa ṣe ìgbàra lẹ́kẹ́. Ògèdègédé lọ́kọ̀ wọn a sì máa kú yẹbẹ yẹbẹ yẹbẹ yẹbẹ lójú omi ọmọ káfọ̀ páwà káfà jẹwa. Káfọ̀ gèdègédé ọwọ́ wa kọ̀ délé ìṣẹ́rí. Ilé àwọn bàbá tó bí yín lọ́mọ.
0: Ẹyin náà ni ẹyin ni ẹyin lọ́mọ ọ̀tà ìgánmọdé ọmọ afẹlẹjà ọmọ àfikójú yọlẹ̀. Ìkó ti yọjú ẹ̀gbá ẹ̀ lẹ́ńbẹ̀hún. Ọmọ àfi pọ́npọ́dọ́ yọjú kẹ́tù. Ẹ káre lọ ẹ̀yin lọ́mọ gàmùgàmù yọjú ìdá ọ̀mì. Ọmọ onílé la fẹ́ kó o. Ẹyin náà nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Òfin sasara ọmọ òfin sasara bomi. Ẹ káre lọ ṣebí inú ilé àwọn bàbá tẹ̀yìn ní ẹ̀tà ọ̀tà. Ìgẹ́mọdé ọmọ afẹ́lẹ́jà.

dada náà olúkà yọ̀dẹ́ àmùsáàtì wọ́n wà lójú òpó àríyìn ẹlẹ́m̀bẹ̀ ń samuel ibitoye ẹṣeun magaji ismail alawa ajayi amadu lóje ẹṣe ẹlẹ́m̀bẹ̀ ń bọ́lájí ti james èèyàn tiwa ni emmanuel olúwatókí ẹ̀ǹlẹ́ ní àbẹ̀ ń bọ́lájí james láti ìlú òṣogbo ẹṣẹ́ àdúpẹ́ ooo kí wọ́n ṣe kínní ọ̀hún pàápàá kákàkàdé ayọ̀ tí ń bẹ ní àyíká tó dágbére bẹ́ẹ̀ ni ò ṣe nǹkan kan ta lẹ ní ọ̀rọ̀ káàdé ayọ̀ ránṣẹ́ aláàjì yísàù olówó ayé ẹlọ́ra káàdé ayọ̀ ránṣẹ́ wọ́n fi ń kí bàbá mi aláàjì sádò akílápàkàn iná ni wọ́n lẹ́kùn múra ìfinijóye ìfijóye ìfijóye ti kábíyèsí tí kábíyèsí ó fi yín jẹ báálẹ̀ àkìlápá níjú ajé tí ń bọ̀ náà ni wọ́n wá ń sàdúrà wípé ewé oyè yóò kúkú mọ́rí wọ́n lọ́jọ́ kò láyọ̀ pé ẹ jẹ báálẹ̀ níwájú kábíyèsí ọba sẹ́nẹ́tọ̀ rasidi adéwọ̀lú ládọjà arusa wow wọ́n ní kọ́ba àmì ògbánimọ́ kọ́ba àmì òkè ọba ní mọ́jọ́rọ́ kọjọ́ kún tó kò láyọ̀ tààlẹ́ ni ó tún ra káàdì ayọ̀ ránṣẹ́ aláàjì sheu abdulrasheed iye ọlá ogun sẹ́kàn náà ni wọ́n ń fi kékeré ń kí gbogbo ọmọ ìjọ ogun sẹ́ǹtì létoko lọ́kùnrin àti tóbìnrin wípé ẹtúkù múra àdúrà sàlátù ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí màá wájẹ́ ń jọ àlárúbà ni wọ́n ní tọ̀sẹ̀ tí ń bọ̀ náà ò tún yẹ̀ kọba àmì òkè ọba wa mọ́jọ́rọ́ ẹ sàmí kẹgbẹ́tò àmìmì bákan náà aláàjì mọ́gàjì azimiyu adépọ̀jù àríọ̀rí ààrẹ gbogbo mọ́gàjì gbogbo ìbàdàn náà ni wọ́n wá ń kí gbogbo ọmọlé àríọ̀rí olóòsà lókè àdó ń gbogbo wọ́n kí gbogbo ọlọ́jà òkè àdó wọ́n ní kájí ọmọ wa àpamọ́wọ́ owó àtàjèrè ọjà wọ́n lójú oníyìn tì nígbà àkọ́kọ́ bàbá mi mọ́gàjì àríọ̀rí èlò ṣe ládùúgbò bẹ́ẹ̀.

0: O seun oro labi, o seun lai, Lagilu FM 96.7. Iroyin to poju owo, orin taye nfe, eto to gbamuse, tonti orin to ba igba mule, kode igba ti akoko ba to fenu sogi, ka to mo pe ye nbe loko. Eyin na fi ile e. Lagilu FM 96.7 ni Ibadan lawa ta ti se bebe.
1: Bíbélì ọ̀ràn mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ̀ lérí tí ẹ̀gbọ́n jẹ́sà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápè tó ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ tí máa dé tí esí gbọ́ onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ó mọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Sionis Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Apata Expressway, Ibadan. Ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bájọjọ àdé àkókò ìsíníye. Gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ń kàn.
3: Pẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba, nítorí pé kì í ṣe ẹnìkan ṣoṣo ni ètò yìí ni ó wúlò fún, gbogbo àgbáyé ló wúlò fún. Àdúpẹ́ fún ẹ̀yin tí ẹ̀ ń pè wá nígbà gbogbo wípé ètò yìí ń ṣe yín lóore. A sì dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí pé kíni ètò yìí ń tẹ̀ síwájú nígbà gbogbo. Ó ti ṣe bí ọdún mélòó kan sẹ́yìn tétò yìí ti bẹ̀rẹ̀, kò sì fi ìgbà kan tẹ̀tì, bẹ́ẹ̀ ni kò sì fi ìgbà kan láti mọ́ ṣe àwọn ayé lóore. Lábẹ́ àmì òróró bàbá wa wòlíì àti àpòsù Olúbùnmi Awoyọ̀mí náà ni ètò yìí ni ti ń tẹ̀ síwájú. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníwòwe ètò yìí ọwọ́ yìí yóò máa rókè. Ẹ káàbọ̀ bàbá sí orí ètò àkókò ìsíníye.
4: Ẹ kalẹ̀ àtọkùn.
3: Ẹ kalẹ̀ tọ̀ ẹ jẹ́ kí a gbàdúrà gẹ́gẹ́ bí ìṣe wa ká tó bẹ̀rẹ̀ ètò.
4: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
5: Àmì
4: olùgbọ́pẹ́ wa.
5: Àmì
4: olùgbà ẹ̀yìn wa.
5: Àmì
4: fún orí ọ̀fẹ́ àti àǹfààní tẹ fún ànúwọ̀ Jésù. Ẹni mímọ Ísírẹ́lì lórúkọ Jésù gba ọpẹ́ wa.
5: Àmì
4: lórúkọ Jésù gba ẹ̀yìn wa.
5: Àmì
4: gbogbo àwọn ẹ̀sẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa olùwàdáríjì wa.
5: Àmì
4: ẹ jẹ́ Jésù olùwàdásórí wa.
5: Àmì
4: àjíǹde àti iyè ó yà darapọ̀ mọ́ wa.
5: Àmì
4: gba ìṣàkóso.
5: Àmì
4: a ó máa yin ọ.
5: Àmì
4: a ó máa gbé ọ̀gá.
5: Àmì
4: ogun ni forúkọ Olúwa.
5: Hallelujah
4: lórúkọ Jésù Olúwa wa.
5: Àmì.

lọ́wọ́ ogun olùdènà atọ́lufin sùlọ́dọ̀ yóò ìwọ náà wà gbàdúrà kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára tó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́ wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn àwọn arógo gbogbo jẹ́ kó tó wá bèrè fún agbára láti rìnrìn àjò oṣù eléyìí nírọ̀rùn lábẹ́ ẹ má jẹmú ìpè ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run aláàyè àti wòlíì Isaac Taiwo Ojo bàbá àgbà kọ́ńfà tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí nínú ìjọ Victorious Life in Jesus Christ Church beside Ọlọ́run Tọ́ba Bakery Dogo ìdí ìrókò bus stop lápáta ń bàdàn wá gbàdúrà.

kábọ̀ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdásílẹ̀ ìjọ Victorious Life in Jesus Church. Àwòrán òwò Kena Land. Ti ń bẹ ní Dogo lápáta. Ọlọ́run fi àwòrán. Mú kí lórúkọ ikọ̀ àti ìpè májẹ̀mú bàbá. Prophet Isaac Taiwo Ojo. Ó ní àwòrán ògbómi. Ẹ̀rù ti ń bà mí gbogbo ọjọ́ tí ń bá sùn báyìí. Ìmọ̀ ńlá Ọlọ́run Isaac Taiwo Ojo. Ọlọ́run Isaac Taiwo Ojo. Májẹ̀mú ìpè tí ń fún mi lówó.

0: gbìyànjú kí o dá Ọlọ́run mọ̀ fúnra rẹ torí pé bí o bá ti dá Ọlọ́run mọ̀ fúnra rẹ àwọn tí o tó Ọlọ́run o ní máa pè lọ́lọ́run Ohunkóhun tí ènìyàn bá ti nígbàgbọ́ nínú rẹ̀ jù tó ti ń ṣe bí àṣejùjù ó ti sọ́dọ̀rìṣà iṣẹ́ pásítọ̀ ni kó ṣe sọ́jí lójoojúmọ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ ní nípa èso wọn láò fi mọ̀ wọ́n wò ó lé Ọlọ́run àlàyé ń bẹ o dádì ẹ kí àwọn ará ilé torí mo ti fẹ́ wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ.
1: gbogbo ẹ̀yin ará ilé mo kí yín pé tójọ́ mẹ́ta o ẹ máa ṣàmì ní gbogbo ibi tí ẹ bá wà orúkọ Jésù
0: àmì
1: bàbá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé ń gbọ́ tiwa oríwa gbọ́pẹ́
0: àmì
1: torí pé ó dá wà sí oríwa gbọ́pẹ́
0: àmì
1: ilé iṣẹ́ tá a wà rí irinṣẹ́ rédíò lákẹ́lú òde jóná àwọn òṣìṣẹ́ ibẹ̀ ò jẹ́ kẹ́nikẹ́ni ó
0: kù
1: ó dá gbogbo wọn sí tọmọ tẹbí tara
0: oríwa
1: gbọ́pẹ́
0: àmì
1: ìjọ tá a ti wá òjà sọkún òjà rógun dìgbàdìgbà ọlọ́run ó ṣe oríwa gbọ́pẹ́
0: àmì
1: mo dẹ̀ gbàgbọ́ nínú ọlọ́run pé gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè pé ó máa fòpin sí ọlọ́run oríwa gbọ́pẹ́
0: àmì
1: èmi yóò máa dúpẹ́ èmi yóò máa gbé ọ̀gá ìwọ ṣá máa ṣàtìlẹyìn mi èmi yóò máa gbé ọ̀gá bàbá dúpẹ́ o torí pé ń gbọ́ tiwa oríwa gbọ́pẹ́
0: àmì
1: ìdí ọpẹ́ wa rí ṣe ń tọ́ gbà.

0: bá gbà mí láyè kí n wọlé máa lọ jíṣẹ́ fún àyè
1: iṣẹ́. Bíbélì wípé ọlọ́gbọ́n tálákà fi ọgbọ́n tó ní gba ìlú rẹ̀ sílẹ̀. Àwa kọ pé a ọgbọ́n rẹ̀ torí pé ohun rẹ̀ ò tókè. Dádì Olúwa tó sọ̀rọ̀ fún yín jọ yẹn ẹni ká gbàdúrà lọ́nà àbáyọ rẹ̀ ṣùgbọ́n dádì wọ́n ti mú wọn báyọ̀ rẹ̀ dì bí eré bí àwàdà ó ti ń lo ogójì ọjọ́ o dádì kẹ́ ẹ tó ṣohunkóhun ẹ fi àṣẹ májẹ̀mú ìpè tẹ́ ẹ fi rí ẹ bá ń fi yọ̀ǹda wọn báyìí.
0: Àṣẹ tí mo parí
1: bàbá
0: mo pèdè mi ò dá pèdè
1: arúgbó ọjọ́
0: mi ò dá sọ̀rọ̀ mo jókòó mi ò dá jókòó
1: ẹ̀mí mi wọ́n
0: mo gbénú Ọlọ́run gbénú mi ọ̀rọ̀ jáde àánú ló lè ṣe tí àánú fà wọ́n jáde.
1: Àmì Jésù.
0: Ó ní ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni símilẹ̀ máyà símilẹ̀ Jésù símilẹ̀ àṣẹ rẹ̀ kò sí téèyàn lè ṣe. Wọ́n máa gà wá ní àṣẹ tí mo parí tú wọn lẹ̀.
2: Àmì.
0: Bàbá tú wọn lẹ̀.
2: Àmì.
0: Àgbàrá ẹ̀jẹ̀ lórílẹ̀-èdè gbẹ́sẹ̀ lé.
2: Àmì.
0: Ní gbogbo Nàìjíríà gbẹ́sẹ̀ lé.
2: Àmì.
0: Nílùú Ọ̀yọ́ State gbẹ́sẹ̀ lé.
2: Àmì.
0: Gbogbo ẹ̀yìn Àyànfẹ́ ẹbẹ̀ sí ń ráàánú.
2: Àmì.
0: Òpin ti dé bá ogun yìí.
2: Àmì.
0: Ọlọ́run dẹ̀ máa tú wọn sí.
2: Àmì.
0: Ní orúkọ ti bàbá.
2: Àmì.
0: Ti ọmọ.
2: Àmì.
0: Ti ẹ̀mí mọ́.
2: Àmì.
0: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Àmì.
2: Àmì.
1: Mo ń bọ̀ mo ń bọ̀. Ẹ jẹ́ kí n ṣe báyìí ètò tòní yàtọ̀ gédéńgbé ṣùgbọ́n mo fẹ́ fún àwọn èèyàn láàyè dádì wòlíì wa o wòlíì asọ̀rọ̀ ṣẹ́ tún wà èèyàn ń sọ̀rọ̀ kó tó pé oṣù mẹ́fà ó sì ń ṣẹ́ wòlíì wa o dádì kí ni yàtọ̀ láì ọ̀pọ̀lọpọ̀ ń lọ ọjọ́ àbí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ olùṣọ́ àgùntàn pásítọ̀ wọ́n ń pe àwọn wòlíì kí ni àtẹ̀ tí ń bẹ láàrin olùṣọ́ àgùtà àti wòlíì.
0: Ọlọ́run kan ti sọ tẹ́lẹ̀ pé nípa ìṣe wọn nípa ìwà wọn láàfimọ̀ wọn
1: láàfimọ̀ wọn
0: àwọn ẹlòmíì tó jẹ́ olùṣọ́ àgùtàn kò lórí ìpè ẹ̀ a wá sọ̀rọ̀ ẹ̀dí wòlíì kò sún tó fẹ́ sọ a máa fi ìpè yẹn da léru a máa fi ìpè yẹn da ọ̀nà rú ẹlòmíì sì tó bá dọ̀dọ̀ pásítọ̀ òṣìṣẹ́ tó olúwa ọ̀ràn ó lè jẹ́ ọkọ ẹ̀ ní aṣọ nípé ní ìṣọkọ ẹ̀ a ní iwájú dáa àárín ò dáa ìgbẹ̀yìn ò dáa ó dẹ̀ lè jẹ́ ọkọ ẹ̀ nítorí pé ọlọ́run ò fẹ́ràn ó fi tipátipá ṣe ohun tá a bá fi tipátipá ṣe kò léwu kankan olùkọ́ yàtọ̀
1: olùkọ́ yàtọ̀
0: pásítọ̀ yàtọ̀ evangelist yàtọ̀ mo ṣe wá ń sìn gbogbo ẹ̀bùn lọ́lọ́run fún mi ó fún mi nínú ẹ̀bùn sọjí ó fún mi lájínrere ó fún mi lẹ́bùn ìran ó fún mi lẹ́bùn akọ ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ so mi ò lè ka ẹ̀bùn nísìn tẹ́lòmíì bá wàásù fún ẹ bá ìlú àbá ọ ẹ̀bùn tán fún nìyẹn ṣùgbọ́n ẹni tó lọ́n fún lẹ́bùn pé kó máa tọ́ wa sọ̀nà nínú bíbélì ayé àgbàrá abọ́sọ́
1: dádì bẹ́nu mi ṣe dùn yín kí n wá ní olúwa ti pè mí ọ̀nà àdìjà ló pè mí bá àwọn olúwa ẹ̀ mọ́tàn rẹ̀ ni dádì ikú jùánù ló kéde jésù ṣùgbọ́n ìbéèrè tèmi fẹ́ bìyín rèé ẹyin gẹgẹ bi wòlíì tẹ ẹ bá rí àwọn olùṣọ àgùntàn kan tó ń pe àwọn wòlíì torí pé olùṣọ àgùntàn làgùntàn kan lè sọnù tí ó máa wá kiri o wòlíì èpè èèyàn bá a tún pe nọmba yín gan èyí tó ń gbé rádíò pè mí pé kú ọjọ́ mẹ́ta o ǹjẹ́ àbá ti ríra báyìí náà la ríra wòlíì wá yàn kiri torí pé àṣẹ ara wòlíì ló wà dádì bẹ́ ẹ bá wá rí àwọn èèyàn mo ń bọ̀ ẹ fún wọn ní ọ̀rọ̀ ìṣítí ìṣẹ́jú méjì ṣùgbọ́n ká tó lọ́bẹ̀ ẹ já lo àdúrà látinú bíbélì kí ni ìrántí olúwa sọ fún yín ẹ já gbọ́.
0: Ìrántí Ọlọ́run fi rán mi rèé ibi níwájú rẹ bó ṣe ń gbọ́ mi ibi lẹ́yìn rẹ bó ṣe ń gbọ́ mi ibi lọ́tún rẹ bó ṣe ń gbọ́ mi ibi lọ́sì rẹ bó ṣe ń gbọ́ mi àṣẹ tí mo parí bàbá mi yí padà ó dire.
2: Àmì.
0: Gbogbo ẹ̀yin aráalé ẹ̀ ṣàmì dáadáa mo ní olúwa mi yí padà ó dire.
2: Àmì.
0: Genesis 15:11-13 kí ló sọ ma.
2: Nígbà tí àwọn ẹyẹ sì sọ̀kalẹ̀ wá sí orí òkú wọ̀nyí.
0: Yes.
2: Ábráhàmù lé wọn kúrò. Ó sì ṣe nígbà tí òòrùn wọ̀ ọ́ lọ oorun ìjìká kún Ábráhàmù sì kíyèsí ẹ̀rú
0: bà á
2: òkùnkùn biribiri sì bò ó.
0: Ibi tí mo lọ nìyẹn.
2: Ó sì wí fún
0: mo bọ̀ mo bọ̀ mà òkùnkùn tó borí ayé ìmọ́lẹ̀ kò tàn sí.
2: Àmì.
0: Òkùnkùn ti borí ayé.
1: Ẹ̀rú bà á.
0: Ẹ̀rú bà á. Òkùnkùn borí ayé àṣẹ tí mo parí. Òkùnkùn tó borí ayé ìmọ́lẹ̀ tàn sí.
2: Àmì.
0: Tí àgbàrá ẹ̀jẹ̀ fi ń ṣàn a ti wọnú òkùnkùn. Ẹ̀yin Àyànfẹ́ inú òkùnkùn tá a wà yìí ìmọ́lẹ̀ kò tàn.
2: Àmì.
0: Ẹni tí bẹni tí orò tó ń ké mo pa lase emi re ku sona
2: amen
0: lati eni lo atoyo state ati nigeria abure to daju oluwa dabo wa
2: amen
0: ibi lotun ibi leyin ibi lotun ibi lo si ni gbogbo ona ibi da oya dawo duro
2: amen
0: joshua 7:24-25 kilo soma
2: joshua ti gbogbo israeli pelu re si mu akani omo sera ati fadaka na ati ewu na ati dindi wura na ati awon omo re okunrin ati awon omo re obirin ati ako malu re ati ketekete re ati agutan re ati ago re ati on gbogbo ti o ni won si mu won lo si ibi afonifoji akoru joshua si wi pe
0: o wi pe
2: e se ti iwo fi yo wa lenu
0: ti mo lo niyan ta lo yo wa lenu ta ni bi ti yo lenu tani ka eniyan tin yo lenu ikuko pa
2: amen
0: eni to ni ogun gbele aye ni rorun ase ti mo pare oni ko dagbere fa
2: amen
0: ode egbo eru agba ni yare ekun agba ton gbe leni kankan lori baba mi jidanu
2: amen
0: oda gbogbo eyan ton gbo mi sa gbogbo eyan ton gbo mi mo lati eni lo oju re arire
2: amen
0: eti re agbore
2: amen
0: enu re asoro yi
2: amen
0: ese re adebire
2: amen
0: owo re agbare mu
2: amen
0: ta lo yo wa lenu gan eyin ayo ni lenu da e sofo danu
2: amen
0: eyin te ni wa lara ida nile oko nile aya nile baba nile ya lori lede nigeria e sofo danu
2: amen
0: agbara otada koni ka yin mo
2: amen
0: agbara okuku koni ka yin mo
2: amen
0: omo re ti be ninu gbekun aye atusile bayi
2: amen
0: ta lo be hospital to so o ti ro la epin pe 50-50 mo pase bayi ogun 50-50 aye re oya pare
2: amen
1: jesus
0: omo re ti she sam ko pass ta lo nbe ni die olu bi e da tin be nbe o ma suku ni ji
2: amen
0: e to pari ere Psalm 49:15 kilo soma
2: sugbon olorun ni yo gba okan mi
0: eh
2: lowo isa oku
0: mo pa lase
2: nitori pe ohun o gba mi
0: mo pa lase onu o ma gba wa lowo isa oku eyin isa oku da adiyin pa
2: amen
0: ko to sare adiyin pa
2: amen
0: eyin ogun mosuari agbesele
2: amen
0: gbogbo eyin te be ninu gbekun e ti ro pin pe le ku at any time no le pa yin nibi te wa yen atun yin sile
2: amen
0: adun ko dide
2: amen
0: gbogbo eyan to gbo mi to ba ti di aro saturday ati council show patapata o dijo to ba gba awon eyan won yin ka to bere show pada mo de ti so fo olorun pe ti o ba gba awon omo yen mi o ni gba tori pe olorun orile de yi oba to da aye atorun awon omo yen ma jade
2: amen
0: gbogbo ipele ogun lori awon omo yen lori awon iya yen atusin le bayi
2: amen
0: lati ni lo mo pa lase gbogbo eyan to gbo mi e ni wonu gbe pa aye
2: amen
0: eni ba pada gbe igboku dide o lo ma wo be fun
2: amen
0: a se soru mo to ba ti di otun la saturday gbogbo eni to ba leyan si ogun state ni atan a ni ori oke sibe to ba ti de sokoto lodu ni atan ni o lo si Adaromi Orita Primary School ori oke ase yori baba gba confirm mo pa lase bayi laaro 8 to 12 ni otun la wo to ba leyan e pe mi ma fun ila desi emi se woli tan pe ni o ma ni e pe pada rara o ma da yin lohun tori olorun ran mi si gbogbo eyan mo pa lase bayi ibi o ni ba yin
2: amen
0: ibi ni waju atẹyin o ni ba yin o
2: amen
0: ile ise yi ibi o ni ba yin o
2: amen
0: ijo ta ti wa ibi o ni ba wa ni oruko ti baba
2: amen
0: ti omo
2: amen
0: ti emi mo jesu lo wa
2: amen amen amen loruko
1: ji ewo eje ki n da to mi die na eje n doke lohun tori pe ase o n gbe ase ejo gbejo mi ase gbase mi agbara de

0: lọ́jọ́ Friday jẹ́jì ló ṣú yó.
1: Nínú iṣẹ́ ọ̀run tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo bàbá gba ọ̀fà.
0: Àkórí ẹ̀.
1: Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà.
0: Àtọ́lufí Sùlọ́dún yó.
1: Ìwọ náà wàá gbàdúrà.
0: Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára.
1: Bó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́.
0: Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn.
1: Àwọn arógo gbogbo jẹ́.
0: Kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò.
1: Oṣù eléyìí ní rọrùn.
0: Lábẹ́ ẹ má jẹmú ìpẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè.
1: Àti wòlíì Isaac Taiwo Ojo.
0: Bàbá gbà ọ̀nfà.
1: Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí.
0: Nínú ìjọ Victorious Life in Jesus Christ.
1: Beside Ọlọ́run Tọ́ba Bakery.
0: Dogo
1: ìdí ìrókò bus stop lápáta ń bàdàn.
0: Wá gbàdúrà.
1: Agbà ọ̀lọ́wọ́ ogun.

0: òṣìṣẹ́ agbáralọ́jọ́ Friday kejì ló ṣú yó. Nínú iṣẹ́ orun tó gbàṣẹ fún Prophet Isaac Taiwo Òjó bàbá àgbà ọ̀fà. Àkórí ẹ̀ Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà àtọ́lùfín Sùlọ́dún yó. Ìwọ náà wàá gbàdúrà kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára tó ti pinnu láti bọ ọdún eléyìí jẹ́ mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn lábẹ́ ẹ má jẹmú ìpẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè àti wòlíì Isaac Taiwo Òjó bàbá àgbà ọ̀fà tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì ló ṣú eléyìí nínú ìjọ Victorious Life in Jesus Christ beside Ọlọ́run Tọ́ba Bakery Dogo ìdí ìrókò bus stop lápáta Ìbàdàn. Wá gbàdúrà a gbà ọ́ lọ́wọ́ ogun kìí gbọ́ kìí gbà.
1: Lajilu FM 96.7.
2: Ọjà Dua ni ètò tí

lóṣù mẹ́ta mẹ́ta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́rin ìdájí ọjọ́ kejì ẹ̀rí agbára iṣẹ́ ìyanu ó máa ń lọ bíbá nínú àwọn ìpàdé yìí ló fi ẹ̀kẹ́ yìí náà darapọ̀ láti jẹ́ aládùn ọlọ́run tó pe ìránṣẹ́ pastor akin pẹ̀lú peter adékúnlé ti ìjọ cac maugure prayer city holy ghost ministry

ó ṣe pàtàkì ká wà lálàáfíà, ó ṣe pàtàkì ká lè lọ ká lè bọ̀ kí nǹkan mọ́ sapá kan jà mọ́ nínú àgọ́ ara ẹni. Ìgbà náà gan lè yóò mọ̀ pé òun ráyé wa. A máa dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ní kò sí owó lọ́wọ́ wọn, ṣùgbọ́n wọ́n lè gbápá, wọ́n lè gbẹ́sẹ̀, kò sì sí nǹkan kan tó ṣe apá kan jà mọ́ nínú àgọ́ ara wọn. Wọn ní mọ̀ wípé oore ńlá èyí tó yẹ pé nígbà míì kì í ṣe é fowó rà, òun ni Ọlọ́run Ọba Elédùà ló ṣe fún wọn. Àdúrà ṣáláwà máa gbà wípé Ọlọ́run.

0: fi san ara wa de wa o mo fe je ara wa de wa si je ki a ma wa la lafia bi olorun ba ti a se ti e ka na se ti wa lati ri daju pe amoju to ara wa gbogbo awon kilo eyin ti awon ti won je akose mose nipa eto lere da tan je oni mo segun yibo ti an fun wa oni koni kaluku wa ma musa logun o ko ni baje fun wa eyin gan la fi ki wa wi pe e ka le lasale yi e ka bo se arin gbogbo eto eleyi ti a n pe ni ilera wa nikanni lagelu 96.7 fm oke gaju oke ti mo pe lagelu gangan eni baba abe lagelu gangan in lo to se be wahala ti damu ko ni ba wa o eyin eyan wa se se onijejo agburo yin a mo wipe feran wa gan le fin tele wa ise gan oju oni teni kokan wa mo tun si gbe dokita wa lasale yi o dokita wa na ni nikanni lagelu 96.7 fm oke gaju oke ti mo le mo salai kan si wa dokita udo e kale
1: ẹkálẹ ọ ẹkọ ètò
0: ètò ní o bàbá mi ẹ ǹlẹ sà ẹ ṣàkóṣẹ látàárọ bó oníṣẹ òrẹra àdúpẹ lọwọ ọlọrun ọba ẹ wo nǹkan tó ń bẹ tá a sọrọ dé lórí lásàálẹ yìí o ẹyin ti gbọ rí wípé oyún ẹyin ilé ọmọ ìyẹn ectopic pregnancy ọlọrun ọba gbà wá o ṣàṣàánú wa ṣe ẹ ti gbọrú ẹ rí àbó ti ṣe àwọn èèyàn yín kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rí ẹyin ò ti ẹ̀ gbọ́rú ẹ̀rù ẹ mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ máa ń ṣẹlẹ̀ nílò ọ̀rọ̀ tá a sọ láṣálẹ̀ yìí o kẹ́ ẹ má bàa yín kúrò nbẹ́ kẹ́ ẹ lè yín kíní ọ̀hún sókè làlàlà ṣùgbọ́n kó tó di wípé ẹ pé ẹnì kíní àti ẹnì kejì jọ sí ìdí ẹ̀rọ rédíò yín ìkànnì lágelu 96.7 fm ní kẹ́yìn oyin gbogbo ẹ̀ sí ẹ jẹ́ kí n lọ kí n padà wá ná èmi àti dókítà wa a wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ mú kíní ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ ṣeun tẹ́ ẹ wà ń bẹ̀ fún wa.

0: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: àtàbàlàsó jẹ́ kí n máa bò dágbà
0: ó yá wá jẹ́ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíyá cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò ju ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gba IBEDC tókìn yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dá ni àìrórunsùn ara títa ságunságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹlẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mọ̀ kó ti bọ́ ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kọ́mọ́nkíà ní pàtàkì látàdé gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé òsẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dáláàmú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní aba healthcare ẹgbẹ́ ilé baba lam adesina gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò òde ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ńtà tọ́jú ààrẹ ńlọ́mọ tónítóní.
6: Kàlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀ ṣeun ṣeun tẹ́ ẹ̀yin kúrò ní.

0: ni lagelu 96.7 FM oke gajo oke e kuku si mo pe ti ojo se wa lanfani ni dokita wa kini won pe ni oyun to nbe leyin ile omo ebi mo pe inu ile omo ini adeda se ki oyun mo duro si iwo wa ton ni te leyin ile omo ta pe ni ectopic pregnancy
1: bi Olorun se da wa o da oyun mo ara obirin pe ki omo ba le ma duro sibe ko fi dagba titi di asiko
0: ni ninu ile omo
1: titi di asiko ton ma ma fi jade sita saye opolopo wa o mo pe ko nse inu ile omo gangan neyin ti ma n di omo na ko to de ile omo ko nse ni arin ile omo gangan ni eyin ti ma n di omo ko to wonu ile omo
0: yo wa sese lo nu ile omo ni
1: akoko ti sele ni awon owo ile omo ton pe ni fallopian tube ibe yen ni sperm okunrin ati eyin
0: obirin
1: ti ma pade ki omo to le di omo o le di ehn o le bi omo leyin igba yen ni eyin ese ma bere si n gbe igbese ati rinrin ajo lati bi to ti si di o le yen a se wa rin titi wonu ile omo gba mi o ma n to bi ojo mewa si ojo mejila ko to le rinrin yen to ma fi pe to ma fi wonu ile omo to n gba mi o to ba gba mi gba mi o
0: pe boya ile omo na ni gbogbo re o ti ma n se ni
1: inu owo awon ile omo yen ni iyan ti ma n sele ki o tu wa wonu ile omo lo to n gba mi tori e nigba mi to pe ti awon eyan ba ti loyun won le awon ri menses awon ri eje die menses awon wa but awon o mo pa awon loyun asiko ti eyin yen fi wonu ile omo yen gba mi wa o ma seje die di pe o sese di ara ile omo mu pe ohun gbodo jabo ohun ti ri bi de si o so idimu to di ile omo yen mu o le seje fun awon kankan o le ma ri be fun awon kankan but opolopo eh eh but opolopo awon eyan won ri eje ta n pe ni spotty or implantation ninu obirin
0: won
1: de ti loyun oyun ti de be to n gba mi wa eyan ti loyun ko mo mo pon ti loyun 2 weeks koja but idi to fi le mo pa awon ti loyun ni pe eyin yen si irun se
0: eyan ori eto
1: to ma fi de ninu ile omo now nigba mi ki eyin yen to le wo ninu owo ile omo ko to wo ninu ile omo gangan gba mi wa awon aye kan wa laarin owo yen ati bi ti eyin ti jade ibi ti eyin ti jade na pe ni ovary ibi ovary yen leyin ti ma fo to ma wo ninu owo ile omo lo ko to bere si form eyin now gba mi wa keyin to fo kuro ninu ovary ko to wo owo ile omo yen o le jabo
0: o le jabo
1: o le ma wo ibe owo yen to pe aye die wa laarin ovary yen ati owo ile omo ikan wa lo si ikan wa lo to so ngba mi to ba so pe on fe fo wonu owo yen lo o le jabo ngba ti jabo yen o le wa jabo si ibi ti o ye ko jabo si awa ma dagba si be te ngba mi wa te ye pe to ba ti fo to ti di ole to wa wonu owo yen lo nkan kan le da duro lona to je pe ko ni le aye rin tan ko debi
0: sinu ile omo
1: gan ibi to de ti wa ha si ibe lo ma dagba si titi to ma fi bere si nda wa lale o na pe ni ectopic pregnancy
0: kai kabiyesi eledua o ga o eh sugbon ile omo ohun eni owo ile omo
1: eni
0: meji ni sugbon ibi kan ni eyin o si gbera abi mejeji ni yo
1: no se ri bi olorun se da wa ti owo kan ba sise le osu yi asimi owo mi a wa sise losu mi to ba de ti pari ti asimi owo keji so bi rotation na se ma se bo lo se but ngba mi wa meji le sise le kan na lo ma saba di twins
0: kagan
1: so ngba mi o je pe osu yi o owo tun lo sise o je pe osu mi o owo si lo sise so won ma alternate e won ma se bi roster ni bo lo se
0: do bi adeda se da
1: bo lo bi adeda se da
0: e wa so gankan won ni nigbati eyin to n di omo ti o ti papọ pẹlu nkan ọmọkùnrin naa ti o ti wa rinrin ajo lọ ti nkan kan ba wa ṣe bi ẹni sapa kan jamọ to da duro ti o jẹ ko raye wọnu ile ọmọ ọhún oni yoo fi maa dagba si
1: ibẹ lo maa dagba si
0: ẹyin ile ọmọ
1: ẹyin ile ọmọ
0: e kini awọn nkan to wa le da wọn duro ohun.
1: Ṣe ri awọn nkan to le saba ṣẹlẹ ni pe nigba mi wa ẹyin yẹn gangan funra rẹ o le ni wahala nu ẹ mọ pe ko n ṣe gbogbo nkan ti ẹda ba ṣe ló máa ń pe tán wàhálà lè wà bẹ́ẹ̀ náà ni tá a bá ti bí àwọn ọmọ kan ẹ mọ̀ pé bóyá pàtì kan ò ṣe dáadáa kankan ò ṣe dáadáa àwọn ẹyin kan ń gbẹ́ bẹ́ẹ̀ ń gbà míì o ti máa ń
0: fún
1: ló máa ń ní wàhálà tó pé kò lè rìn mọ́
0: tó
1: bá tẹ̀ ti wọnú ọwọ́ ilé ọmọ yẹn torí pé kò pé ohun ni wa laanu aha sibe tori pe o le rin
0: o le gbera
1: ko le gbera so bi to ma grow sin yen gba mi wa awon kankan ma wa ninu ona owo yen boya eje kan ti di sibe o nkan kan die kan ti wu sibe o ibi owo yen o lo die
0: ko
1: wa je ko le lo
0: oh
1: ako
0: o si lagbara sugbon kankan ti di lowo
1: o ko di lowo o ma grow sibe
0: kai
1: to ma fa ma dagba to da fi ma jopa ten to fi ma nda wa la le ni pe se ri eyin yi to ba tin dagba o buru gan o lagbara gan in ti o ba ti ni kiki lara ti o ba ti lagbara o ma fa nkan na ya
0: ko le gba
1: nitori e lolorun se se ile omo to ki ko ki to dabi pomo emo pomo bi pomo to le kiki kiki bi ile omo se riyan o ki gan eran to wa lara ile omo o po ju opolopo eya ara lo
0: kabiyesi nitori ko fi le ma gba
1: tori bi omo ba se de bebe to ba tin gbu bayi a ma gba ti o ni faya ti o ni ni wahala nu sugbon to ba duro si bo mi ti o ba dabi ile omo o ma fa beya nitori e ni eni to ba ti ni oyun leyin ile omo o ma bleed
0: awon mi mo ti e to ma daku
1: o ma pon e o
0: ki lo le to be
1: gbogbo eje ti ma tu sinu
0: kabiyesi o
1: eje lara ni ati tu sinu so gbogbo eje to ye ko gbe nu opolo to ye ko opolo ma fi sise gbogbo e ti da sinu
0: ile ti
1: da sinu ikun eni e ma week ko ni le da kankan se mo o le gba be ku lo
0: kai
1: tori e jan se ma npe ectopic pregnancy ni emergency en to ba ti ni bayi kia won ti do hospital o gbodo yo kuro otherwise eni e le ma make
0: e elomi wa ma nwa to je pe ki mo gan pe ohun ti ni oyun si eyin ile omo
1: awon yan ki mo afi ton ba ti de ile iwosan ton ba wa se awon ayewo fun won no ma to nso fun pe ah
0: tori emergency oni kankan itoju pajawiri lopolopo gan ma ba de ile iwosan
1: lo ma fi n ba de
0: iwosan
1: a ti loyun
0: sugbon ko ni mo pe eyin ile omo ni ohun
1: ni si ibi to ti n daku o to yi ti n ko ti gbogbo aja re ti gbogbo aja re ti funfun ti o to seje lare to
0: igba
1: yen ni lo se wa mo pe ah eyin ile omo ni oyun ti se
0: tawon dokita ba si ti ri bayi itoju pajawiri
1: ni emergency ni
0: kai
1: emergency because o le pa eni to ba pa eni o le ba be to ti wa yen o le ba be je te pe won ma need lati gbe be yen kuro down round ni
0: to je ara iya
1: ah won a gbe kuro
0: ninu ile omo
1: to ba ti ba be yen je won a gbe kan a gbe ko si nkan to fe se mo ko si
0: itoju wo la won dokita ma fun iru awon eyan be boya fun apere boya eni to loyun si eyin ile omo o ndaku o ndaji tabi pe boya orisirisi nkan sa nyo si o mo o wa de ile iwosan àwọn àrí wípé oyún rẹ tó ní ọyìn ilé ọmọ ló wà.
1: Ìtọ́jú kan ṣoṣo ló wà.
0: Ìtọ́jú kan ṣoṣo ló wà.
1: Surgery.
0: Ẹ ṣeun mo fẹ́ kẹ́ ẹ sọ fún ara yín ni ò torí èyí tẹ̀mí sí máa ń
1: gbọ́. Kò sóògùn fún.
0: Òun náà ni wípé wọ́n máa ń ṣe iṣẹ́ abẹ ni.
1: Iṣẹ́ abẹ ni solúsọ́ọ̀nì rẹ̀ kò sí nǹkan méjì. Ṣùgbọ́n àwọn kankan máa ń wà tọ́lọ́run máa ń ṣàánú wọn tó jẹ́ pé wọ́n máa ń tètè mọ̀ pé nkan se awon boya won tete loyun o won tete lo hospital pe kan te kan ba won wadi ibi ti bi eyin won se ri bi ile omo bi oyun yen se ri ta won dokita tete se ton wa ri pe ah ibi teyin wa o ko nse bigidi but eyin o ti dagba debi to le ma da wa la le o le awon tablet
0: ton
1: le lo lati pa eyin yen
0: ti o fi ni le dagba
1: to ma fi dagba mo to da ko ma lo da nkan oru nibi to wa awon nkan ko but opolopo awon eyan o ki tete lo hospital lati lo check ara won pe oyun ta won ni yo awon mo pa won ri wo ese bere o kon ba won yewu awon ya ma draw 3 months ba won ma mem awon te pe ta ba fe wa se ANC awon te pe awon fe ko pe 4 months awon pe ko pe
0: 6 months
1: awon fe ko pe 6 months
0: to do mo pe o ti loyun
1: so ya
0: o pe
1: o si kere
0: o
1: si kere
0: yo bi osu meta o anti ohun ti pa awon alako bi osu pe anti ohun ti so fun wo pe kini oyun ti wa di de ya ma sare kakiri si pe osu bi 4
1: to to lo awon wa duro gba yen won wa mo pe kini e wa nbo mi ati ma da nkan oru
0: o tun mo si wi pe ta ba ni ka so gan anfani to wa nu pe ki alaboyun tete lo mo
1: to ba ti mo pe ohun ti loyun ko tete
0: lo se o si gan o se pataki
1: kiyan ba ti loyun ba
0: e ma le duro bi osu bi meta merin
1: o de duro si
0: o le ku
1: awon to sele si gan won mo bi ti o wa bayi e to ba de ti ni we ko nse gbogbo awon to ba ti ni awon igbenija ko nse gbogbo lo ma n pada loyun won opolopo awon kankan nu won o le se kan ma le loyun won because to ba je pe eniyan tube kan nikan lo n sise tube keji o sise mo nkan eleyi to wa n sise lo ti wa ni wahala eleyi to wa sise mo nkan ati loyun ma soro
0: o kuku da polóyún bá ti rí pé òun ò rí nǹkan oṣù òun
1: kò tètè lọ
0: sọ́spítù
1: wọ́n yẹ̀ wò ok yóò yàn yí ilé ọmọ ló wà wà wò kí o ṣe dáadáa kọ́ wá sọ pé ẹ mọ̀ mọ̀ pé olóyún ọwá dúró oṣù mẹ́ta ọwá dúró oṣù mẹ́ta ẹ mọ ibi tẹ́ oyún wà kó tọ́ ẹ̀ tó pé oṣù mẹ́ta yẹn kó tó pé oṣù mẹ́rin yẹn ìyẹn lè ti gbàgbẹ́ lọ so kò sí nǹkan tó wrong kò sí nǹkan tó bàjẹ́
0: bẹ́ẹ̀
1: ẹ kò burú jù
0: kéèyàn
1: lóyún sí kó lóyún ní ọ̀sẹ̀ yìí kó máa fìdí pé bóyá kó lọ sọ́spítù kó lọ ṣàyẹ̀wò kò sí tó rọ́ǹg ń bẹ́ fún àǹfààní ẹni yẹn ló máa jẹ́ kò sí tó rọ́ǹg àwọn kan nílò wọn ní kò sí kankan tó ṣe àwọn ọmọ àwọn máa dó di 4 months gbà yẹn wàhálà máa lè ti ṣẹlẹ̀ kí gbogbo nǹkan rò yẹn tó lè wá sáyé.
0: Ìmọ̀ràn ni dókítà dọ́gbọ́n mú wá fún àwọn o ká lè gbọ́ dáadáa pé bẹ́ẹ̀yàn bá ti kẹ́fì pé bóyá ó ń ṣe apá kan jàmọ́ nínú àgọ́ ara òun tàbí pé ọjọ́ ti lé bóyá ó lè kó rí nǹkan oṣù tí ò sí rí ó ti wá ń lọ síbi ọjọ́ keje ọjọ́ kẹta ó kúkú ṣàǹfààní kéèyàn lọ ṣàyẹ̀wò ṣé oyún ni ká mọ̀ tó bá jẹ́ oyún ni níbo ló dúró sí ká mọ̀ ṣe irú àwọn àyẹ̀wò bá kì í wá wọ́n kì í torí owó náà ni máa ń jẹ́ kí n kálukú wá
1: kò ń ṣe nǹkan tó
0: kò wọ́n kò wọ́n jókòó léwu dókítà wọn àwọn ilé ìwòsàn wo tó wá jẹ́ pé ó ní í ṣe èèyàn ó òun tí wọ́n bá ti yàálẹ̀ báyìí wọ́n yẹ ti síbi ó wọ́n ya imú sí wọ́n tó ya ojú sí yóò wá dàbí orí èèyàn wọ́n ya inú sí.
1: Kò wọ́n kò ń ṣe nǹkan tí kọjá ìfaradà kò wọ́n.
0: Èwo ló tiẹ̀ wọ́n jù nínú kéèyàn tiẹ̀ fi tọ́jú ara èèyàn kò sí tó pọ̀ jù nínú pé kéèyàn tọ́jú ara èèyàn Ọlọ́run ọba kò ní fi gbogbo wa lẹ o. Ìkànnì lágẹ̀lú náà ṣe sẹ́tọ̀ sẹ́wọ̀n ẹ̀fẹ̀ mòkè gájòkè láti mú ètò ìlera wa wá fún tàṣàlẹ̀ yìí tẹ́ ẹ bá gbádùn ẹ̀ dáadáa ọ̀sẹ̀ tó ń bọ̀ ní kẹsùn pàdé wa o. Dr. Udo àwọn náà ni dókítà onímọ̀ṣègùn òyìnbó tí ó wá tí wọ́n fún wa ní ìdálẹ́kọ̀ọ́ láṣàlẹ̀ yìí lórí àti mọ ìgbésẹ̀ téèyàn lè gbé gan tó bá kẹ́ fi pé òun fẹ́ ra kù ṣùgbọ́n kinní ọ̀hún ọ fẹ́ máa sapá kan jàmọ́ o àti ìgbésẹ̀ téèyàn lè gbé téèyàn bá mọ̀ wípé òun fẹ́ ra kù láti fi lè mọ ibi gangan ni oyún dúró sí torí wọ́n ní wípé ìgbà míì wà tí oyún máa dúró lẹ́yìn ilé ọmọ o elédùà kò ní tó ti alódì gbogbo èyí tí amúhàláṣàlẹ̀ kóníkálukú kò gbà mú dókítà sì sọ wípé ó ṣeé ṣe kí ó fẹ́ ní ìdíwọ́ fún àwọn èèyàn tí wọ́n bá ti jẹ́ pé wọ́n tètè kíyèsí ọ̀rọ̀ ara wọn lórí ọ̀rọ̀ oyún ilé ọmọ yìí pé ó lè fẹ́ sapá kan jàmọ́ láti bímọ bó tilẹ̀ jẹ́ pé àti rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí wọ́n ti ṣe irú iṣẹ́ abẹ yìí tí ọ̀nà àbáyọ náà sì fi wà ṣùgbọ́n kéèyàn mọ̀ wulẹ̀ bara rẹ̀ jẹ́ kó mọ̀ wulẹ̀ ṣe kinní ọ̀hún débi nǹkan tó ti léwu gan-an elédùà kò ní fi álẹ̀ o. Mo kí gbogbo wa láṣàlẹ̀ wípé ṣeun tẹ́ ń tẹ̀lé wa nìkan nílágẹ̀lú 96.7 FM òkè gájòkè Fọláṣadé Àjàlá lorúkọ tèmi lẹ́ẹ̀kan sí dókítà wa ẹ ṣeun ẹ kú dìde wa o a dúpẹ́ tá a pè yín tẹ́ ẹ jẹ́ àmọ̀pẹ́ ìráàyè àmọ́ ń gbà mí bá a lọ jókòó lé Ọlọ́run ni pé ìkẹ́ni dókítà ẹ mọ̀ yọjú sí wa mọ̀ ni lágbára Ọlọ́run ọba ẹ mọ̀ mọ̀ ṣe o kò sì ní bu yín lọ́wọ́ títí tọ́ mẹ́ta tátù láǹfààní àti máa pàdé ara wa Fọláṣadé Àjàlá ń kí yín wípé ó rán ayọ̀ ní gbogbo owó sùn ó dàrọ̀.

0: ọpọ̀mù wa o.
1: Ètò láwùjọ àgbà àtètò láyé ẹjọ́ ń gorí afẹ́fẹ́. Ẹ pé Olúmídé ọmọ Akínlóye.
0: Àgbà ló tọrọ lọ, ọba ló tẹyìn erin fẹ́.
1: Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dórírun. Láyé ẹjọ́ ń ètò tí ń tún pẹ́rẹpẹ́rẹ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Láwùjọ àgbà àtètò láyé ẹjọ́ ń ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà. Ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà, ọjọ́bọ̀ tí ṣe Thursday lẹ́tọ́ láyé ẹjọ́ ń Tákín ọba Akínlójúde Olúyọ̀lé ọmọ mi gbogbo Olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ́ láwà. Máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára. Tógun lọ́gọ̀ ọmọ ènìyàn ń kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀. Dẹ́kun méjì kú o, ètò láwùjọ àgbà àti láyé ẹjọ́ òun là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7. Akin ọmọ Akin ní darí ètò lọ́wọ́. Àmàlí ọmọ olóńgbèjà Adéyinka Sonibara Jagunlólú Akéwì Odua ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọ́n.

0: le so Yoruba kan.
1: Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run tó ń jẹ́ ìmí ni. Tí gbogbo èdè èdè yìí pátápátá oyè Ọlọ́run. Bó ṣe ṣe létò létò, Ọlọ́run ìwọ ni o. Arúgbó ọjọ́ ìgbàani ìwọ ni. Ọlọ́run tó ń jẹ́ ìmí ni lánàá. Èmi ni lónìí, ìwọ náà tún ni lọ́la. Ọlọ́run tí ò yí padà, kábíyèsí rẹ̀. Arúgbó ìgbàani amọ̀lóore o. Ọ̀sẹ̀ tó kọjá lọ, o ni mo dágbére mu ní ẹtọ́ pàdé mi ní ọ̀sẹ̀ tó mọ́kàn sọ́ni. Mo sọ́ni Ọlọ́run ló lù ló ń tẹ̀. Ọlọ́run tó lù ló ń tẹ̀ ìbá rẹ̀. Ọlọ́run kábíyèsí rẹ̀ kábí kò sí ìwọ ni. Òní ni ọjọ́ kejì òní ni ogún nínú oṣù kẹfà 2022 Ọlọ́run ìwọ ni. A sì mọ lóore. Lálẹ́ òní mo wà ní rédíò bàbá wa ọba Muritàlá Adébáyọ̀ Àkàndé ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni lábẹ́ kábíyèsí ọba Rashid Adéwọ̀lú Ládọjà bàbá tí ò pé méjì ṣe mọ̀ pé Ọlọ́run ìwọ ni. Ọlọ́run ìwọ ni tí bàbá fi di kábíyèsí nílẹ̀ Ìbàdàn. Ọlọ́run ìwọ ni o, ìwọ ni àrùsà wàhùn àrùsà wàhùn àrùsà márùn ti ṣẹ́. Ọlọ́run kábíyèsí rẹ̀ amójú ẹ̀rọ mi ò yí padà lálẹ́ òní. Torí ṣe mọ̀ pé èmi máa sọ fún mi pé Dixon Tunu ní gbogbo ọjọ́rú Wednesday ọjọ́bọ̀ Adémọ́lá Asís ìlú wa mú ni ọwọ́ ọ̀tún rẹ̀ àwa ọwọ́ ọ̀tún rẹ̀ bíi bẹ́ẹ̀ bí orí àga òun kìí yọkàn wọn ọtún òsì ọtún òsì bẹ́ẹ̀ ni. Torí tọ́ba ti rí mega child tó náà máa ṣe ètò níjọ́ ṣe bíjọ́ àbámẹ́ta ni yọ máa rẹ̀ ni pé mega child mi rèé. Ọlọ́run kábíyèsí rẹ̀ o. Lálẹ́ òní ọ̀gá wa Túnde Ọláwọ́ ọjọ́ òbí wọn ò ní lọ́bọ́ sí mú kí wọn kú oríire. Torí ọdún tẹ́yàn bá ṣe ní tó ṣe fúnra rẹ̀ tó dúpẹ́ fọlọ́run ọmọ lóore. Torí Ọlọ́run ni bó bá ní kéèyàn ò dágbére lọ́dún ìkó tó di ọdún tó ń bọ̀ ṣe bọ́ Ọlọ́run ni. Agídí ọ̀ràn pé ẹyin dọ̀dún tí ń bọ̀ ẹyin ọ̀tá lọ̀ ń bá lágídí ṣé èèyàn máa ń bọ̀ lọ́run lágídí ni. Ọlọ́run ni máa jẹ́ kéèyàn ò ṣe ẹ̀mí bẹ́ẹ̀ ni. Túnde Ọláwọ́ mú kí yín ọ̀gá wa. Bẹ́ẹ̀ Kenneth K. Bukky o ni ọ̀gá wa Lágilú àti ọwọ́ ọ̀tún rẹ̀ Gbẹ̀ngà Ọláyíwọlá o ni ọwọ́ ọ̀tún tí ń gbé igbákejì. Bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àwọn méjèèjì wọn jọ fọwọ́sowọ́pọ̀ tí ń ṣe ń lọ tí fi ń lọ tí fi ń lọ kò sí ń wò ní ṣíṣe. Adésínà Láwọlé lọ̀gá àti wa olóòtú ètò láyé ìjọhun àti láwùjọ àgbà. Bẹ́ẹ̀ni láyé ìjọhun àti láwùjọ àgbà Adésínà Aláwòdé ni. Ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ òní torí pé agbára ò sí lọ́wọ́ èèyàn bí ò sí ọwọ́ Ọlọ́run. Démọlá Pomilorin ti jọhun

0: se mo pe laye ijo n le to be ni awon ka aye ijo mo po gan lati ojo isimi to nbo yi o ni aisun odun egun o ti bere be ni aisun odun egun laye ijo n se mo pe awon nkan ko kan nbe ti ko sele laye ijo n to n sele laye odi oni laye ijo n awon agba agba mo ti ma gbo mi ti an ba fe se esun in ti an ba fi se esun e onu egun se mo nigba na won pon ole won si gbo awon nkan ko kan won si ma pin kiri nijo esun odun egun ni won ma pin kiri ni ko kan ijiji ojule ojule ni na ma so pe bi ti o gbe ole de onu ojude nigba na lohun ko si dija won gbe fun kristiani ti an jo wa labule won gbe fun muslimi ododo ti an jo wa labule ka wa to jo pe awon onisesi gangan won je meme won inu o si dun si egun o si jo ni jo keji ni gbogbo adugbo obe yo mo yale eni kokan ti o mo jo fun won ko si dija be ni ba se banu o an baba wa ti a ju wa lo won le ma jeri si sunday ti a ba ti dajo un oni yo bo se amo ti odun eleyi yo yato do fi yato ni pe kabiyesi oba rashid adewolu ladoja arusa wan bi won se so oni pe odun egun todun ni àwọn ò fẹ́ ìjà níbi kankan ìjà ni bàbá ni wọ́n dojúkọ pé ẹnìkan tó bá bẹ̀rẹ̀ igun pàdé igun wọ́n máa ń jà igun pàdé igun wọ́n máa ń jà káàkiri àwọn ọmọ ẹ̀yìn igun tàbí ọmọ ẹ̀yìn igun wọ́n máa ń yanu ilé ìtajà kínní tàbí ilé ìtajà ẹlòmíì wọ́n lọ kún nǹkan bẹ̀ bàbá ò gbọdọ̀ gbọ́ bàbá ò gbọdọ̀ gbọ́ eégún gangan lọ́wọ́lọ́wọ́ báyìí alágbàálẹ̀ ìbàdàn bàbá wọ́n ti ṣètò àwọn tí n bá ní agbófinró tí ó jẹ́ pé àwọn ò ní fi ṣeré yóò di àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè di wàhálà sí wọn lọ́rùn bẹ́ẹ̀ tó bá ti di wàhálà sí eégún lọ́rùn bàbá ò ní gbà bàbá ò ní gbọ́ bí bàbá bá gbọ́ tí wọ́n bá gbọ́ ọ̀ràn ni torí bàbá wọ́n ti sọ pé eégún kan kódà kò gbọ́dọ̀ bínú síra wọn àní ẹ̀sìn tí yóò máa mú lù dùn tí wọ́n máa mú gbogbo ẹ̀ lọ létòlétò ìyá ìfẹ́ ìmọ́lẹ̀ wà lọ́tàn lóṣì gbogbo àwọn tí wọ́n máa mú inú àwọn èèyàn dùn ní ẹṣin ntọ́mọ tìjà tí ẹnìkan wà gbé ipá lọ́ọ́lé gbé ipá ẹ̀jẹ̀ lọ́ọ́lé bàbá ọ̀gbọ̀dọ̀ gbọ́ o olórí alágbà ọ̀gbọ̀dọ̀ gbọ́ o torí olórí alágbà ó ti wà ní òfin tí wọ́n jọ ṣe nínú ìpàdé tí wọ́n jọ ṣe pé gbogbo nǹkan báyìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ wọn ò gbọ́dọ̀ gbúrú jàǹbí kankan lálẹ́ òní èmi àti eégún kan a jọ ṣètò ní lálẹ́ eégún tí wọ́n pè ní gbódògbodò tí wọ́n bá ní gbódògbodò nílẹ̀ ìbàdàn kò sódò ní gbódògbodò wà bóyá kò sódò sì wá kọ́ nígbà gbódògbodò kí wọ́n bá dé agboolé mọ́ nílẹ̀ ìbàdàn ẹ̀gbọ́n lẹ́nu gbódògbodò torí ṣe mọ̀ pé alápáńsápá òun bẹ̀ ní ìbàdàn bẹ́ẹ̀ ni kò mọ jẹ́ òun ni àtìpàkọ́ ìbẹ́ ńlẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ ni agbo ọ̀gẹ̀dẹ̀ ńbẹ ní ìbàdàn gbogbo wọn lẹ́ẹ̀rí lọ́dún yìí bẹ́ẹ̀ àjàngìlá ńbẹ ńbàdàn àjàngìlá àrẹ̀kú elégún ńbẹ gbogbo wọn lẹ́ẹ̀ lọ́dún eléyìí yóò dùn kọjá bẹ́ẹ̀ àsàbíọ̀jẹ̀ àfẹnapa mọ́ọ̀gùn lójú ẹ̀rí lọ́dún yìí náà gbogbo àwọn eégún pọ̀ gan mo sì mọ̀ pé àwọn eégún tí mò ń sọ yìí ẹ mọ̀ pé bó wọn ṣe rìn nbo ni mo wa tele gbogbo won be o mo te wa ni lodun eleyi awon wure fun atomade ati agbalagba ni le ibadan eja so pe pere pere pere bi kabisi si so ilegun osese igun ogboro jani le ibadan igun kankan latenu olori alagba baba mani ofin tan se un sire un ogboro fi sire won ogboro fi owo pa ida won loju ni odun to lo inu me ma na ti pe ni afin kabisi oke are mo egun kan ti un gangan ti mura lati se nti won fowo se won le kun waju kabisi ni orun re baba wa akinloye wo labi olaku leyin ni odun to lo odun eleyi baba won ni e ma se jagbon won so ti mi emi si mo pe mo se so eyin na ti ngbo e fi sere enene ejini te ba fi sere oni tumo kan ti ko yoni ti o si mo bi kabisi ninu amo e ba se bi kabisi se so arorun ko ma dara aye o arorun ko ma ti ara aye o oya so mi siwaju mo si nbo
1: Oladele FM 96.7
2: O bale bagẹ o wole pelu steez gbogbo bita ti o ko bi awo 50 bitas jagun labi okunrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitas to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 bitas be ti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitas wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun to wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitas ko sun ko fun bebi eto nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esin lera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesoya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdaki jolote
3: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
4: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
3: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
4: Ba se mu dagba soke ba awon odomode agbabolu. Be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
3: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan. Or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
4: Reliance Future Football Academy ipele awon ogun ojo la
5: Baba Ibaru ba onisegun ibile ko pe meji jake gado ile Ibadan
6: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbe si aye ifokan bale ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si idini yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo kunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan se kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 0803381008 abi 0701821111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
7: Lagelu apata majapato jamakuta Lagelu FM akaba faratile adun ba lo po makamuso Ladilu FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo loja to nta imule gugu ni so wonyan sekere tin midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni boro afa iba won do wo ko lai roguru kawo
8: owo ni kan lo le se o
7: ma doubt e Ladilu FM 97 gbagbo gbaju gbaja gbage oko won ti gba yera bata nle yi lawujo le se to ngbon safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Ladilu FM 97 iki wallahi ya lubarika polo oja nbe kerin ope ke
1: Ladilu FM 96.7

0: ṣe mọ̀ pé láyé ìjọun àwọn ọjà kan bẹ tó ṣe pé wọn iná ṣeré wọn náà láti máa jẹ́ kí ìlú gbádùn ni. Bẹ́ẹ̀ ni yín dákọ̀ ọjà díẹ̀ nílẹ̀ Ìbàdàn tó jẹ́ pé ó wà láyé ìjọun ọjọ́ ọlọ́ṣọ́gbó jojúmọ́ wọn náà abẹ bíríjì ọlọ́ṣọ́gbó jojúmọ́ ni wọn náà mo kórè ní ọlọ́ṣọ́gbó jojúmọ́ ni wọn náà. Bẹ́ẹ̀ ni ní sáwíà jojúmọ́ wọn náà wọn ti ní akínmakín kí ló dé ibi tán ọ jẹ́ pé kò yọ kí wọ́n á ní àbọ̀nba wọn jẹ́ mú ní ìbáyín já o ẹ̀yin lẹ́yìn ní ẹ pè mí wọ́n sì pè mí. Bẹ́ẹ̀ ni ọjà òjé ojoojúmọ́ ni ọjà àdùgbẹ̀ jojúmọ́ ni ìta mẹ́rin jojúmọ́ ni ọjà abá jojúmọ́ ni ọjà arádùnmí géètì ìsọpáàtì jojúmọ́ ni ọjà mọ̀lẹ́tì lábẹ́ bíríjì jojúmọ́ ni ọjà mọ̀lẹ́tì aládìẹ tí wọn bá fẹ́ jẹ adìẹ tó rí pé adìẹ tí èsì òkú adìẹ ni wọn bọ yán ìwọ gẹgẹ ọjẹ tọmọ pé bí ìgbà tó ń jẹ náà gbẹ ni ìjọba wọn ń ṣe ọjà eléèlò jojúmọ́ ni ọjà amúlòkọ jojúmọ́ ni ọjà agbági àkọ́kọ́ jojúmọ́ ni wọn ná alájí gbáàkì abbas yóò ti yé wọn pé akínmakín kò gbàgbé àwọn ọjà bọ́láàgì ní gbági tuntun. Bẹ́ẹ̀ ni ṣe hàn pé gbági àkọ́kọ́ gbági tuntun gbági àkọ́kọ́ àti gbági tuntun ọmọ ìyá ni wọn òun ọ̀bára mọ̀jà. Bẹ́ẹ̀ ni alájì wákì abbas ní gbági tuntun ẹ̀kú wẹ́rẹ́wẹ́rẹ́ ọjà muslim lórí ń jọ jojúmọ́ ni scout camp ní challenge jojúmọ́ ni ọjà tẹ́wání ọjà adélábù ní challenge oríta jojúmọ́ ni ọjà oríta pinrin tuntun jojúmọ́ ni ọjà ọjọ́ márùn rèé o ọjà kòríta ọlọ́ọ̀dọ́ ògùnṣọlá. Bẹ́ẹ̀ ọjọ́ márùn ọjọ́ márùn wọn nù baálé ọlọ́ọ̀dọ́ ògùnṣọlá nàtí ògùnṣọlá ẹ̀kú ọjọ́ mẹ́ta o ọjà àkànrán ọjọ́ márùn ni ẹjìn kúrò ọjà mo sì ń bọ̀.
1: My people mama. Lagili FM 96.7.
2: Bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹ́lẹsẹ̀ wọn máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ karama gbẹpẹpẹpẹ aromalegun igbesẹ kamankia ni pataki katẹtẹ gbẹgbesẹ ni kíákíá kẹdà ó wà laparapa ni gbadun ayé ọsẹni ti ń bẹ láyé tí oni ti ń dalamu ẹrọ gbàlódé ń bẹ fáyé o láti máa bẹ àrùnsá pamẹ́sí kàn sí tónítóní aba healthcare ẹgbẹ́lẹ̀ baba lam adesina gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò òde ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: bẹ́ẹ̀ni ọlọ́run ló mú ẹsẹ̀ kejì ìdúró kù sí ní kán láti ìdùmarè torí àwọn nǹkan kọ̀ọ̀kan ọlọ́run nìkan ló yé èmi àti ìyàwó ní dáàmú lálẹ́ yìí eégún kan ti wà lọ́dọ̀ mi tí a bá ní gbódògbódò ẹ̀kalẹ́ ẹ̀sọ̀dọ̀kẹ́ ẹ̀sùnmọ́
1: ẹ̀kalẹ́ sá o
0: ta ni gbódògbódò
1: àwọn bàbá mi ni gbódògbódò
0: bàbá ni gbódògbódò
1: bàbá mi gbódògbódò
0: agboolé ebo ni eegun gbódògbódò wa
1: ó wà ní agboolé labo
0: labo
1: ilé ọ̀kan bẹ́ẹ̀ni sá
0: tí a bá ní gbódògbódò ẹ rí pé láàrin ìlú wọ́n ní gbódògbódò pé ó lè pọ̀ ìmọ̀ bínú ṣé tó ń bínú dì sí àbí òbínú mọ́
1: gbódògbódò bínú ẹ̀tọ́ gbódògbódò ni pé tí gbódògbódò nísẹ̀sẹ̀ àwọn bàbá wa ni pé wọ́n ẹrù pàdé gbódògbódò
0: wọ́n ẹrù pàdé rẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ọmọ ìbàdàn ló ṣẹ̀ ní ẹrù irú ẹrù wo
1: ẹni ẹrù tẹ́ bá ti pàdé gbódògbódò ẹrù ló gbé dání wọ́n gbọ́dọ̀ ẹrù pàdé gbódògbódò
0: ẹja ṣe báyìí àwọn bàbá wa ọ̀run rè gbódògbódò ló kó ń bàdàn kò sì bàjẹ́ iná ni ẹ̀yin náà rò pé nígbà gbódògbódò bàbá wa tí wọ́n dálẹ̀ kọ́ ń bà parun kọ́ ń bà bàjẹ́ àwọn tí wọ́n máa wá ru ẹrù ẹ̀sùn kankan pé eégún gbódògbódò kì í pàdé ẹrù ìṣémọ́rù nílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ni àmọ́ gbogbo ẹ̀gbùgbẹ́ kábíyèsí olùbàdàn lẹ̀ ìbàdàn ẹ ti ẹ̀kí kábíyèsí kí wọ́n mọ̀ pé gbódògbódò ò ní ọmọbìnrin akin ọmọ akin.
1: mo kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orúmọlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àbá mi adéwọ̀lú ládọjà ọlọ́run pé wọ́n wà lórí ipò wọ́n mọ̀ wà lórí ipò náà lágbára ọlọ́run
0: àmì
1: gbogbo àṣẹ wọn máa ń ripa fún gbogbo eégún pápátá gbogbo òlù pápátá
0: kábíyèsí
1: ládọjà adéwọ̀lú wọn máa ń níyì níwọ̀n ní dẹ́ni ẹ̀tẹ́
0: níta
1: fẹ́ ṣe ní àti ọ̀túnla lọ látọ̀la lọ báyìí yọ máa yẹ wọn kò ní yẹ lẹ̀ fún gbogbo àtàjọ ọmọ wọn náà á rù rí á sọ re á bọ̀ọ́lá yàtọ̀ làáfíà ó lè fi máa ń ṣẹ̀ṣẹ̀ ṣe ọlọ́run ti pèsè owó fún àlàáfíà ọlọ́ba pèsè ẹ̀fún ẹ̀dùbẹ́ ìlọ wọ́n pẹ̀ wọ́n máa níyì wọ́n ò ní dẹni ẹ̀tẹ́ yóò bẹ̀ yọ sẹ́bẹ̀.
0: ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe àdúrà fún bàbá wa muritala adébáyọ̀ akande àwọn ni wọ́n nílẹ̀ tó lágẹ̀lú fm ẹ ṣúre fún ọ náà.
1: lágẹ̀lú fm muritala bàbá mo wọ ibẹ̀ lọ́jọ́ ni ayé ti ń mọyìn ayé ọmọ yìí sí dáadáa ni iléeṣẹ yóò ní dìbàjẹ o iléeṣẹ yóò máa níyì ni o akin ọmọ akínlógbé ń débi báyìí pé kí ni bá a sórí ire náà wọn fi gbé débi báyìí ọmọ akin náà sórí ire o nítorí sí òní bàjẹ o àdúrà wọn máa gbà ni o iléeṣẹ yóò máa gbòòrò sí ni wọn mọyìn ní london wọn mọyìn ní amẹríkà bó tẹ wá gbé èdè ayé ọmọ.

0: egun gbodugbodu
1: njaye
0: bayi wa ni eje kin wa bere bere le egun wa ti an ba pade ara won mo mo ja lodun se on kwen ti kabisi ti mo mo oju won koru si run kan ba won bo wa ni gbodugbodu todun yi
1: lataye baye gbe gbodu so nja a ma lowo ese ni egun je gbodugbodu
0: egun
1: egun onijo ni
0: Oni
1: joni. Egun joni. Tari koko ba koko lo beja nili oba. Ati pako. Ti oba arimi koko lo biaja nili oba.
0: Eh sija.
1: Ko sija kamo kore gudu. Ato lun lade. Ko sija. Halo ni oese. Lai koma kwe ema ji ojo ko esetu koma batere. Isi ma jona ni. Tase ya amba ba mi. Pe kili otuba kutu se. Koma yewa ode yewa kode ni yele fwa.
0: Jade fun.
1: Ki nan jade fun.
0: Ko tu se ni.
1: Ben
0: ni
1: sa.
0: Bodu bodu.
1: Nan jaye.
0: E so pe ni odun yi. Yo dun. Koni siga. Koni sita. Seri awati. Angbi yon di pe. Kama angbi awen yi koko okan wa. Todi sese. In la sa. Asani sese. Bi asa bi oje. Afena kwa bo se so. Ki du oma toru koma si jane awon oma wa ti won ji ko esu re fun won bi a si ri won tu ironu idamu ti o fi ni simo tori awon omo ti a ji ko inu wa odun agba fo olohun ni be ni esu re fun
1: te ba je ti baba nje gba gba won ti a ji ko yo wa ta le fe se se ta fe be ni ato la friday lo gba won ti a ji ko awon to je ko ayo fi yonu si an ninu to fi ta omo yen ni ore se ni
0: ase
1: loyi ladoja baba wa adewolu kabiyesi wa no your state yo mo wa lohun ni ko ni ni ala
0: ase
1: ada awon ma gba ni o gba omo ye la gba awon ti a ko won oloje ki isese ko wa ninu ko fi to omo le wa lo ni to se ko ni to so wa na
0: ase
1: mo wa dupe lowo awon oloye ilu na your state ti wa yi tori kasim abija eyan na ni jagun jagun ni baba mi ni oga mi ni
0: olumanu
1: olukasimu
0: ololu
1: ololu omo to so eyan ni o ti mi bayi o ti mi bayi o na wa pe ko tuba ko ma tu se ni yo wa bi ta wa wa ile se oni dam
0: o ase o ase
1: baba la loja gbogbo won te nlo to fi yeyin gbogbo won te ko lo ọpẹ tẹ lo gbọ ọmọ náà ni ó wà lé o
0: àṣẹ àṣẹ
1: àdúrà yẹn ó gbà
0: àṣẹ
1: ọjọ monday ẹkú tẹ rí ẹ rí jọ monday o
0: láàfin
1: láàfin tọlọrun ti gbé yín sí pò ẹ ti màrí kọọkan pò tẹ wá wá yọọ ọmọ yẹn ni kò ní yẹ ẹ lẹ o
0: àṣẹ
1: àdúrà yẹn ọmọ ìgbàlà bá mi adéwọ lọmọ ládọjà ẹ máa kọ bú fún yóò tó yóò bú fún ọ ni ẹ máa kọ máa yóò máa dá fótó ọ ni yóò bẹ yọ sábà mi ẹ pẹ fún mi o kasimu abijọ olóòlù bàbá mi kò ní bàjẹ́ fún yín o ẹ máa ní ilé ajé ò ní bàjẹ́ tóbi dérí àwọn egungun ọ̀kan gbódògbódò ní sọ́ọ̀lù alẹ́ o ilé iṣẹ́ ló ní dojú rí o egun ọ̀nà ọwọ́ ẹsẹ̀ ni o kò sí wàhálà o egun oníjọ ní egun tèmi o lẹ́yìn egun mi tí máa gbé ní sunday tí máa jáde monday lọ́lé ọba egun mi ọmọ mi sọ kwado yọ sẹsù ní sáde tí ń bọ
0: lọhùn
1: kèsè egun ń jà sọ kwado àtàròdé yọ kèsè egun ń jà o àǹtúlù ń ṣẹlẹ ọwọ balùjẹ o ẹ ń balùjẹ ìlúmọlẹ o yọ bá ti ẹ jẹ ní o
0: àṣẹ
1: ẹ yọ sẹbẹ o
0: ẹdàkọ yín lẹẹkan sí
1: pé egun ìlà báàsì gbólógbòdò egun lábọ ilé ọkàn
0: ẹ ṣe o bí ó ṣe mọnà lálẹ ètò ni torí akin ọmọ akin mọ pé àwọn nǹkan tí ó lè múlù dùn tí ó mọ múnú wa dùn ni tó sì ní ìtumọ̀ pé ká mọ̀ fi ṣeré jẹ́ndúgbọ́n náà ti á dúró tiwa lórí ètò láyé ìjọun torí wọ́n dúró ni o wọn fẹ́ kójú tiwa ojú ni ṣe àwọn náà mọ́gàjì àṣìmíjọ adégbàjọ àríorí arígun mọ́gàjì ilẹ̀ ìbàdàn alhaji saheed fàfíjàbí bàṣánu gbogbo ọjà lábọwọ ẹṣẹ olóyè ṣáàkà dájẹ lẹgbọwọ ojú ni tí alájà tèmítọ́pẹ́ nọ́tìkà fúdkàtì ní ojúdu ọmọgùnmí ẹṣẹ o ọwọ́ ọ̀tún ti ọwọ́ ọ̀tún aláìsàn ìfàfíjàbí ọwọ́ ọ̀tún wọn ni aláìsàn pọ̀ Nyamani sapuri esa omo alaja ke sa komiji. Baba ti do lobe lojo si Olorun yo wa pelu won. Magaji Tafiki Adishina Yakin Magaji Ari Oje Iyemetu Adioyo Ese Alaji Latifade ni jirinle dale gbadan Magaji Agule nile. Olorun ni fi yin le o. Alaji Abiodun Bolagade Magaji Lato Loke Labo gbogbo Labo Abiodun Bolagade Magbagbe Akinmake gbagbe yin o. Magaji Shaka Adiniji Odebo Wale Magaji Lewu ni Ojaba Ilewu nbe Ojaba o beni beni Abner Snacks ni Yanu Odeyale Ojodo Akanran Oju ni tin labi alase baku Alaji Raji Ramani Abiola Magaji Sadu Lodo Oye ni Badan Oju ni tin Baba Oloye Victor Adebimpe Magaji Agbole Opogba ni Yanu Apeni Alaafin Arimanu Olorun fi yin sile Magaji Olalere Akawu Oladiji Magaji Agbole Akintayo ni Itege Olorun gbagbe yin lase Edumare oju osi ni ti wa bi o si manu lale eto ni lori eto ti laye yom namba mi o yi pada lase Edumare ejo o gbogbo egun le Ibadan ejo mo dobale fun yin mo fun ori isese ibe yin e ma ja o erin ni ke ma rin sira yin e di mara yin gan ko si wahala si bi sese ni ile Ibadan ko le ba da ni ko le ba dun ni e ja jo fi iwure tun se ni ki ijo ma si ki pon ma si ejo ma si ni bi kankan oju ni ti wa gbodogbodo e se e ko abewo to do ti pe ta ti nle yin mu ki akanri le mu loni ni number am ni 08062440996 tabi 08058350994 awon eyan won kan le ko ama ojo ti lo 08062440996 yin se bayi mun le ko kan gburugudu send lo phone lorun send lo lorun egbeno si mike
1: hello
0: send phone lorun
1: mo n lo phone lorun raye mo tin lo phone
0: eso number yi tori ade to be so
1: o ko te mi gbodo gbodo 08 34 04 58 04 number me keji
0: eso
1: 08 71 83 49 91
0: number yin
1: Abbas gbodo gbodo
0: ojo ni ti wa lodo tun bo a to jo wa
1: ase o
0: lase Edumare
1: ase o
0: ni ti ni ase o ni ti awa na bo se manu o da aro
1: olo ja
2: Lajilu FM 96.7
3: mo ki wa kaabo sori eto ti baba wa alara pe ola imo baba oni san mesan ti won se agbateru re ile ise won be ni oke ado ni yana lodge ni ilu Ibadan eje n fi ero bani soro won ta ko to di pe n o pe baba wole 081 3885 5308 baba e ba n ki awon eyan wa nle
4: mo ki okunrin mo ki obirin a o ni faisan lo gba oruko mi ni alara pe ola imo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile ise dede olomokunrin abawon ile ise dede isan ara mi boya aile gbowo aile gbese airiran dede airiran daada abawon isoro to le mo mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara o mo roni eyikeyi ti ba ti nje isoro aisan ninu agu ara re yoju si mi ni ile ise mi alara pe ola imo baba onisan mesan mo wa ni oke ado ni ilu Ibadan tabi ki omo pe telephone number wa 081 38 85 53 08
3: ki la npe ni aile se dede olomokunrin ati pe kini ma fa
4: ese ohun olotu awon kan ti ma fa aile se dede olomokunrin imi nbe to je ajogun baratara baba abi iya somo imi si nbe to je isan afarako lati bi nkan ta nje nkan ta mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbanse tabi awon aisan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin hun bo nse ndagba ko bo ndagba okunrin mi si ni nkan omokunrin re nba dagba sugbon bo se ndagba ti nkan omokunrin yi nse gege bi okunrin gba to tu aye kan a ri pe on re ohun gege bi okunrin okunrin mi tele tele ati mo se daada tẹ pe to ba sun mobirin emeji emeta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo tugba ngba to ya ori wi pe ara awon o se dede mo ti elokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipa se ijamba aile se dede olomokunrin re mo nti wa mo fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni di ko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to itore o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore o ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi n to ju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ra ri apere pe ohun o le se daada mo abo nti e fe sun mobirin ara awon ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara e ti pada wale wesi awon kan ya mo sokunfa ai le tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun bẹsi ni elomi o ti bi mo ri to je pe ati pada se lekeji ni o di wahala ti o ni sese mo awon ara pada pe inu won a mo kun ara won mo gbona okunrin mi a mo ri pori kirikiri ara nro ohun okunrin mi a mo ri pe igbaruku di ni nro ohun okunrin mi o ri pe nkan wo kakiri ni ara ohun ara mo ta elomi ye be n to fi atapara okunrin mi a ri pe isan ara ohun fa ohun so okunrin mi a ri pe owo ohun kuriri bi epe je osi lara ohun mo okunrin mi o ti ni aisan ta mo si ato si egbe to ti pe ni ara re a mo mu mi bẹ́ẹ̀ ni ó se máa tọ̀ ọkùnrin mi a rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmí a rí wípé tó n bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá wọ́n ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé o ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní o ti lọ wá bá mi àbí o ti ẹ̀ ti lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ọ̀gbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ bóyá omi yìí ti sàn àbí kò tiẹ̀ tó mọ́ ọkùnrin mi sì ni bọ́ọ̀lù méjì ti ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ìkánjú kan lọ àbó o ní pé kinní kan wú sí ọ ní òkè nǹkan ọmọkùnrin rẹ tá à ń pè ní bálọ̀ ìmí àwú sápá ọ̀tún ìmí àwú sápá òsì o rí pé nǹkan ọmọkùnrin rẹ yìí o rí pé ó ń dójú tì ọ́ kò ṣe é bọ́ ládẹ̀ láàrin àwọn ẹgbẹ́ rẹ ó ti súnkì ìṣòro àìsàn tó bá ti pẹ́ nínú ara inú ẹ̀jẹ̀ ni ó lọ dúró sí tó bá ti bọ́ sínú ẹ̀jẹ̀ inú iṣan náà ni ẹ̀jẹ̀ ń rìn kọjá tó bá lọ ráyè dúró di iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi nǹkan ọmọkùnrin kò ní jẹ́ kí nǹkan ọmọkùnrin èèyàn ó le dáadáa mọ́ kí wá ṣe nǹkan ọmọkùnrin nìkan ló máa dá dúró tó bá lọ dúró síbi iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi èyíkéyìí ẹ̀yà ara bóyá ọwọ́ àbí ẹsẹ̀ ní ìdọ̀tí ìlọrẹ dúró sí iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ síbẹ̀ á mú kí ọwọ́ ọmọ kúrìrì kí ọwọ́ ọmọ wo o lè mọ ẹlòmíì kan mọ lè gbé ọwọ́ sókè mọ ara ẹlòmíì a mọ gbọ̀n ọwọ́ ẹlòmíì a mọ gbọ̀n ẹlòmíì ara rẹ̀ ọmọ gbóná bẹ́ẹ̀ ni ṣe ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ ni ṣe ń ṣe obìnrin náà tí àìsàn bá wà lára obìnrin náà tí ń wọ ojú ọlọ́run fọmọ bóyá o ti bí kan rí àbọ̀nsẹ̀ fẹ́ bí ọmọ ni tí ìdọ̀tí ìbá lọ dí iṣan tí máa fọ ẹ̀jẹ̀ ìdọ̀tí oṣooṣù obìnrin jáde kúrò nínú obìnrin tó bá ti dí nǹkan oṣù yìí ò ní wá mọ́ ọmọbìnrin mi ò tí ìjọ ọmọ ọgbọ̀n ọdún lọ nǹkan oṣù tó ti ń rí bí ẹ̀ márùn-ún ẹ̀mẹrin tẹ́lẹ̀ ó ti dẹ̀ méjì ẹ̀mẹta tí ò rí mọ́ èmi ò rí tiẹ̀ gan mọ́ kò tí ìjọ ọmọ ọgbọ̀n ọdún sọmọ ogójì ọdún lọ ìdọ̀tí ló ti lọ rèé di iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ sí inú ilé nǹkan tí ń fọ ẹ̀jẹ̀ ìdọ̀tí oṣooṣù nù obìnrin mi a rí pé iṣan ara ń fa òun so olùmí a rí pé ẹ̀yìn ń gé òun ìmí tó bá tiẹ̀ lóyún bí oṣù méjì mẹ́ta a kàn rí pé inú kan dédé ń lọ òun sún ó ṣeé ṣe kó jẹ́ pé oyún ò ní ráyè dúró sínú obìnrin mọ́ obìnrin mi inú lọ́wọ́ máa gbóná ni obìnrin mi nǹkan oúnjẹ ọmọ àyá rẹ̀ ó ní òkun rọ́rọ́rọ́ bí ẹni tó ti bímọ tó nǹkan sì mọ̀ pé òun ò tí ì lóyún tí ọmọ kan tá a bá dí ọ̀dọ̀ wà pẹ̀lú ògo ọlọ́run ẹ sì rọ̀ náà báyọ. Tẹlifóònù nọmba tẹ lè máa pè mí sí 08 81 38 85 53 08.
3: Kí ni màá ṣe okùnfà àìsàn ojú.
4: Ẹ ṣeun lótú tí ẹlòmíì bá ní ìṣòro àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ aba mo pe ni narun ajaka oko elewu gbedu to ba je lapere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wini wini bi aran loju ori pe oju re n gbe pipipipi abo ri pe o n wo ina ina n fan ka loju re abo ri pe o n wa oko lale abo o rin lale tina oko ba je tan si o loju bayi bo se n bo si koto lọmọ bọ sí gegelete elomi bi kurukuru ni omo ri elomi bi oye ni omo ri awon ti ma fa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi kòdìrí na ka bíbélì kòdìrí na ka kùránì mọ ẹlòmíì gan ọdá owó mọmọ ẹlòmíì ọmọ yàtọ láàrin 1000 sí 200 naira gbogbo òṣòro ojú àìsàn ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ni mọ̀ ń fà èyíkéyìí ọ̀nà tí ìbá wa gbà wá tó ti lògùn sí tí ọ lọ wá bá èmi alára pé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn pẹ̀lú àṣẹ ọlọ́run tí ń bẹ nínú ewé àti egbò pẹ̀lú ìmọ̀ tá a kọ́ lára àwọn baba ńlá wa ta fi n se iwosan ti Elédùmarè ti n gba fun wa to ba di odo wa a bo sewadi lori n to sokunfa nkan ti n se o yi to ba je o ti lo sayewo ti ni katarasi ni n se o ni abi glaucoma ni n se o abi pterygium ni n se o to ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon oju re si lakale omi nbe nbe ko ti ku o gbiyanju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn pẹ̀lú gbàgbọ́ ọ̀rẹ́ nínú ewé àtegbò àti ọlọ́run tó dáyé àtọ̀run ó sì rí ọ̀nà àbáyọ tẹlifóònù nọmbà mi 081-38-85-53-08 mo wà ní ìlú ìbàdàn ní agbègbè òkè àdó ní ìyànà lodge ní òkè àdó ní ìlú ìbàdàn tàbí kọ́ mọ́ pé telephone number mi lori isoro eyikeyi to ba ti ni ilera
5: loro kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusu e laye nlogba oke fi sa gbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin se igbalode ti won fi saye wo lodo won to tu asiri bi tai so fi se buba lareda lo mu alara pe online onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri aromo legun ati be be lo e kan si alara pe online onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 bo ban se obi ojojo alara pe online mo nisan mesan ni o kan si
6: Lagilu FM 96.7
7: la Lagilu FM jagaba gogore ti o ma

0: ku dede asiko yi mo tun gbe ede o osupa adini ti gbogbo eyan mo kakakiri agbaye awon ni mo gbe wa sori eto e ku mo pe lasiko yi o na le ma ngbo wa ni ojo mejo mejo bayi Alhaji Olulabi Ola Imam Osupa Adini awon na ti tun debi o baba asale toni eni yo ni agba pupo eni tori pe o ni awon oro te fe ba gbogbo omo Nigeria so e to je pe eni ba wa nile yo so fun to wa loko wi pe egbon ti Alhaji Olulabi Ola Imam Osupa Adini so e ka le o baba oya e ki gbogbo omo Nigeria
1: soli wasalatu kamilatan mo dupe mo yin ana mahama sallallahu alaihi wasallam mo dupe lowo omode lowo agba lowo okunrin lowo obinrin wa dupe lowo ba to dami olorun mo dupe o mo ki omode mo ki agba mo ki okunrin mo ki obinrin lade lade ilu mo ki won pelu gbolohun olorun to daju pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh emi na ni omo yin ore yin ololufe yin pataki ni Alhaji Olulabi Ola Imam Osupa Adini e ka le o
0: baba e ka bo si ori eto ye
1: na
0: ehe ko to di pe a wole ele fe so asiri ati itumo on ta n pe ni meje meje meje meje eni meje le duro lona meje meje le duro lona mesan meje le duro lona medogun kini meje gan duro fun baba oya e ba tu
1: meje o le e ri pe olodun dokunrin o dobin olodun se won ni meji meji na laye
0: beni
1: to dokunrin obirin olodun wa da sama oni alaka sabu asama wati bo se wi nan olodun da sama o n fi se pele meje
0: meje
1: Olohun wa da ile ele ohun fiun na se ipele meje
0: meje na tun ni
1: o wa ko awon kan sinu sama won lu semi aye awon yin o dele leyin awon malaika atojo atorun atosupa ti n wale awon kan gbenu sama ta riri to se pe ta ba ni dandan a wo be lore ewo ikokuko la ko wa sisale
0: kabiyesi olohun
1: awon kan wa ninu lele tawon ori wa tawon na lu aye e ri pe kan wa nsale ikan wa loke awawa wa laarin awon baba wa won ni aisi waju aye ayi keyin aye won ni aarin aye le yan ma wa meje lolorun da soke meje lolorun da sile olorun wa de egun obinrin o fi da meje
0: kabiyesi olorun
1: o wa ni won ma fi egun yi to fun ninu won kan ma fi egun yi patu ninu egun meje yi won a ma fo le tan ba fun laye ko fo imi ninu won o ni fo ibi to ba joko si yo si ma pase nibi to jina ile egun meje lowo po ninu won bo ba ti je le egun mesa to ni ru e ajemere ni won ma pe
0: yan kabiyesi olorun
1: o ti yato awonu lebo mi nu laarin awon agbalagba sugbon tin je meje nto lagbara ni e wo gba ti anna mahama sallallahu alaihi wasallam to lo si sama elekeje e wo bo se rin sama kini sama keji sama keta sama kerin sama karun ko to do keje ikeje un be ni ale ara si olorun wa ibe lolorun joko si
0: ibe gan lolorun gun wa si
1: be ni e wa ri pe nu sama keje yan pe beti ile kan ni beti le mamuru ile emi o wa nbe a n pe kan ni beto latiki iyun won saudi ohun wa lori yepe awon n pe kan ni beti le mukaddasi meta ni won opo kan na lo di meteta imu aye kan na ni won wa ikan kan wa ninu sama ikan wa lori ile ikan wa nile ele kini wo ri nti e leyin eba ati yan to nje ki lo ri
0: ati oju mako lugi to n to lo kiri
1: oju mako lu okada to gbe soju ki lo ri iwo to wa ri bọlọn se ni ka wa ri njo n lo bi ti wa
0: kabiyesi olorun
1: se daada lo fi n se adaburu abi ka ito ba fi se olohun o bi o
0: eh eri bi mo se so saaju mo ni asiri nla o na ni alaji owo labi ola e ma nfe tu fun wa lasale toni baba e ja wa ma mu bayi obin olohun ba egun meje be se so saaju
1: beeni
0: meje kilode ti meje wa nda mu mesan eh okunrin mesan kon ni
1: beeni
0: eh sugbon meje o ma nda mu mesan lopo oba to je pe bi mesan o ba le lo bebe orogonu
1: e ri pe egun meje lobin ni
0: beni
1: obin si je meje obin ogbon okunrin logbon sugbon obin lo lete
0: ka bi so
1: lo okunrin o lete ete awa ma damu ologbon ete won na fin damu wa
0: ka bi si olohun
1: ko ju ba na lo
0: all right alaji owo labi online ma'am e ja wa mu bayi gbogbo won to je wi pe won ti wa ko si panpe obin
1: yo ta ti wonu ete
0: ta ti wonu ete
1: panpe to birin a ti wa gbabe ko lu aye
0: tori
1: yoju si wa olohun o to to gbe owo be sababi to gbe owo be o le mo jobin to nfa yalu mo ndo la obin mi le ma do la mo ni tan tori iya re bene obin mi a ma afe ti eyan tori ayan mo to gbe waye tori pe mo ma so kini kan eni tan yan mo re ba ti tan aye o le da la mo mo
0: bi esi olohun en to ti tan fun patapata
1: ti o ni kankan mo aye o le da la mo tori kina fe da la mo fun iwo to meran din din dani nlo logo nso adiye to ku omo seyin nlo logo nso adiye ti ba nda lo ti o komo dani asa o le so ki lo mu dani latohun taye tori eda ola mu bo lo se ri se won ra fun oni ayanmo re ni akole ni abi gbiyanju awon obi bo lo se wa muju to to fi ri lo ti o fi ni dadapuda yoju si wa
0: all right alaji e ma yonda number yin sugbon e je nkoko biyin leleyi na wi pe elegun meje se o tun ma nyo legun meje mi lenu ni ko bi o ma damu obi
1: daada obi na lo to obi obi e ma do bi laamu daada to bi o ba wa do bi laamu bi o ba ti do bi laamu nitori anyamo re o daju to nlo yo da laamu tori pe o rewa ju to nlo abi yo da laamu tori pe o tun ti wole oko abi fe wole oko ohun o fe wa sun ohun eri ba eri pe nkan meta lo ti ri pelu re to tori e fe da laamu
0: be ni
1: ikini lewa ikeji logo iketa ni pe fe sun apoti ohun seyin
0: seyin
1: yo da laamu ogo na ni o ogo ti e ma je won jagba o ma sun kan ma gbe lo mo lowo ki se pe ko sun ko to gbe eyan ma ranju kale be ti won si jagba moju to raye re bo lo se rolu nbo lo ti wa senu dile ni abi egun ni tin bo latoke wa aba fowo fa bo lo se wa jade yoju si wa
0: okay ninu adua ta ma ngba lojojun pe olodum ma je adamu ko seni to gbadua pe ko n ri damu sugba beyan ba ti wa wonu e bo je pe awon ara bi ti ti eniyan sinu damu
1: olodum ma je aku lokan
0: eh kan bi esi olodum
1: ani olomoja te olomoja te olomoja te beyan ba ti te
0: ko ma ku
1: olomoja ku lokan ma ti wonu re won ni mojo ogun mo po a le fi weni ti o je rarara iwo ti je o ti po yoju si wa o ti je sugbon nla la po fe je abi won fi nle yoju olohun o ku oyo
0: alaji laaro la awon gbogbo eyan ti o ba wa ri yin l'office yin lola
1: beeni
0: e ba nso bi ti office yin wa phone number ti won pe lati ri yin ago melo ti won ri
1: na gege bi oro mi mo ma nso ipe ni won ti n sise ki won to bi wa awa si ko ni o sise igbeyin awon mi o tun se leyin ti wa
0: e ti lafa lo mo gan
1: beeni baba mi afa
0: eyin gan afa
1: emi fun mi afa omo mi
0: afa
1: ti o ba yoju owo ti pe a ti fun won ni number ye ta da lohun to ba ti koja ye ta fe da lohun yen a ti n sise koja la kaye tori pe lomi tun wa lohun ta tu da lohun lori fone loru bi wo se sun kola se sun a sadua a da yan lohun loru ta ba wa lo fi tosan patorula won na mo pe oda
0: be ni
1: ogbon eyan ni
0: ọgbọ̀n èèyàn péré lè máa láǹfààní
1: àfẹ́ dá lóhùn
0: lóòrọ̀ ọ̀la
1: láàárọ̀ ọ̀la
0: okay.
1: Tó dójú ma ma ma
0: okay.
1: Tó bá ti wá pè wá ọ wá gba nọmbà nọmbà 1-30 tó bá sì ti yanjú ọ gba káàdì a wàá tún pẹrẹpẹrẹ báyé rẹ ṣe dúró ó dáa ni wọn fẹ bàjẹ wọn àti ìbàjẹ àṣọ wọn ti bàjẹ ta ló bàjẹ àṣọ kí ni ó gbé jáde àjẹ òye ọ kí wàhálà yànmọ rẹ dìwọn àṣọ bó o lò ó ṣe máa jẹ bó o lò ó ṣe fẹyàwó bó o lò ó ṣe máa ṣiṣẹ mélòó la fẹ kà ẹlòmíì wọn ti run owó lórí iṣẹ tí kì í ṣe àyànmọ wọn.
0: kábíyèsí ọlọrun
1: a gbọdọ máa sọ ni.
0: ok gbogbo ẹni bá máa wá láàárọ ọla wọn gba káàdì 2000 naira péré.
1: bẹẹni ọwọ àpò bá ti pè àwọn ọmọọṣẹ mi àbáwọn ọmọ mi wọn ò gbé wọn fún ọ ní nọmbà nọmbà ń lówó fi wá yọjú ó wà san 2000 owó káàdì àwàdà ọlọrun.
0: ẹ bá ń yọ̀ǹda nọmbà tí wọn pèsè.
1: nọmbà mi 07031-0-4-9-9-30 nọmbà mi ẹlẹ́ẹ̀kejì 09075-68-81-68 bó o ṣe ń gbọ́ ì máa pè máa gba nọ́mbà kó tó pé tó bá pé gbà pé ó dúró díjọ́ míì ni o bó ti jẹ́ nu.
0: ok káwọn èèyàn tètè máa pè kẹ́ ẹ tètè máa gba nọ́mbà aláàjì a ti ń lọ lórí ètò yìí nọ́mbà yín ẹni kẹ́ ẹ bá ń yọ̀ǹda gbogbo eyín èèyàn tẹ́ ẹ fẹ́ rí wọn lóòrọ̀ ọ̀la 30 ọgbọ̀n èèyàn òun náà lọ́mọ aláǹfààní láti rí ó yá ètètè máa pè wọ́n báyìí báyìí bẹ́ẹ̀ bá sì ti ń bọ̀ 2000 naira ní kẹ́ ẹ mú dání tẹ́ ẹ fi gba káàdì o.
1: ọ gba káàdì o kìí ṣe ètò òde tó ọlọ́ọ̀gbọ́ káàdì inú ọ̀rọ̀ o èmi yìí gbowó wọṣẹ́ o káàdì rẹ ló fi wọṣẹ́ ọwọ́ àgbà káàdì ẹgbẹ̀rún méjì náà ni
0: 2000 naira
1: ni ọba ti gbà wọlé bó o bá sì ti gba káàdì mi tẹ́lẹ̀ tí nǹkan kan rú ọ lójú máa bọ̀ tó wá béèrè ilẹ̀kùn sí kalẹ̀.
0: aláàjì ẹ bá ń yọ̀ǹda ọ́fíìsì yín tẹlifóònù nọmbà táwọn èèyàn lè pèsè tí wọ́n mọ̀ fi gba nọmbà báyìí báyìí báyìí.
1: nílùú ìbàdàn ọ́fíìsì mi wà ní adégbàyí ìyànà búlọ́ọ̀kù tẹ bá ti dé ìyànà búlọ́ọ̀kù ládégbàyí ẹ sọdá títì padà bí ìgbà tẹ fẹ́ wọkọ̀ tí ń lọ wóró odù ẹ rí ibi tán ti ń tadìyẹ ní títì òǹtẹ́ẹ̀lì lọ́tẹ̀lé òǹtẹ́ẹ̀lì àgàràwò ilé gàgàrà báyìí ni ilé tó tẹ̀lé òǹtẹ́ẹ̀lì yẹn ni ilé bàbá àwò ibẹ̀lẹ̀ ń bọ̀ tẹ bá ti pè wá ayọ̀jú sí ó rọrùn púpọ̀ nọ́mbà mi 07031-04-9930 07031-04-9930 09 nọmba ẹlẹ́ẹ̀kejì nu 09075-68-81-68
0: ok àárọ̀ ọ̀la òun náà lẹ máa láǹfààní láti rí aláàjì owó labi ọlá imam òṣùpá àdínì ní ọ́fíìsì wọn bí wọ́n ṣe júwe fún wa ó yá ẹ tètè lọ rí wọn o àdúrà tèmi náà sì ni wípé bí ọlọ́run bá ṣe ń lò wọ́n tó yẹ pé àdúrà àwọn èèyàn ń gbà lọ́dọ̀ tiwọn tí tiẹ̀ náà máa gba o ẹ̀yin náà ọlọ́run bá yóò dá sọ́rọ̀ tiyín o ọjọ́ mẹ́jọ láti pàdé lórí ètò yìí ó dàárọ̀ o.

0: La Gelu FM, Jagaba Guburitu, Maro
1: ku dede akoko yi gbogbo eyin olugbo mi ni ipinle Oyo ati gbogbo agbegbe re oruko mi ni are babalola eke baba flusher ti mo je alase ati olari lese easy life abakie mo je omo bibi inu iya wa alaja titi lope onileke osun lese ti ati makakakiri ni ojo to ti pe mo ti lo si ilu Ghana mo lo si ilu Togo South Africa ati Cameroon lati lo ko nipa ba se nfi ewe ati egbo se iwosan eyike iya isan tabi arun ninu ago ara mo ti wa de si ilu Ibadan pelu orisirisi ero ta fi man se ayewo ni lana igbalode lati ma keni arun tabi aisan tin be ni agwara ati lati ma onawo ni ewe ati egbo ta wa nlo ni ilese wa lo sele se awochan re eleyi to ye mi yekeyeke ti mo si mo nipa re dada mo ti wa wa ni orita challenge te ba ti di orita challenge e so kale ke gbe okada to lo si Asaruddin Central Mosque legbe masalasi Asaruddin e ti ri akomana ilese emi baba flusher tabi ke ma pe ero bani soro yi 081 4478 7799 081 4478 877-99 nibayi eje ki ntara sasa nipa onti ama nile shewa chade nshe toju ya kwelewe uwe atibu chalonu den funwa she onwa koko lonta nkwe ni infertility toja anu tim angwe ni airi adungwe ya wo ama shio kuni ama shio beni anu ibe ya wo yi oje gbogi anu toje kwe bie nyabati le ni onife arakuni tabi arabi nile nikwa she anu yi oshe eshe ki umari ere igbe ya wo ama fa koje kwe anu ni aya ama vishe yan ode toje ele toje kwe nikwa she ere iba lopo onlojo kwe ama wo agwara arun yi o je un ti amojuto ni ile ise wa yala o je obirin tabi okunrin ti o ba ti kefin awon kan we ninu agwara re yala ri pe inu re ngbona ni isale tabo ri pe nkan yiki ninu re tabi o kefin pe nti obirin ma nse ni irorun lososu o di afi wahala tabi afi agidise tabi wo wa ri pe o nla mi ni o san ni tabi orun iwo na gbera nle wuya bayi ko kan si emi baba flusher ti mo wa ni orita challenge ni egbe masalasi Asaruddin Central Mosque ni ilu Ibadan bi lagbara olohun eledumare n fun wa se a ni ero igbalode ta fi nse ayewo kana la siman si ayewo ni ilana awon babala wa yala fokunrin tabi obirin oparapo yo ma bi mi pe bawo ni arun se man se ni ti obirin ba ni arun ta nso nipa re yi tabi okunrin lo ni ohun ta npe ni idakole irufe awon apere won yi ni yo bere si ni ma ri to ba je okunrin tabi obirin o le ma ri ohun kan funfun ko ma jade lati oju ara re awon baba ma npe kini kan ni eda idakole tabi ki wo pe ni eda orosun awon nkan ti anso yi o ma nfa ki obirin ma ri inira tabi irora to ba fe se nkan osu re ti awon obirin ma nse lososu o si ma nfa ki o ma se akoba fun ọlọmọkùnrin kó mú kí nǹkan rẹ̀ kó kéré ju ọjọ́ orí ẹ̀ lọ a máa fa kí omi tí ó ń di ọmọ láti ara ọlọmọkùnrin kó sàn tàbí kó tiẹ̀ má lè di ọmọ mọ́ àwọn nǹkan wọ̀nyí ni àmójútó ní iléeṣẹ́ wa tó bá kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí tí a kà sílẹ̀ wọn náà gbéra ńlẹ̀ wúyà báyìí máa bọ̀ ní oríta challenge ní ìlú Ibadan gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó máa pè 081 4478 7799 ó lè bá wa sọ̀rọ̀ ní WhatsApp wa pẹ̀lú nọ́mbà tí a pè yìí ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló tún máa ń jẹ jáde lára ọkùnrin tí àwọn olóyìnbó ń pè ní prostrate bákan náà sì rè ó lè máa kẹ́fìn wípé ìwọ ti ń se ẹ̀yọ́ lọ́pọ̀ jù tàbí ò ń se ẹ̀yọ́ ó di pé àwọn ìrà wọn ń pè bò tàbí wo tiẹ̀ rí ẹ̀yọ́ se bó se yẹ kó o ṣe tàbí wọ́n kẹ́fìn pé a ti sùn ó dogun ara rẹ̀ ń gbóná àbádì bí kórí ọmọ fọ́ni jẹun ojú súsú ojú ti ń sọ́kùnkùn kámọ̀ wọn kẹyọ kan lọ́rọ̀ kọ́kọ́ dàbí méjì tàbí o ní èyíkéyìí àrùn tàbí àìsàn èyí tí àlọ́ ọ̀fẹ́ láti mẹ́nu bà lórí ètò yìí nítorí àkókò wa ìwọ sá ti gbìyànjú kó gbé ìgbésẹ̀ kó yọjú sí èmi ààrẹ babalọla tí gbogbo èèyàn mọ̀ sí baba flusher tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ easy life abakia center ní ìlú Ibadan bí ńlá kalẹ̀ sí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọkùnrin ni àti sojúṣe rẹ̀ láàrin òun àti obìnrin ó ti di ogun ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ọgbọ́n sigasiga dá tẹnu ẹlẹ̀ òní wọ́n yà nípasẹ̀ àìsàn kan tàbí àrùn kan tó ti gbogbo sí àgọ́ ara wọn tí wọn ò kíyèsí tí wọn ò yà sí bákan náà sì rè ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọkùnrin ohun tó jẹ́ ń tó fi ṣe ọmọkùnrin ló kéré ju ọjọ́ orí ẹ̀ lọ ẹ̀ rí ẹlòmíì bọ́ọ̀lù méjì tí máa wà nísàlẹ̀ ọ̀kan ó ti wọnú ẹyọ kan ni yóò wà ńbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin láti lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú arábìnrin rẹ̀ ìdílé tí mo sọ pé gbogbo tí a bá ń dojú kọ yálà ìsàn ni tàbí àrùn nínú àgọ́ ara yálà ó jẹ́ obìnrin tàbí ó jẹ́ ọkùnrin èyí tí o ti wò wípé o ti lọ káàkiri o rí ọ̀nà àbáyọ lé lórí àwa ti wà ní ìlú Ibadan báyìí ẹ ti mọ̀ wípé àlàájá ti lọ kó onílẹ̀kẹ̀ ọ̀sùn lẹ́sẹ̀ màmá tí a ti mọ̀ bí ẹni mowó lọ́jọ́ tó ti pẹ́ ni èmi ọmọ bíbí inú wọn ni mò ń bá yín sọ̀rọ̀ yìí ni mo ti dé ìlú Ibadan nípa kálu ewé kálu egbò fún àlàáfíà àti ìgbáyé gbádùn ọmọ ẹ̀dá lókè èpẹ̀ ọlọ́run ló fira wa ìdílé tí àwọn fi máa ewé yẹn máa ń pè mí ní baba flusher baba flusher torí pé a ti lọ káàkiri tá a ti lo ewé àti egbò yìí láti se ìtọ́jú ọkùnrin àti obìnrin ṣùgbọ́n sì rí pé lọ́tìtọ́ àti lódodo ewé ń bẹ ogun si wa egbe ran le wi abayi e kan si wa ni ile ise wa ni orita challenge ni ilu badan te ba ti di orita challenge egbe okara to lo si azarudin central mosque ni kete te ba ti de azarudin central mosque ni waju azarudin e bole e pe number yi tabi ke ma wo akomona wa 08144787799 08144787799

ọgìyẹ tán bá pọn pápìgbì a ní mo rántí ọrọ àná ẹ fífi fẹ kí mọ ìwọ pẹ mọ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹwọ òjò rírọ kó gba gbé àpárà ìtòwútọ gbàgbẹkẹràn máran létí ọsọ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọrun ò ní jẹ kọkú mọ wa lọwọ olùgbẹngà ó yàtọ̀ lóríire bí ìhò náà ni olóríire ọmọ gbẹ̀ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún ní bẹ́ni gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ́tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ ilé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìyí ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́ngàn ṣoṣo ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì mọ́ sọ̀mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìyí ọ̀lẹ́lẹ́ ọmọ

ọ̀rọ̀ àṣírí àfà ìgbà láti ìgbà láti lé. Ọ̀rọ̀ ìṣí tí yóò wọnú bí ta bá ti ń tojú bọlé. Ẹyẹ ẹyàn mi ní ìjẹ́jọ́ ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Fún ti ti ìyà tí wọ́n pè wọlé tán ti sọ pé kò sí nǹkan kan táwọn àti ọmọ àwọn àtọkọ àwọn jẹ. Mo sì dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣùgbà mi. Ẹ̀yin tẹ́ ẹ fún wa ní nǹkan lọ́tùn tẹ́ ẹ fún wa ní nǹkan ló sì tẹ́ ẹ nawọ́ àánú sí wọn. Ṣùgbọ́n ẹjẹ́ ó máa wà kí mo ń sọ ilé lóòótọ́ mo ti a ti sọ fún ìyá ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹjẹ́ á tún sọ báyìí. Ṣé ẹ mọ̀ pé ńgbà tí mo ń bẹ lórí ètò lọ́jọ́ náà lọ́hùn tí mo ní báwọn èèyàn ṣe ń fún mi lówó ni mò ń sọ. Ìdí tá a fi ń sọ ni wípé fún accountability tá a fi ń sọ nù.

0: ohun tó wá ṣẹlẹ̀ lélẹ́yìí nígbà tí àwọn tó fún wa ní 10,000 fún wa àwọn tó fún wa ní 5,000 fún wa lórí àwọn tó fún wa ní 3,000 fún wa.
1: Kò lè dúpẹ́ ore.
0: Bí mo ṣe ń bẹ lórí ètò náà ni arábìnrin kan ẹnìkan send message. Ẹni tó send message yìí DPA obìnrin ni. Ó gbé fóònù mi bí orúkọ ẹ̀ wá ṣùgbọ́n kò sún tábẹ́ forúkọ rẹ̀ ṣe lórí atẹ́gùn báyìí. Àti ẹ̀ ní ìdí orúkọ ẹ̀ gan ni. Arábìnrin sọ pé bàtàwọn èèyàn fún lówó pé òun náà òun yóò fún wọn ní 500,000 naira. Mo sì sọ lórí rédíò pé owó yẹn bá wọlé o wọn ni ó tún fún wọn ní 500,000 naira sí. Ṣùgbọ́n gbà tá a fi parí ètò ẹni náà mo dédé rí pé mo sẹ́ndì mẹ́sẹ̀gì sí pé ókè o mo máa náà sẹ̀ ní ìsìn ìgbà tí fi padà mo rí pé mẹ́sẹ̀gì tí mo sẹ́ndì kò dìlífà mọ́ ìgbà tí mo fi máa wo dp tí mo rí tó jóbìnrin ni mi ò rí dp kankan mọ́. Èyí túmọ̀ sí pé ẹni náà kàn fẹ́ ó kàn mú wa ṣeré àbí kókàn wò pé kò ń kàn kan sàárà àmọ́ tó mu àmọ́ tí wọ́n mu. So fún ìdí èyí ẹ̀yin èèyàn ẹ mọ́ fọkàn sí tàbí ẹni tó lówó ẹ mọ́ fọkàn sí wípé 500,000 naira eléyìí tẹ́ni ẹ promise pé ó ń bọ̀ kò wọlé o. Tàbí sọ lórí rédíò ní ìsìn ni pé ẹ ta léèyàn fún wa lówó náà ní bá a ṣe sọ yìí náà yóò ṣàpè pé rárá mo fún yín kò wọlé ṣùgbọ́n ní ìdí àti forúkọ rẹ̀ tàbí láti fi ojú ó ṣèlérí ni wọn sì mú yàn sí voluntarily ni fún ìdí èyí ti kúrò ń bẹ̀ bá wọn. Bẹ̀yìn tẹ̀ fún wa ní nǹkan agara òní dá yín agara ìdá ọlọ́run ọba. Ọlọ́run èmi gbé ń ga ó yàtọ̀ láyé wọlá mú.

yẹn wẹ mọ gbàgbé pé bá ṣe ń bẹ lórí ètò yìí káàṣì ẹ ń lọ lọwọ a tún mú ó ṣe é ṣe ká méèyàn méjì fún ti káàṣì ẹ lónìí fún 25,000 naira. So láàrin wákàtí kan sásìkò

ọ̀rọ̀ àṣírí ẹjẹ́ á fi wọlé abala ẹ̀hún ká àṣírí la pé kí ni ń bẹ lọ́kàn rẹ tẹ́rù ń bà wá àti sọ síta kí ni ń bẹ lọ́kàn rẹ torí pé nǹkan àṣírí ni yálà ń bẹ láàrin ìwà àtọkọ rẹ ni ìwà àtẹ̀yàn kan ni nǹkan tó ṣe pamọ́ síbi tó ti jìnà ohun tó ṣe pamọ́ látijọ́ ohun tó ṣe pamọ́ lọ́nà tó jìn ṣùgbọ́n ọkàn rẹ ń lọ bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé ṣé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn ṣá ṣé kí n sọ ni àbí mọ́ sọ ṣé kí n ní lọ́kàn ṣé ń gbé mi ní àbí ń tiẹ̀ tú síta o wàá fẹ́ gbé ìgbésẹ̀ eléyìí tí ó yọ ẹlẹ́sẹ̀ lẹ̀ o fẹ́ gbé ìgbésẹ̀ eléyìí tó jẹ́ pé tó bá gbé tán ó kábàámọ̀ pé kí ni mo wá gbé irú ìgbésẹ̀ báyìí sí kí ló dé tí n ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tí mo ti ẹ̀ sọ síta ẹni tó yẹ ń sọ fún mo sọ fún ohun tẹ́tọ̀ ìwà fún ni pé bó o bá ti pè wá ìwọ má dárúkọ ẹ kan sọ nǹkan

0: àìfin tí ń bẹ lórí ẹ̀ ni pé àìbù èèyàn
1: gbogbo
0: oníkálukú wa ló ní tiẹ̀ lára.
1: ọmọ bá tán ajá má jẹ̀bi ẹni.
0: ọ̀gá mi Alhaji Majid Jogbo ẹ ṣe mo ti rọ́wọ́ yín. èèyàn mi mú ìwà Michael Falọ́wọ̀ Ládẹ́jọ́ ẹ ṣe mo rọ́wọ́ tẹ̀yìn náà. Engineer Mayowa.

0: ẹ ti mọ gbọ gbogbo àwọn èèyàn ti ń sọ láti ìdájí òní ká mọ fàsìkò ká mọ fi kí ọgá wa
1: èmi mọ rírì rẹ ọlọrun
0: abátúndé ọláwúwo
1: mo mọ rírì rẹ
0: tọjọ òbí ká mọ fòní ká fi mọ kí èèyàn wa abimbola sadi
1: kí orí mo ṣe dánsà kílẹ
0: ọmọ dádì kí wọn kú ọjọ òbí òní ká mọ fàsìkò àsìkò ká fi mọ kí àláfídà kọdún ìti wa nìkan
1: ìgbóyin
0: ẹkú ọjọ́ òbí òní ọ̀pọ̀ ẹlẹ́sìn láyé láàyè ọdún tó ń bọ̀ ojú wa náà ni ó tún ṣe kò ní sẹ́yìn wa. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ́ mà.
2: Ẹ jọ nọmba káàṣì ẹ̀tẹ́ Músítà ń sìn án.
0: Ká tún pè fún yín.
2: Nọmba káàṣì ẹ̀.
0: Òun lẹ fẹ́ gbà. Tẹ red button kí n lè pé kẹ lè ráyè táìpù ẹ̀ lẹ̀ ṣe ti gbọ́. Amen amen ma. Nǹkan tó bá dunni ní pọ̀ lọ́la ẹ̀ ni. N tó kan àwọn nu. Nọmba káàṣì ẹ̀ ni. *347*1004*2#.
1: Ìyá tẹ́gun lọ́lọ́run ṣe bí torí mi lọ́lọ́run.
0: Fún ìdí èyí ó yà.
1: Kò fẹ́ láfẹ́.
0: Kí ni nǹkan tẹ́ fẹ́ sọ tó jẹ́ nǹkan?

0: ni nbe lokan yin te ni idi advice le lori nkan wo ni nbe lokan yin te ni idi moran
1: ba le da ke ni seju kan ko ni se ke nikan
0: lo to erun bayin pe bo le se fe se
1: oba to se yi be
0: erun bayin pe oro yin te ba so sawun eyan ni mo tawun eyan ba wa ko se en to fe mo pe yin ni e sa mo ti daru e mo daru ko yin
1: emi ba lahun
0: sele kan so n to sele je ka won eyan ba yin da si senti o buyin ni kaluku wa lo ni ti e lara
1: emi elese mo mo ri re o olope bo sa
0: gba mo nbo na e je nlo taja mo nbo
1: emi elese mo mo ri re o
2: olope bo sa 96.7
3: Balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steez, gbogbo Peter Yoko, Kobia, Misty Peters, Jagunlabi ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì, àkànṣe Peters, ètò ó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room, tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit, láṣiṣẹ́ṣiṣẹ́, kí àti sùn tó wá fẹ́ dogun, èèwọ̀, ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà, 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. Our distributor, call 0704-318-3929. 50 Beaters, NAFDAC in Jolote.

ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé. Workersday Cashport yẹn gan lọ fàáfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International fíròlì lágbára. Líléṣẹ́ wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrògbọ̀ kó lè jọba. Iṣẹ́ ẹ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọkù lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Gaari processing machines. Popcorn and palm oil machines. Chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsaná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International. Ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
3: Miliki special.
4: Ajaba miliki yo.
3: Ajaba le to tutun nene. Pẹlu awọn boys Ọlọrun ti o niro ni. Remi ati Remi. Remi Adesina Big Man presenter. Pẹlu Remi Babajide MC General. Lago mẹrin kọja aṣẹju mẹẹdogun. Di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ Eti Friday. Ni ikanni Lagelu 96.7 FM. Entertainment program. Lẹ́nu bíi kìlìṣì. Ètò ta fi ń ṣègbàládùn weekend. Èdè, àṣà, ẹ̀fẹ̀, ẹ̀rin àárín tàkìtì. Lẹ máa bá pàdé lórí ètò. Miliki special. Lábala lábala lẹ̀tọ́. Abala àkọ́kọ́. Torin tẹ̀fẹ̀ níbi tí rẹ̀mí àti rẹ̀mí ti máa gbé yín débẹ̀. Pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó. Abala kejì kí ló ń ṣẹlẹ̀? Ládùúgbò yín. Níbi tẹ́ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí.

0: Eka bo pada la tojo oja o. Mimi ni tombile aye o. Eya ba se nbe lori eto yi. Lokan ojokan ejeje eja so. To ni se pelu nkan asire tin be lokan yin. E pe wa. Pelu number 0913370 8675. Baba kuro nbe mi ti mo fe ja lo ni pe ka lo toju bole.
1: Ope ni mo mu wa sodo re yi layi. Ope ni mo mu wa sodo re yi layi o.
0: Hello.
2: Hello, Kale.
0: E Kale sir.
2: E Kale sir.
0: Yes sir.
2: Mo ni mo n se mo nilo amoran ni wa mo be mo le kankan yen si gbogbo Nigeria ta mi amoran
0: se nkan asiri ni se n to je pe ordinary person le gba yin lamoran ni abi n te le so sita
2: nkan ti mo le so sita se pe mo nilo amoran idile lori n o de wa o ko wa wo ni kan wa mo be mo le so
0: nkan meji ni se ri ki se gbogbo imoran niyan le gba lori eto yi sugbon imoran to je pe e le reni te fe so fun te pe ko se anybody te le so fun ohun la mo accommodate lori eto yi so be la re
2: e ko ten ti mo le ti mo le so fun
0: oye so e je ngbo yin
2: okay o se le ni 2015 emi ati n pe ni girlfriend dayan o se pe kankan ta papọ wa pọ o loyun in time o ti ma loyun yẹn wa ni pe ati ti lo abẹ ti mo ni kunu o le jẹ mo pa se mi naa a gba ipo ti pa la ona o fi ohun fẹ yi si
0: e ba sọrọ ni yen break e ba so straight
2: okay o lawon bi ohun fẹ ri ni so o ta yọ ju won
0: leyin igba ti girlfriend yen loyun tan gba yen abi
2: bẹẹni mo yọ
0: ju 2015
2: ya ni bye wa ni ki n fẹ pe pe ipa wo ni n fẹ ko le lori pe emi na ti mo de time yen de ri se jade ye mo se jade se si ni wọn pa pípé labẹ́ ṣe sí pé ó ti yá ju pé kan báyìí pé church le ṣẹlẹ̀ láwọn dẹ̀ ń lọ sí àwọn òṣìṣẹ́ ọmọ tuntun àti fani ìyẹn ká sí mọ́ta ni pé máwọn òbí mi wá àwọn òbí mi yọjú wọn ní ìgbà táwọn bá lè kó lè lórí sí àwọn ọmọ àti so during that period ẹ̀gbọ́n mi wà lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n mi ní wá pé wọ́n á máa fún un ní ìtòhùn tó wọ́n á lọ so during that time ma fowó ránṣẹ́ kan ògbó tẹ́gbọ́n bá fún mi mo ṣe ní ọba rí fún ìṣiṣẹ́ mọ́ra wọn àti àmà fi ránṣẹ́ ká má fọ̀rọ̀ gùn ta ó bímọ so ọmọ yẹn wá pé ìwà àmọ̀kan tó ń ṣẹlẹ̀ mọ́ orí mi ti wà lẹ́kọ̀ọ́ ìbàdàn ni ìbàdàn lọmọ yẹn wà so mo ṣá máa ń send owó ogun nǹkan rẹ everything ogun kan tí mo rẹ gbà tó di pé ní everything àwọn ẹ̀gbọ́n mi náà support wọn àtàṣe gbogbo ẹ̀ ó wá pé ọmọ yẹn wá pé oṣù mẹ́jọ ó ti gbé ọmọ yẹn ni ó fẹ́ lọ dọ́pẹ́ mọ́ mi torí pé ó ti mọ iye wọn ó gbé ọmọ yẹn lọ dọ́pẹ́ ó ṣàṣọrọ sílẹ̀ pé òun ò lè máa tọ́jú ọmọ mọ́ òun náà fẹ́ continue life òun converse kíní kan òun ò lè ṣe everything mọ́ pé ó ṣàdọ̀pọ̀ ọmọ fún wọn pé òun ò lè ṣe anything kankan lórí ọmọ mọ́ ó ṣàṣọrọ sáwọn òbí mi gan ó dọ̀pọ̀ ọmọ yẹn fún wọn àwọn òbí wọn á pè mí pé lágbájá báyìí ó ti gbé ọmọ wa o pé kó dẹ̀ ní òun ò lè tọ́ ọmọ mọ́ àwọn obìnrin ti ní mọ ìdààmú mẹ́rin bá mi tọ́jú ìgbà yẹn kọ̀ọ̀kan báyẹn ká má pọ̀rọ̀ gùn ṣá àti létàlétà èmi wá gbọ́ pé ó fẹ́ fẹ́ ẹ̀mí kan ó sì mí lẹ́nu yẹn so ẹni ẹ wá fẹ́ bá a ṣe nìkà wọn ní nǹkan tó máa àwọn mùsùlùmí pé tó máa ń ní nìkà ìfún àti ní ti wẹ́dùn kan ṣá so torí ẹ̀ ló bá fi gbé ọmọ yẹn ló ti lọ tọ́pọ̀ ọmọ yẹn fún mọ́mì àwọn ọ̀rẹ́ mi ṣàpè mí gbà yẹn pé àwọn gbọ́ pé lágbájá báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí o wọ́n kọ́ bínú pé màá wá pé màá dàbí irúgbìn nǹkan kan báyẹn pé tí wọ́n yé nǹkan nìyẹn ṣe pé àwọn òbí ẹ̀ náà dẹ̀ fọwọ́ sí nǹkan kan báyẹn inú ṣàbí mi àwọn wọ́n mi ní kí n gbọ́dọ̀ yọjú mi gbọ́dọ̀ wá tó gbé kí n sílẹ̀ pé kékeré kọ̀ọ̀kan báyẹn fún máa fọ́ òògùn ṣá lẹ́yìn àtàyẹ èmi àti ẹ a nítọpọ àtọrọ mọ a ṣe everything.
0: Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ ẹbí ìfẹ́? Ẹbí ìfẹ́?
2: Nǹkan tó wá ṣẹlẹ̀ gangan ni báyìí gangan sí lẹ́yìn ọdún mẹ́rin lẹ́yìn àti 2015 yẹn 2015 tó ti bí ọmọ tó ti gbọ́mọ lẹ̀ tó létà ó wá yá ní ìtú wá ń tọ́bù ni ó ní òṣà fẹ́ rí mi ó fẹ́ rí mi ní 2024 ó ní òun fẹ́ rí mi mo wá lọ yọjú pé kí ló ṣẹlẹ̀ ó wá ń ṣàlàyé gbogbo ìfẹ́ fún mi pé kí n mọ pé kí n dá ìjọ pé bóyá ẹlẹ́dàá mi ni ó fi àjẹ òun pé gbogbo ilé ọkọ tí òun wọ̀ gbogbo tó ń bá bímọ láàárọ̀ gbogbo tó wá máa di alẹ́ pé gbogbo tó ń bá lóyún ní oyún ẹ̀rùn alẹ́ pé gbọ́ tó ń bá rọ́jú sí ọmọ yẹn ọmọ yẹn máa padà gbogbo tó ń dẹ̀ ń lọ ni pé wọ́n ní fóun bẹ́ẹ̀ni kankan báyẹn ibẹ̀ tó wá nǹkan tó wá ń ṣẹlẹ̀ gangan ni báyìí gan ni pé ó ti wá ń fọ ṣètò ó ṣàn lóun fẹ́ rí ọmọ ọmọ ọjọ́ sí yẹn torí mi ò dórí àmọ́ mi dẹ̀ ti kó ibi táwọn gbé yẹn kò mọ ibi tó le wá wọn sí
0: ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀rọ̀ àṣírí wo ló wà ńbẹ ẹ lọ bẹ kí ló jẹ́ nǹkan àṣírí tí ẹ lè sọ fẹ́nikẹ́ni táwọn èèyàn ò tí ì bá yín dá sí tẹ fẹ́ jẹ́ ká mú kúrò náà rọ̀ yìí.
2: Nǹkan fáwọn ẹgbẹ́ púpẹ̀ ní tó wọ́n á tòkè ní bẹ̀ ní ìjà ní pé ní ìsìn báyìí àwọn mi wà láò pé ní pípé sí màá tiẹ̀ tó wọ́n ti gbégbùn fún mi pé mo bá ní ìsìn báyìí òun dẹ̀ ń bẹ̀ mí pé kí inú wa àárín yẹn ó wá rújú pé kóun fẹ́ padà sọ́dọ̀ kóun ṣe fẹ́ rí ọmọ òun tó jú báyìí ní ìbẹ̀rẹ̀ lórí àárín yẹn mo máa ń rò ohun tí mo mọ̀ kan tí mo lè ṣe ló jẹ́ kí n rí àrùn ìmọ̀lẹ́kọ́
0: nǹkan tẹ́ ẹ sọ yìí kì í ṣe nǹkan àṣírí ọ̀rọ̀ fámìlì lélẹ́yìí ọ̀rọ̀ fámìlì ni kì í ṣe nǹkan àṣírí ẹ dákun ẹ má bínú mo mọ̀ fún yín láǹfààní láti jẹ́ kí ẹ gúnlẹ̀ ni nǹkan tó jẹ́ pé ẹ rà àǹfààní àti sọ fẹ́nikẹ́ni ẹ pé ẹ dẹ̀ ní trust ẹ fẹ́ sọ síta tó jẹ́ pé tẹ bá fẹ́ sọ ẹ̀rù má máa bà yín àní ẹ fẹ́ sọ síta nǹkan tá a fi accommodate ti nìyẹn. Hello hello ẹ kalẹ̀ 091 23 70 86

0: eyan mejo e dakun ni ojo Tuesday mama kan wa ti won se mama madam Taiwo ya agba Taiwo ti won se ojo bi ton pe 80 ti won si ni ka fa awon eyan ni nkan eyan meji ta mu lojo Tuesday yen ta ni pe o ma ba wa fun eyan to wa legbe won ni nkan eni akoko to jokunrin to pe wa lati loyo ati fun eniyan sugbe lekeji e dakun looto e pe wa a de ko number yin le but mistake wa yin bi ta tin ko number yin le number ta ko sile nigba ta pe ile osa lo ja si e si mo pe yin ko le lowo yi eni ti anike fun belegbe yin ka ma ma yo yin lenu e dakun bi eni na tem gbo wa lasiko yi te si mo pe ati so pe a fe fun yin nkan e dakun be ba gbo wa bayi e pe number ade osun tabi te ba mo number temi e pe ade osun pe number re fa won sita
1: number mi ni 080 34 86 75 71 080 34 86 75 71.
0: Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Kale.
0: Kale. Sorry, I should leave first, sir.
2: Or I should leave now.
0: Again, boss, sir.
2: Colon, sir, no. I
0: mean,
2: don't say. Months of a year, but in Batoria, on da or a mother. We could be. But oko mi ko bale pe ori e mo ni ma so fun yin na
0: e so papa ba ojo nlo ki lo sele sa
2: okay nkan to sele ni pe ni o ti ton ko ya wo mi ko sin le ngba ti ye wo mi ko sin le mo wo gbo oya o need ki wa ba break pad calling ball break pad but igba ti yawo mi kon sin le yan so mo ni oye ke wa ba koko pade so igba be na le mo mu adie mo sa mu mo ni to mo ra to mo poko fokosi to mo fokosi but ko da bi but mosa o iyan mosa o pe iyan ko se nkoko but mosa mo pe iyan ko da lori na ni mo ni ki ma
0: baba
2: san
0: e teni odun melo
2: mo da mo to 38 years
0: ni je 38 voice ti mo gbo ti dagba boye mo voice yin ni
2: te
0: iyawo yin todun melo
2: in modern was out all my only what to
0: omo yin 30 beat ti todun melo
2: o te 18 years by
0: omo 30 bi
2: ben
0: 18 ti e sure pe 18 years lomo 30 bi
2: o to 18 years
0: okay so on lo si school abi
2: dada even
0: as in school e ma duro e duro mi fe e ma e duro baba e ma so nkan tin ba ti be lowo yin ni ke so mi fe je ka won yan mo pe yin le nsoro se omo yin ti lo o wa university abi wa ni secondary school
2: o wa ni oko wa ni meyeye o wa ni secondary school ba
0: okay mo fe confirm age yin ni so tomo yin ba je 18 years probably yeah
2: ekeji o tun mo bi tele do
0: eduro baba ade eduro mi ani e ma explain ju tori nkan te se mi fe je kan mo pe yin ni nisin iyawo yin travel iyawo yin lo to ojo melo bi to travel lo
2: osu yi ibere osu yi na ni
0: baba iyawo yin ojo melo le iyawo yin o fi sin le
2: taba ye o fi to fa pari bayi o te o ma nto odu o su ko bayi
0: okay kan iyawo yin nkan te se igbawo le se nkan te se yi
2: no ya o fi yin na ni
0: igbawo ose melo seyin ose kan ni abose meji
2: o to ose meji seyin
0: o to ose meji ituma si pe leyin ose meji ti yawo yin travel ti yawo yin o si nle le se nkan te se
2: ben
0: tin ba wa gbo yin daada pelu nkan te se iyawo yin o si nle e wa ni o nse yin be ni pe ke ba yan lajo sepo
2: ben
0: ara yin se be abi
2: ben
0: e si wa re ni te fe ba lajo se papo
2: ben
0: e wa lo mu adiye
2: ben
0: adiye akuko ni abi abu adiye
2: no adiye adiye obere adiye
0: obirin adiye e wa mu obirin adiye ki le wa se fobirin adiye yi
2: mo focus si leyin
0: so em ba obirin adiye obi na npe em ba o adiye em ba lajo sepo
2: ben
0: tori pe yawo yin o si nle
2: ben
0: okay che yawo yin ti wa de
2: o ti de bayi
0: che ti se tele tele ri
2: ni ninu ose ton o man de
0: ki le so baba
2: ninu ose ton bo lo man de
0: ose ton bo ni o de ni yawo yin ma de
2: ben
0: che ti man se tele tele
2: mo nse tele but o ti pe go ninu o ti pe bi 15 years by
0: igba te wa kekere e mo nse e mo ba diye lajo se
2: bayi no igba ti mo nse kekere mo nse die mo nse
0: se wa mo pe nkan te se e ti mo pe nkan te se o da bi
2: bẹẹni
0: emi o
2: ọkọ mi sọ pe ko da
0: ọkan yin sọ ni abẹ mọ pe ko da
2: ọkọ mi sọ pe ko da
0: e je ngba pe boye gbo ede dada so e mọ pe n te nse pe o lodi si ọlọrun go ni fesi
2: bẹẹni nko tun mo se ko da
0: so tu wu se e tu wo boye e tu se njo mi
2: ero o
0: te ba ti
2: le se mo
0: nte se o da ni awo o si le ofin eto ya ibuyan ibuyan a kan paso edin na ni bipe ke mo se be mo nkan to buruku ju ni nte se o ti o da rara je gbo won se ti mo pe ko da un e stop we je ti gbo baba adiyan yen seyin le ni abi adiye nibo
2: no adiye yàwó mi ló ń sìn.
0: Yàwó yín ló ń sìn. Irú adìyẹ yẹn ṣé ìgbà tẹ fẹ́ fi fa adìyẹ yẹn lẹ̀ ṣé ẹ tẹ́ra yín lọ́rùn ni àbí ẹ filẹ̀ nígbà tẹ́ ẹ kàn rí ṣé ẹ tẹ́ra yín lọ́rùn dáadáa ẹ rí pé ẹ tẹ́ra yín lọ́rùn kó tó di pé ẹ fa adìyẹ yẹn lẹ̀.
2: mo filẹ̀ àti even ìyàwó mi rọ ògbà tó ń sílé yẹn
0: lọ jẹ tó ń sọ nǹkan tí mo sọ ni pé ìgbà tẹ mú adìyẹ ṣe mọ pé tó bá yẹ pé yẹn àtìyàwó yín ni lẹjọ ń ṣe nkankan papọ ẹ rí pé ara yín wálẹ dáadáa kẹ tó kúrò lọdọ ìyàwó yín ìgbà tẹ wá mú adìyẹ tẹ ń bá dìyẹ lájọṣepọ yìí ṣé ara yín wálẹ dáadáa kẹ tó fa adìyẹ yẹn lẹ ni àbí pàtẹ rí pé ntẹ ń ṣe
2: kò ṣẹlẹ tó fi lẹ ara mi wálẹ kí tó fi lẹ ó wálẹ kí tó fi lẹ but lẹsẹkẹsẹ tí mo ti wá fílẹ yẹn mo ọkọ mi ò balẹ mọ.
0: ó dà ọlọ́run á darí jìyìn sá ẹ ṣeun.
1: tata ń sòrò mà yunadi bisimika sọ́dọ̀.
2: ó mú yín ṣe ni egede ni ó mú yín ṣe ni ó mú yín ṣe ni.
0: ṣé ẹ rò pé irú eléyìí máa mú yàn ṣeré.
2: Hello.
3: Adéjín bá yàtọ̀.
0: Yes, ma'am.
3: Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀. Mo èmi ni máa gba ọkùnrin ẹ̀yìn. Ó kù mí ní àárọ̀ ọlọ́pọ̀rin. Mo lọ sọ fún fóònù mi. Kò kọ̀kọ́ sí fóònù kò sọ ìkọ̀kọ̀ fún mi.
0: Ẹ̀yin ni.
3: Ìyá Adé ọ̀fun. Mo rí wá sí ẹ̀ṣọ́ rẹ̀ níjẹ̀ka.
4: Okay, all right.
5: Ẹ̀kọ́ ní ṣe yín kò ní ṣe mi yín orúkọ mi Alàbà látọjú olómi ṣe rí arákùnrin tó pè wọlé wàlúlẹ̀ ohun wa sí yé ni o pọ̀síbù bó èyí ó ṣe gbádìí ẹ̀ lọ́wọ́ tí ó máa bá alájọṣepọ̀
4: Alàbà
5: pọ̀síbù
4: Alàbà èmi tẹ rò kébóyé ẹmọ arábìnrin arákùnrin mi rò
5: bóyá èmi ò mọ rí àmọ ní ọdẹ kalẹ rẹ àmúṣe ni
4: pé
5: yóò gbàdí ẹ sára ni ó máa bá alájọṣepọ ni bóò ní kíni yóò ṣe wọlé adìẹ
4: Alàbà
5: o wà pẹlú yín ọgá wa
4: ó dà ẹ mọ jẹun sọrọ ẹ jẹ káwọn èmi ò fẹ máa sọ torí kí nǹkan tó wà tí ò ṣe gbọ ni ṣùgbọ́n
5: àgbékalẹ̀ rẹ̀ ọ̀gá ọ̀wẹ́ ti rí pàmùsẹ̀ wà bí ẹjẹ́ kẹ́lẹ́ mi pé
4: wọ́n ní bàbá
5: látọ̀lọ́mọ ilẹ̀
4: fótó ẹ̀ṣẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kí n gbà pé mi ò fẹ́ sọ nǹkan torí pé ayé tá a wà ẹ̀bẹ̀yàn bá sọ pé nǹkan pọ́síbù làwọn yóò lọ́ọ́ máa ṣerú ẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ dìp nǹkan tó pọ̀ jù pẹ̀lú nǹkan tẹ́ ẹ jẹ́ ká filẹ̀ torí ayé kọ́lọ́ ṣàánú wa hello. Ẹ kalẹ̀ sà. Àmì olóhùn.
6: Ilé kàmáàlú dín ní àlàmù láti ní garage.
4: Yes,
6: sir. Ṣé ẹni ẹ sọ kò lè pọ̀síbù bẹ́ẹ̀? Torí ìdí tí òbí lè pọ̀síbù bẹ́ẹ̀ ni adìẹ ẹni ẹ̀ṣẹ́ kì wà láàyè pẹ̀lú àti sọ pé ó fẹ́ jẹ́ pé kalẹ̀ yẹn fi ń ro adìẹ níbi ó kàn ní wọ́n tó lọ débi nǹkan tó ju ìka lọ.
4: Ó dáa. Mo ti gbọ́.
6: Ẹ̀ka ṣe orúkọ mi Kamaru jẹ́ Alamu.
4: Ẹ ṣeun ọ̀gá mi. Hello.
7: Ẹ̀ṣẹ̀ ẹ̀kalẹ̀.
4: Ẹ̀kalẹ̀.
7: Oṣù tí lọ láti mọ̀ kó.
4: Yes, sir.
7: Ẹ̀yẹ́ni yẹn ló sọ ọ̀gá yẹn ti sọ owó ń mú ọ́n bẹ̀ fún wa yẹn.
4: Ẹja kúrò lórí ẹ̀ ń gbà yẹn. Ẹja kúrò ń bẹ̀ ń gbà náà. Ṣé gbọ́ ẹ̀yìn ara ilé ẹja kúrò lórí ẹ̀. Mi fẹ́ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn. Hello. Hello.
8: Hello.
4: Èmi gbọ́ yín o. Hello.
8: Hello, Zawuri, yóò dárò.
4: Àmì.
8: Orúkọ tèmi dárò láti bẹ̀rù kan.
4: Yes, sir.
8: Ṣé rí àbẹ̀yẹ̀ tó lè ronú sọ́rọ̀ nǹkan bá yẹn? Nǹkan tó sì ni bí mi ṣe rò ó.
4: Mi ò fẹ́.
8: Nǹkan tó sì ni.
4: Ṣé rí mi ò fẹ́ sọ̀rọ̀ jù torí pé ayé tá a wà yìí ṣé rí téèyàn bá àwọn nǹkan kan wà tó yẹ pé ó odd. Ṣùgbọ́n the more táwọn èèyàn fi ń sọ wípé ó ṣẹlẹ̀ náà ló máa ń tí ojú ẹ lò mí síbẹ̀ onímìsí fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn wà very sensitive fún morality àwùjọ kò sí nǹkan tí ò pọ̀ sí bù.
8: Nítòsí ọ̀dọ̀ wa ṣé ń gbọ́ mi ẹni ètò ẹ̀kọ́ ń ṣe ẹdìyẹ ẹran ni bàbá àti ìparí sáìtì wa mẹta lọ fi society ń jọ́nà èmi ni mo ká ń jọ́nà mo wá sọ̀rọ̀ ẹ̀ fáwọn landlord meeting bẹ́ẹ̀ níjọ yẹn but torí pé mo ti witness ẹ̀ rí ó ṣẹlẹ̀ ni kò gbọ́dọ̀ parí rọ́bà mọ́ra rẹ̀
4: èmi tiẹ̀ ti rí adìyẹ rí dáadáa.
8: Ẹ tó tó darí.
4: Èmi ti rí adìyẹ rí dáadáa ṣùgbọ́n kì í ṣe nǹkan tí wọ́n lọ máa sọ pé possible káwọn olùmí kẹlòmí mọ lọ máa try ẹ.
8: Mr. Yato. Orí yóò ní ìdárò. Ṣé ẹ rí bí mi ṣe wà yìí? Mo ń ṣe Tọ́kì. Mo sì máa ń gbé Tọ́kì mi gùn dáadáa. Màá bọ́ mú abo mọ́lẹ̀. Akọ wa gùn. Ṣé o kò kí ẹni tó sọ̀rọ̀ yìí kò parọ́? Ẹ má jẹ́ àbọ̀dọ́. Àwọn tá ń sọ pé bóyá rọ̀ ni torí báwọn ò wọn witness irú ẹ̀ rí. Oní. Ibi tó ń kálukú bá sì rí dé ni ó sì sọ mọ́. Dáúdà láti bẹ ẹrúkà kò ní bàjẹ́.
4: Ẹ ṣeun ọ̀gá wa Dáúdà láti bẹ ẹrúkà. Hello.
9: Yes,
4: ma.
9: Ẹ̀ka ayé ọ̀pẹ̀tù.
4: Yes, ma.
9: Àbájá ẹ̀ láti lè nípa lórí bẹ̀rẹ̀.
4: Yes, sir.
9: Ìfẹ́ bàbá yẹn fẹ́ kọ́ sí bẹ́ẹ̀. Dáadáa, àwọn tó sọ pé ọlọ́run pàrọ̀ báyìí ò parọ̀ ní nǹkan tó
4: ṣe. Èmi ti rò bóyá wọ́n mọ bàbá yẹn rí. Wọ́n sọ pé kò pọ̀ sí bù. Mo rò bóyá wọ́n mọ.
9: Ní ìwọ́pọ̀ bóyá wọ́n mọ̀ nínú. Ṣé bóyá ló ń sọ pé kò pọ̀ sí bù. Nǹkan tó ṣe ni o. awa paru re do e mo re emi na fe fun se wa to fe fun lowo to ba paru do e mo re ni to se ni o to la ti jori emi ti jori ni mi re o so be se wa daye ba di re ajo se se nkan to se ni o paru mo re ati se wa won fe gbowo fun awa paru re do e mo re nkan to se le ni.
4: Thank you.
10: Hello.
11: Akweto sir.
10: Eto ni yes.
11: Akweto.
10: Yes.
11: Seri bi te bi te ma re je lo mo o ninu aye. Agbo ti ketekete, agbo ti malu. So ti ye ni le. Agbo ta le, agbo te wure. Se an so ke ko po ti bi. Bi to ba bi to ba joko de lo mo, bi to je ba ri de lo mo. O po ti wu da da. Apa ti ti mo yo bi tera re lorun. Awa don lo bi se nkan kan. Ki ka pe yen. Wa so pe ko possible ke ki bi to ba de lo gbe. Wa so pe ko possible mo laye. O n to possible to n se de da nu aye ni.
4: E se mo ga mi. Hello.
12: Hello e ba kale.
4: E kale.
12: Oruko ti mi te wo ga ni o.
4: Yes
12: sir.
4: Yes sir.
12: Ti e ri nkan ti ma yan se yen. Nkan to se gogon lo so yen o. Ti e ri te ba re yan to ba se ru nkan be yen. E gba pe ni to se ru nkan be yen ni ti o wa oke. Because iru e na se le lodo wa nje ogun mi bayi. Eni kan se ru nkan be yen. Adie ye je ku street. Wo ni to se ru nkan be yen ko wa oke rara.
4: Mo vi so pe wa bi in to ba sele si yan ti yan le so sita eko ti nbembe ati imoran ta le gbe ni na la fe fun. Wa bi lati denikeni lebi sugbon ohun to tabuku awujo ni ohun ti o si gbora la ni. Hello.
13: Oya to baba.
4: Ora sa.
13: Nko ni se nko ni se mi.
4: Amen.
13: Abaz la ta kanran ni.
4: Yes sir.
13: E de seun eyan wa o.
4: Olorun.
13: Olorun ma ten si waju awon kan de se fun won na ko ni tan lowo won.
4: Amen.
13: Won dupe dupe lowo yin kan. Seri nipa oro ta n solo eni ija oba ni pe re lokunrin Olorun ni jadi firifiri
4: amen
13: ko se ti o le sele ajabuyan je o mo sere dada iyan ba jaje ni o joyan loju pe la se riri eni to den so ibo bo se n soro n ti ri pe n to se ni to na ba wa n gbo wa bayi ko belon ko lo mo je ko se ru e mo emi na wa so ati ati asiko yi ba belon gbogbo emi buruku to je ko le wa se lokan ko lo yo ko lokan re
4: amen
13: oga wa aye oni mu wa
4: ami olorun oba hello
14: e kale o
4: yes sir
14: oh nkan ti ma yen se nkan to se lo so yen because ta ba wo time koro nígbà tó oríṣiríṣi ń ṣẹlẹ̀ yẹn tẹ bá wo àwọn nǹkan yẹn náà ṣẹlẹ̀ ní china ń gbà yẹn náà ó wà lórí social media
4: bẹẹni ó ti
14: rí bẹẹni agric fọdọ tẹ bá rántí nǹkan yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn náà taari lórí social media tẹ bá understand nígbà time kòró yẹn
4: wọn
14: china yẹn tó gbé obìnrin ó gbé àti àbò sọdọ báyìí tó dẹ̀ ń bá ṣe
4: kò tí ẹ ṣe é sọ kò ṣe é sọ kò ṣe é máa fetí gbọ́ iṣẹ́ ohun tó ṣe fetí gbọ́ dídí mo fi fẹ́ ká tà láti ẹjẹ́ ká pẹ́ ọ̀rọ̀ yìí lẹ̀ já kúrò bẹ́ ẹ̀ torí the more ayé tá a wà yìí kọ́ lọ́n ṣàánú ìbàjẹ́ lọ̀pọ̀lọpọ̀ fi ń ṣayọ̀ ohun táwọn èèyàn bá rò kí bóyá kò ṣeé ṣe kò ṣeé fi tí gbọ́ yóò wá di pé mo sọ pé kí lójú ò rírí kí lójú ò rírí ẹ̀ tún fi mọ́ boost lójú òrìrí ẹ̀ tún máa sọ pé ẹ ṣe ìkíni kí ló ṣẹlẹ̀ sẹ́nìkan tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí ayé ń ṣerú ẹ̀ ní já stop ẹ̀ gbà tá a gbọ́ ti arábìnrin kan ní nǹkan bí oṣù bíi mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn tí gbogbo èèyàn pariwo ha kò tí ẹ̀ ṣeéṣe tí kò ṣeé gbọ́ láti tí ọ̀rọ̀ rírùn gbáà bóò ni ó ṣe wá pé èyí ò wá pé obìnrin ìta pé kó mọ̀ bọ̀ láti wá bá ọkọ rẹ̀ àkótí ẹ̀ ṣe gbọ́ rárá nǹkan burúkú leléyìí o bolayé wá ń lọ báyìí ìmájì ìyàwó ilé kó wá máa pé obìnrin ìta gbà tá a fi wo orun comment section àwọn èèyàn bẹ̀rẹ̀ tí ń sọ pé kí ni
0: moye we se wa je titun ni ai moye awon eyan se daada yo a mo je ka won ti won yi se iru e kan ma ro pe ah imaji ase mi mo lag behind ase mi ni mi o ja e wa dakun ibo laye ni lo olo ba ko mo sanu wa hello
15: hello e bu se o
0: yes sir
15: ile aye gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ibi téèyàn bá wò mọ́ náà ní orí ẹran mọ́ pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́hún kì í ṣe wà gidi kí wọ́n gbìyànjú kan kú ń bẹ̀ ẹ wo gbà kan wọ́n ní ẹlẹ́dẹ̀ òbí ọmọ èèyàn ẹ̀yìn náà wò ẹ yẹ kí yóò gbé sílẹ̀ àkáì tẹ́lẹ́dẹ̀ fi lè bí èèyàn òye òye wà báwọn tó gba àwọn nǹkan yìí kò dáa láìsí àwọn nǹkan yìí náà àwọn ààyè kan wà tẹ́ ẹ lè lọ láti lè lọ tẹ́ra yín lọ́rùn fún nǹkan ẹ̀fẹ́ ṣe yẹn láìsí kókó yẹ́ mọ̀ bẹ́ẹ̀ kó àkókò irú àwọn nǹkan yẹn àwọn nǹkan tó jẹ́ bí àwọn tó lè kó bá ara èèyàn ó wà lára rẹ̀ ẹ gbọ́dọ̀ tíráì rẹ̀ mọ́ rárá ẹ mọ̀ tiẹ̀ dídí ẹ̀ kò dáa ìlú lè fẹ́ ná tẹ́ fi lọ tẹ́ra yín lọ́rùn ìyẹn sì pé ju kẹ́ mọ́ bá dábà ṣe lọ ọlọ́run ni kúrò làákà yín o mẹ́wàá ń bẹnu ayé
0: ọlọ́run
15: mẹ́ta burú ó kàn wá.
0: Àmì ọlọ́run. Ẹ ṣeun àǹtí Debbie, thanks for the gift. Hello.
16: Bàbá.
0: Dr. Rado.
16: Bàbá Tomi Bàbá.
0: Bàbá mi.
16: Ìmọ̀ni Wáyẹ̀ntì Ẹ̀mọ̀ni sọ̀rọ̀ sọ.
0: Àmì ọlọ́run.
16: Àlàáfíà fún Rodo.
0: Ọmọọba Gbẹ̀ngà gbajúmọ̀.
16: Gbàgbọ́ ọlọ́run bí lẹ́dùn máa rè. Gbogbo obi ọgbọ́n ìmọ̀ òye làákàyè ti ń wá èso ní tìmọ̀ bẹ̀rù. Ìmọ̀ bá yín ẹ sì mọ̀ rí mi ní làgbọ́ ọlọ́run. Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí àwọn tó ń sọ̀rọ̀ ti fi làákàyè sọ̀rọ̀. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ ṣe nǹkan kí wọ́n kọ́kọ́ dúró kòkòrò náà pé ǹjẹ́ ni wọ́n fẹ́ ṣe sún lẹ́tọ̀ ṣá. Tí ò bá lẹ́tọ̀ kí wọ́n kú ń bẹ̀. Torí pé téèyàn bá kú ń bẹ̀ inú padà jẹ́ bíbọ ọbẹ̀. Àtẹ̀mí àtẹ̀yìn àní ṣìṣe lágbọ́ ọlọ́run. Àlàáfíà fún rétò.
0: Ẹja tún wo ọ̀rọ̀ àṣírí mi ẹja kúrò lórí yìí ẹja wo nǹkan tó tún jẹ́ nǹkan àṣírí mi tó lè sọ síta ṣé ẹ gbàgbé wípé ìdálò níṣèlú lórí ètò àìfẹ́ bùyàn
17: lẹ́ẹ̀kan sí orúkọ mi ni kàmáàrù ní aláàmú láti ní garaajì ẹ rí jíjá dẹ́ẹ̀bù wa lọ náà sí nígbà kan ara ní ọ̀yà kò gbà ní ilé àwọn dáadáa màálùú kiri yẹn níṣẹ́ wọn dáa màálùú wá sí ẹ̀gbẹ́ ilé ọ̀dọ̀ mi sẹ́ńgbọ́ wá lọ gbá màálùú kan ní ọgbà lẹ́nu ọ̀dà lóun ó tún lọ bá màálùú kejì ọgbà lẹnu màálùú kejì rẹ ẹtú tí a fi ń wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ tí ń bọ̀ jẹ́ pé adìẹ kéré sí àwọn nǹkan míì tí o ti bọ́ sọ yẹ yẹn màálùú gangan ni mo rí físíkálì tí mo rí
0: bá ní àná. Bàbá ẹja kúrò lórí ọ̀rọ̀ yìí ẹja kúrò ń bẹ̀ ẹja kúrò ń bẹ̀ ṣe gbọ́ bàbá ẹja kúrò ń bẹ̀. Ọ̀rọ̀ àṣírí kí ni nǹkan tó jẹ́ nǹkan àṣírí míì ti ń bẹ lọ́kàn rẹ̀ tí wọ́n náà fẹ́ sọ síta tàbí tó nílò ìmọ̀ràn lé lórí nǹkan tó jẹ́ nǹkan àṣírí ti ń bẹ lọ́kàn rẹ̀. Hello.
18: Hello sir.
0: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ mà.
18: Ẹ ká ní ọ̀gá wa.
0: Ṣé nǹkan àṣírí lẹ fẹ́ sọ mà? Ẹja kúrò lórí nǹkan yìí kí ni nǹkan àṣírí ti ń bẹ lọ́dọ̀ tí ẹ gangan nǹkan tó ṣe pamọ́ tẹ́rù ń bá wọ̀ náà láti sọ síta tó o ṣe pamọ́ o wá fẹ́ gbé ìgbésẹ̀ ẹgbọ́ mi o fẹ́ gbé ìgbésẹ̀ o wa mọ ìgbésẹ̀ tó fẹ́ gbé o sì fẹ́ jẹ́ káwọn èèyàn advice yẹ. Hello.
19: God bless you.
0: Sọ́ra ṣe ẹ fẹ́ sọ nǹkan àṣírí ni
19: àbí fẹ́ sọ nǹkan àṣírí mo fẹ́ kí n tó ìyàwó dán.
0: Thank you sir. Ẹ má bínú mi fẹ́ jẹ́ ká sọ sọ́rọ̀ yẹn mọ́ torí n tí ò dùn gbọ́ létí ni. Ìmí ìní já mú ẹlọ ẹ̀kálẹ̀.
20: Ẹ̀kálẹ̀.
0: Sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ màmá.
20: Ara àṣírí.
0: Ó yá mò ń gbọ́ yín.
20: Ọmọ mi kan ni mo fẹ́ sọ.
0: Màámi ẹ bá mi jí rédíò yín lọlẹ̀ àbí kẹ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́. Oya maami.
20: Ọmọ mi ni ọmọ ẹgbọn mi.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín maami o. Bẹ́ẹ̀ ni ma.
20: O dẹ̀ ti ẹjẹ́ mi tó dún. Ẹjẹ́ mi tó dún.
0: Oya yìnyín sódò.
20: Ọmọ ẹgbọn
0: mi. Yes ma.
20: Ọmọ ẹgbọn mi yẹ. Kékeré mi ti fún mi bọ́ sí ọmọ ọdún mẹ́ta sí mẹ́rin. Ìwọ ọmọ ti ra pẹ̀lú ọmọ ti mú ojoojú. Ìyá bàbá yóò gbádùn tí gbogbo ti ya gbèrò ní ẹtì. Ìyá náà ti kú. Mo sábẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ yẹn títí ní ọmọ ti. Òun àti ọmọ ni wọ́n jọ bẹ̀rẹ̀ primary one. Wọ́n jọ kà primary two. Wọ́n jọ bọ́ sí secondary. Mo ka mọ́kànfágún lọ rẹ̀ gbọ́. Ọmọ yẹn sáà dàgbà sọ́dọ̀ mi. Ó fẹ́ yà olùwà sọ́dọ̀ mi nìbàdàn bí. Àwọn alẹ́jọ́ ni ìyàwó rẹ̀ yìí. Àwọn mọ́tò mo sáńtà mọ́tò fún mo pe àwọn èrò alátìlé ká lọ síbẹ̀ ká lọ ṣe ìyàwó. Ìyàwó yẹn dẹ̀ bímọ. Ó bímọ àkọ́bí. Mo lọ ẹbẹ̀ mo lọ bá tó bọ́ ọmọ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. Kò sí ìgbàkan tí ọmọ yẹn sí òfẹ́ gẹ́gẹ́ bí ìyá sọmọ tí mo ṣe.
0: Ṣùgbọ́n ẹ̀yin lẹ tọ, ẹ̀yin lẹ tọ.
20: Èmi mo tọ́ dàgbà.
0: Ó yá màámi ó yá ẹ bá mi lọ ọbẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló wá ṣẹlẹ̀ mà?
20: Àgbẹ̀ tó wá ṣẹlẹ̀ ni pé ìyàwó yẹ ṣàláìsí. Ọ̀nà kìíní ní ọ̀nà.
0: Ẹ mọ̀ júwe rẹ̀, kí ló wá ṣẹlẹ̀?
20: Ó wá pè mí pé ìyàwó ń ṣíwọ́ sẹ́mu ní pílódé. Mo ló dùn. Ọba dẹ́ ẹ̀gbẹ́ wá sí ìbàdàn bí ká mójútó. Kò sá ṣáájú rẹ̀. Ẹlòmíràn ń gbé lọ sí ìlú rẹ̀. Yàn láàṣí. Ọ̀gá ọlọ́pàá mi ìyàwó mi. Àwọn ọlọ́pàá gbogbo yẹn tẹ̀lé. Ọmọ mi ní ọmọ mi náà lọ bá lọ. Kí wọ́n lọ bá ṣe kí wọ́n jọ lọ sí ìlú ìyàwó rẹ̀ kí wọ́n jọ ṣe. Ọmọ yẹn dẹ́ dé. Bẹ́ẹ̀ mo bá sọ fún mo ní kó bá ti kó ní. Ẹdó yẹ kó padà sílùú ibi tó ń gbé kó mọ́ lọ sílùú tiwa gangan. Ọmọ wa máa wọ kù ní inú ilé ó dẹ́ gbà bẹ́ẹ̀. Ọmọ tèmi gangan tí mo bí kánì ọwọ́ rẹ̀ náà mo bí ọmọ òsì. Owó kéré sí gan lọmọ tí mo bí kánì yìí. Ìyẹn ti ń bá sọ̀rọ̀ tipẹ́ fún ìyàwó rẹ̀ tó kú pé ibi ilé ọkọ tó ń wá òun wò nítorá bẹ́ẹ̀ ní ìgbòho. Ẹ̀lóyún àti ìtòrò apájọ tó bí ọdún mẹ́rin bẹ́ẹ̀ kó ikọ̀ apájọ mi ní pé wàá fún ní owó yẹn. Èmi gan lọ dé nínú ọdún náà gbogbo wa lọ ní òfin. Ó tó bí oṣù bíi mẹ́fà jù bẹ́ẹ̀ lọ ni ọmọ bá sọ fún pé nǹkan tí ẹ ní ẹ fẹ́ fún fún òun dẹ̀ ní ìdí ẹ̀. Òun ti ṣe sọ́ọ̀bù tó tó fẹ́ kó ọjà sí. Mo kọ̀ fún mi.
0: Ìyẹn àbí gbẹ̀yìn ọmọ tẹ bí kẹ́yìn àbí.
20: Ọmọ tí mo bí káyìn ọmọ tèmi gangan.
0: Ó yá mà.
20: Òun jẹ bí ẹ̀gbọ́n fún ọmọ
0: yẹn. Wọ́n ó jù lọ gan ó gba bí ọdún mélòó lọ́wọ́ ẹ̀.
20: Ó jù lọ dáadáa ó jù lọ ó gba ju àbúrò rẹ̀ jù lọ. Ó jù lọ dágbọ́ ó dẹ̀ rí ṣe olówó. Láàárín ọmọ mi yẹ ọmọ yẹn yẹ lọ́n sáànú rẹ̀ ó dẹ̀ wọ́wọ́ ṣe.
0: Ó yá kí ló wá ṣẹlẹ̀ màmá kí ló wá ṣẹlẹ̀.
20: Mo tó wá ṣẹlẹ̀ ní yí ọmọ yẹ pé ó bi nínú ìyàwó ṣẹ̀ṣẹ̀ kú. Ó wá sí ní owó ìgbà àwọn àwọn ọmọ mẹ́rinà bí wọ́n là gbà rẹ̀ bí wọ́n là gbà tí mi bá sí láyé mọ́ tó bá ṣe bẹ́ẹ̀ sí ó yẹ kó gbà mọ́ra bí àgbà ibi ti e la ka e lo ni bo se ni ye o to to ye gba si ibi na ibi na ya po gan lati bi odun kan le bayi ki ki mo ba pe oji lo ma wu ka e kan ni gbe se gboro gbogbo awon to je
4: pe mama mama tori ojo nlo ma mama ojo nlo kini nkan asiri to wa nbe ma
20: e ka asiri to wa nbe na nje pe mo ti e se ke ba mi pe ese mi ti mo fi se ye ki go
4: oda mo ti mama mo e mo fi number iranse nisin ki se nta se nisin ni sugbon leyin eto n ba yin pe se ti gbo mama e si gama nkan to je nkan asiri ti eti meji meta ogbo te fe gbe igbese le lori ki se nkan to dun yin la ni ke so nkan ti eti meji meta ogbo ri tabi ti o se so sita sugbon e fe gbe igbese wo pe ikini kin se na ka se emi ni pe mu ka se ni si o *347*1004*2# jawe nti o gba 25,000 naira fun ti ka se laipe hun oro asiri yi mo ni ke pe mi fun ne must daruko yin e kan so n tun sele

0: fẹ́ sọ nǹkan àṣírí. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ sá.
0: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ sá.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ jẹ́ ń gbọ̀. Ẹ bá ń sọ̀rọ̀ sókè díẹ̀, ẹyin voice yín sókè díẹ̀.
1: Ọ̀rọ̀ àṣírí yẹn ni pé ẹni gbọ́ sá.
0: Mo ń gbọ́ báyìí.
1: Mi ò ní torí mi ò ní jẹ́ friend. Mi ò ní obìnrin kankan lọ́dọ̀. Mo dẹ̀ máa ń ní problem tí mo bá kí ọ̀rọ̀ ọ̀dùn. Wọ́n ti ń kọ bí ara sí mi.
0: Ẹ problem wọ́n lẹ́lẹ́ máa ń ní.
1: Wọ́n ti ń wọ́n lè dá mi lò bọ́. Kò tó tóbi 2 weeks mi ni a máa ní problem.
0: Ọ̀rọ̀ àṣírí wo ló wá wà ń bẹ̀ sá?
1: Tí mo bá tó tí mo bá ti wọlé tí mo rẹ̀ tí màá bá ṣe papọ̀. Àwa máa masturbate.
0: Ok.
1: Ẹgbẹ́ ẹ̀fẹ́fà.
0: Ẹ torí pé ẹ rí ẹ tẹ bá kọnu sóbìnrin obìnrin gbà fún yín. Ọ̀rọ̀ tán bá gbà fún yín láàrin ọ̀sẹ̀ méjì ó fi yín lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wá rò bóyá ẹ ní problem àbí.
1: Ẹ tí mo wá máa masturbate ara mi tí mo bá wọlé ìpamá bára mi masturbate.
0: Ẹ mọ̀ fọwọ́ ẹ mọ̀ fúnra yín lẹ́ mọ̀ fọwọ́ pa ojú ara ara yín.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó màá fi release ra mi.
0: Bàbá ṣe rí ọ̀rọ̀ yìí kì í ṣe pé bóyá nǹkan táwọn èèyàn lè bá yín dá sí ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa bí. Therapist lẹ rí ẹ lọ rí therapist ni ó ní nǹkan kan tó ń jẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó ní nǹkan kan tẹ máa ń rò so àwọn èèyàn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní ìlànà yìí àwọn lẹ́ẹ̀lọ rí kì í ṣe ohun tó dáa ní gbogbo ìgbà ìyàwó obìnrin ló ẹ tẹ́ni ọdún mélòó.
1: 29.
0: Ẹ ti níṣẹ́ yín lọ́wọ́. Ẹ tí níṣẹ́. Ẹ ṣẹ̀ ṣe freedom ni ẹ tí mọ ṣiṣẹ́.
1: Ẹ̀bọ̀ mo ń ṣe iṣẹ́ àwọn iṣẹ́ bí.
0: Ẹ mọ̀ tọrù iṣẹ́ tẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹ ń ṣiṣẹ́ tí pẹ́pẹ́pẹ́ àbí.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n ẹ lówó lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyún gan ló yẹ kẹ́ kọ́kọ́ wà bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ àwọn obìnrin semester ìwọ̀n ni dúró. Àwọn obìnrin àsìkò yìí bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ kì í ṣe pé bóyá ẹ ní problem pé bóyá ẹ sì jẹ́ káyà mi ó jábẹ́ ni pé ẹ lórí obìnrin. No. Ẹ calm down. Ẹ kọ́kọ́ wáṣẹ́ náà tẹ bá ti níṣẹ́ lọ́wọ́ tówó ti wà lọ́wọ́ yín obìnrin ó dúró. Tá bá ti rí pé kò sí nǹkan kan wọ́n fẹ́ fi pọ̀ lu pè ní.
1: Bẹ́ẹ̀
0: nǹkan tó ṣẹlẹ̀ nù. Ṣé ẹ ti gbọ́? All right, sir.

0: Adeosun pe number tawun yo pe si.
1: Number ti e o pe si oni 091 2370 8675 091 2370 8675.
0: E kale, e karo.
2: E karo.
0: E ba nsoro soke sa. Hello.
2: Mo so yin ki hello.
0: O ya mo gbo yin.
2: O so pe se ba ni ile ko, ni ile be. Yo do po se ki yin ti ko ile yin, se gbo ta.
0: Teyan ba ni ile.
2: Ye, ile an ya ni ile ko se ki yin po lo, so ki o ti wa npa. Se ki ti ma fe gba owo te mo so owo je bo ni yin ti de si.
0: Ki se n ta n se lori eto yin yen baba.
2: Okay.
0: Yes, sir.
2: Can you tell
0: abi ade osun won ni teyan ba ni le teyan obo tojo wa nro si bi le yin ebe yin bawo le yan o se le se pe ka fun won mo e lo yawo na ni
1: ti won lo wa na bayo na
0: abi
1: ki won lo do rabo bi ori block we na
0: atekun ti e le fe atekun le fe won lo iwa bi ti won ti yawo ni wo ni abi ade yeye
3: be ni o.
0: Hello.
2: Hello.
0: E kale o.
2: E kale o.
0: E soro mi o gbo yin ma. Ki le wi? Oro asiri. Mo e soro soke die mi gbo yin rara.
2: Be
0: ni. Oya. Ta ma mi mi o gbo yin o.
2: O se le yin pe
0: Dẹ mo gbọ́ yín díẹ̀ díẹ̀.
2: Ó ṣe lè rí pé mo ní ọkọ ilé ọkọ mi bọ̀ wá. Ṣùgbọ́n àwọn èèyàn tó máa ń wò kò tẹ̀lé náà rárá. Èyí lè rí pé ilé mi àti ìdára jẹ́jọ́ ní nǹkan pọ̀. Ìyẹn kò ní sílé ìkankan fún wa.
0: Màmá mi ò mò ń struggle láti gbọ́ yín ni. N tí mo gbọ́ ni pé ọkọ yín ìwà tó máa ń wù kò tẹ́yìn lọ́rùn. Kí wàá lè ṣe lẹ́yìn ìgbà tí ìwà ọkọ yín ò tẹ́yìn lọ́rùn.
2: Nǹkan wá wà tó jẹ́ pé mo jù lọ ní ọjọ́ orí. Ṣé èmi kò ní ìwádìí oúnjẹ wọlé wọ̀de?
0: So ẹnìkan bẹ tó jẹ pé ẹni yẹn kéré sí i gan ọkùnrin lẹni yẹn ẹyin àti ẹni yẹn wá jọ ń ṣe wọlé wọ̀de ẹni yẹn ṣé òun náà ti níyàwó kí lẹ wí ṣọkọ yín bẹ ń lébi tẹ wà ni ọkọ yín gó wà nílé. Mo rí pé ṣe rọra ń sọ̀rọ̀ pẹ́fẹ́ jẹ́ káwọn èèyàn ò gbọ́. So ẹ̀yin àti ẹni tẹ́ ń sọ ìtẹ́ ló kéré sí yìí oṣù ọdún mélòó lẹ gbà lọ́wọ́ ẹ̀. Kí lẹ wí? Ẹ gbà tó ọdún mẹ́rìnlá. 18. 16 years. Ẹ gbà tó 16 years lọ́wọ́ ẹni náà. Ṣùgbọ́n ẹni yẹn o ṣó ti marry àbí kò tí marry? O náà ti níyàwó ní. Ok. Kí ló wá ṣẹlẹ̀ mà? Ẹ̀yin àti ẹ̀ ti jọ ní nǹkan papọ̀. Bí ẹ̀ẹ̀mejì. Ok. Ṣé mo fẹ́ bèèrè ni o ẹni tẹ́jọ́ ní ìkápapọ̀ ṣe ọkọ yín mọ̀? Kí lẹ wí?
2: O mọ̀.
0: O mọ̀. eyan ara ile ma binu won ran soro ale la wa mo fe je kawon eyan o gbo so nkan ti wa so le mi so sita fun yin ko si nkan ta fe gba ninu wi pe ki awon eyan pa won lo soro mama teyan teni ba fe jo lajo se papo odo yin ni abi eni bi te ti lo ma lo nse nta kile wi
2: Amo
0: nja de lo ta bi hotel ni abi abi le ore hotel eti ti se le meji bayi ke un te pe fun eri okan je yin ni e fe se mo ni abi ki le pe fun mama mo fe wo nti mama I pe fun ni o ko yen ti court mo fe wo boya mo le

0: bó ṣe ṣẹlẹ̀ yẹn lọ. Wọ́n ní but àwọn wá rí wípé ara yín ò yá. Ara àwọn ò sì gbá Yorùbá ní pé bá a bá ń jà bíi tìká kúkọ. Àwọn sì wá bá yín pé wọ́n lára yín ò yá o ẹ pẹ̀lẹ́ o ẹ ṣe o pé kí lẹ fẹ́ jẹ àǹkò ẹlẹ́ẹ̀jẹun yìí túmọ̀ sí pé ìjà yìí sì ń bẹnu yín ṣe rí pé ìyàwó yín ìjà ti fẹ́ tánú ìyàwó yín pẹ̀lú wípé ọkọ òun ara ọkọ òun ìyá tí ò sì lọ́kọ míì. Wọ́n á ní ká bá ń gbé fún yín lóòótọ́ nǹkan tó ṣe fún yín lè dùn yín o. Pé kí n bá kí n bẹ̀ yín pé kẹ jọ kẹ jẹ́ ó tán. Wọ́n ní láti bí ọ̀sẹ̀ mẹ́ta. Àmì. Ẹ bá ń sọ̀rọ̀ sókè sá. Bàbá mo wà worried. Ìdí mo fi wà worried ni pé ẹ fẹ́ jẹ́ kí ìjà yín ó tán. Kí lẹ wí? Bó ṣe ń bẹ̀ yín.
1: Ó dùn yín
0: bàbá mi. Ṣé rí ẹjọ́ ìyàwó mélòó lẹ ní? Ẹ wò báyé bóbìnrin ṣe rí nù. Ìgbà tán bá ń bínú olówó òun kò mọ̀ pé ìbínú mọ̀ pé lòun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Tán bá ti bínú ìtàn tó bá ti tánú wọn wọ́n tún mọ bẹ̀bẹ̀ padà ni ó ti tánú ìyàwó yín báyìí. Ká lọ́kùnrin ni ó ṣe nǹkan tí ìyàwó yín ṣeun tó sì rí padà ìyàwó ìyá kò tí kò níyà sí yóò filẹ̀ ni pé wọ́n akúkú ń jà. Ṣùgbọ́n ó ti tánú ìyàwó yín ló fi wá báyìí. Ìyàwó yín ni bàbá. Aṣọ tí ń bá ń bẹ lára eegun ni ẹ mọ̀ jẹ́ kó tún wá lọ mọ́ pé gbogbo àwọn èèyàn pé wá bá mi bẹ ọkọ mi kó tó di pé ó tánú yín. Ó ti ló ti tán láti bíi 15 láti bíi ọ̀sẹ̀ mẹ́ta. Bàbá ẹ dákun ẹ jẹ́ kó tán ẹ jẹ́ kó tán ẹ dákun. Àbí kí lẹ fẹ́ jẹ́ ká bá yín ṣe kó lè tán.
1: Ọ̀rọ̀ wo la? Ìyàwó tí ì sí ìyàwó lọ́sí iye ọgbọ̀n wa ti lọ ilé ọkọ. Ó wá jẹ́ pé agídí rẹ̀ ti pò jù tí wọ́n tọrọ bá jẹ́ ìṣẹ̀lẹ̀. Tí ọkọ láyà bá sọ ìyàwó tí ọkọ láyà bá sọ ara wọn. Ọ̀rọ̀ kún ní ìsìn mi. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tí mo ń bá kí ló ṣẹlẹ̀? Lágbo mi lọ́wọ́ ń bá kọ́kọ́ yá mi náà pè. Ọwọ́ máa dì mí tí ó máa mú mi tí
0: wọ́n ti rí aláìsí báyìí pé táwọn ṣe ò dáa.
1: Wọ́n rí ayé ká jọ wáyé. Bí ayé ìgbọ̀nrẹ́ tó fọ́ lọ fà ní.
0: Kò lọ fàáfà o.
1: Lánàá ní sọ́ọ̀bù lọ́lọ́run yẹ mí. Ìgbà lájọ mi délé ayé kò sí mi rí. Ìgbà yìí kàn kọ́ni náà ni mo kàn sí àmọ́ fẹ́ ṣubú. Ìgbà pé ká ni mú kọ́kọ́rọ́ mọ́tò. Wọ́n ti lọ mú nǹkan ní mọ́tò ìfọ̀nà dáìbù mi lọ́sọ́
0: ẹ pẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò jù báyìí lọ.
1: tó bá lọ bẹ́ẹ̀ ti bá kú wọ́n sọ pé ńlọpa mi kò sọ gbá.
0: Èyí
1: bá tó máa pa wà lánìí.
0: Bẹ́ẹ̀ni. Bàbá. Bàbá. Bàbá. Mo ti gbọ́ ohun tẹ́ ẹ sọ. Bó ṣe rí òun ẹ mọ̀ wá bínú. Ìyàwó yín ti rí aláìsí ẹ̀ náà fi pè wá.
1: Wàláì mi ní pírísífù. Tọ́tìtán náà nígbà.
0: Tọ́tìtán.
1: Ẹ̀jẹ̀ kò ń gbà yín bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìmọ̀ yín rí.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo kàn máa gbọ́ yín ní rédíò.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣeun ọlọ́run fún yín aṣọ
1: òye.
0: Ẹ ṣeun bàbá. Ṣùgbọ́n nǹkan tẹ́yìn náà ṣe dùn èmi náà o. Mo ti ní kẹ mọ́ bínú o. Mo ò sì bẹ̀yìn o. Ṣùgbọ́n tó fi jẹ́ pé ẹ̀yìn náà fi lọ na àwọn náà. Ẹ rí pé ó kù díẹ̀ káàtó bàbá.
1: Ọmọ rẹ̀ ń bá wí. Ọ̀rọ̀ ìdìbò èṣù.
0: Mo mọ kò yẹ kẹ́ aláwọ̀ èṣù fún pẹ̀lú ọ̀nà ìyàwó yín ń sẹ́wọ̀n pò náà ìyẹn náà ó le díẹ̀. Nínà tẹ́ ẹ̀ náà wọ́n ó le díẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn náà ní ká wá bẹ̀ àwọn náà bẹ̀ àwọn ni wọ́n wá bẹ̀ yín. Ṣùgbọ́n èmi ò bá rọ̀ yín. Ọ̀dọ́ mo rò àbí ṣé wọn ò tí ì bẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí ìyàwó yóò ti wà bẹ̀yìn rí. Wọ́n ò bẹ̀bẹ̀. Ẹ bá ń gbé fóònù fún yà.
1: Mo ti sọ àdúgbò mi
0: gbọ́dọ̀ nìyẹn pé. Ẹ bá ń gbé fóònù e ba ngbe phone fun won e ba ngbe phone fun ba ngbe phone fun
2: hello
0: mama se beyin atoko yin se nse lati bi ose meta so te yin lorun
2: so
0: te yin lorun yes or no
2: e ba se to tele
0: Mo mọ. Ti ba se pe ara won ti o ya bi. Olorun Olorun mo bo se ma nse nkan. A tori nkan se nkan lo Olorun. Olorun to mo fe ko ti fe je ke tuka to je ke le o sele. Se bo se wa wa yi se eti ni lokan eti lelomi te fe lo fe ni. Te ba wa tuka ni isin bayi ki wa ni ere yin lati joy te fi ni suru abi lati joy se fe lo fun pe e la mo ara lati joy abi mo pe to ba fori ti dopin lagbala mo ti so pa won se yin mo awon na se mo ka won na se sugbo yin na e se inu mi dun pe so pe e jo se ni mama se ele so fun won e gbagbe n tawon eyan so kaakiri e gbagbe ipinu te ti ni olomo je sopo lasiko yi ni nkan ba lo sele kini o mo so yo mo dun yi sugbon pe lanfani ati le roko yin laya atalafia e fi sorry so pe eni omo binu eni omo binu olohun ti o je mo so pe mo binu nu sare e fi yun dupe lowo olohun eni koko yin o mo binu ki le wi e so mi o e so fun won ba pe kan mo binu
2: e ti wa nya lo do
0: nfa a le lo do yara won e lo be e ma lo yara odo won pada emi fe je ke so fun won pe kan ma binu bo je ka won na o be yin tori e meji le jo se ra yin awon se nkan to ku de ka to e na se nkan to ku de ka to an e meji ti won o ba right ko won le wrong ti won ba wrong won le right ibi tan ti lo se won lo to ni abi won lo se nkan mi
2: ima
0: ya won
2: lo to
0: won ti ma bo
2: o ti
0: won ibi
2: le
0: me
2: jolo do
0: won ah won olorun ni won ti lo
2: ebi pe won lo tele tan ba to won
0: sa won ni pe mi pada sugbon tan ba de won lo ti tan nu awon sugbon won ni ebebe e se be ni ko ti tan
2: mi mo pe e so si wa to lu yan pe mo
0: oda eyin mejeji ni eyin na fi nkan ya won mo mo pe nikan lo koko siwo le nikan o bo e wo yin na won gbo wo yin falagba fo mo ti gba be sugbon ebe won ki ti esu kuro esu lo wole won ti wole abi o ye eni kan mo binu ti be se be won nu ya e ti wa romantic die
2: e
0: lo ko mi mo binu ki lori ki oko yi
2: akan o
0: eni akan o mi mo binu ki na so e ba ngbe phone fun won baba mi o fe se ojusaju ni mo fi ni pe awon nikan kokko beyin esu oni raaye nu le yin o esu si ni joba nu le yin olorun ba ti ko je kan ma so pe akan o mo binu lori isare yin o olorun fi je ke ni chance ati so kan ti so fun pe ke mo binu ni isin baba eyin na e mo pe ajo se ni eyin na e so fun iya yi na pe kawon na o mo binu mo rí kí wọn ni kí lẹ pé akeke asake mo binu oya eni ka sake mo bo ko wa sa yin je oya eni mo bo san sumo yin san sumo yin sasake sumo yin san ti sa yin je iro mi o gbo ye kin gbo party
1: wallahi
0: iro mi o gbo ah e so pe kini e je kin gbo pe
1: Emo
0: ani kan sa emo kan mo yin bo kan sa yin je
1: okay
0: kile pe
1: elego
0: kiss wallahi wa romantic o ye je kiss yin ki gbo nbi mo fe gbo nbi mo fe feel e eh mo ti gbo mo ti gbo kilo tuku kilo ku je mo lo se ma je kan lo yara won pada bi kan ku duro si bi di bi ago mefa kan to mo lo be eh eje e ba n gbe fun ya
2: hello
0: se mo na ya la yin pada abi e duro si bi dago marun kile mo ke le ro na de ya ra yin pada abi e duro si bi
2: akosibi ti ale
0: kile wi
2: akosibi ti ale
0: e lo ti lekun leyin gba yen
2: e se
0: ko tope mama o dabo

0: Hello.
1: Pẹ̀lú ẹ̀ka ilé òní náà fún mi ní láríkẹ́
0: o. Àríkẹ́ àríkẹ́ orúkọ ńlá nù. Ó yẹ jẹ́ wo àwọn èèyàn tí a fẹ́ fún ní owó láti ilé ìjọsìn CAC Redemption of Glory. Wọ́n bẹ ní à Mystic Boulevard ní City of Port Harcourt ní Rhode Island ní USA lọ́hùn. Ẹ̀yin tẹ fẹ́ fi owó tẹ fẹ́ fi dá okòwò. Àwọn wọ̀nyí ló kù ní ìṣẹ̀já sáré mu. Hello.
1: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ ma, ẹ kàárọ̀.
1: Yes, ma.
0: Yes, ma.
1: Láti Ayégún mo ti ń pè.
0: Ayégún ẹ̀wọ̀ ń bẹ̀.
1: Ayégún olómi.
0: Kí lẹ fẹ́ fi 50,000 naira?
1: Mo ti rẹ́sì àtẹ̀wá tà ní.
0: Ẹ sì ń ṣe tà nísìn.
1: Bẹ́ẹ̀ni sálà.
0: Ẹ sì ń tà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àṣírí sì bo.
1: Ó ń gbà láwìn ni.
0: Ẹ ń gbà láwìn.
1: Abọ́ márùn-ún. Ẹ̀wà náà abọ́ márùn-ún. Ṣé máa tà tó máa lọ kó fún
0: un? Àṣírí sì bo màmí.
1: Àwọn ọ̀tá fún mi, ó ti ń yarí fún mi. Ó lò náà gbà mí tó ti ń rà ní. Kódà gan bá mi bẹ́ẹ̀ ni. Ní tó lọ yé.
0: Ó yá, mo ti kọ nọ́bà yín lẹ́ ngbà náà.
1: Ẹ ṣe, mo dúpẹ́.
0: Ó dáa.
1: Ẹ ṣe.
0: Hello.
2: Hello.
0: Ẹ kalẹ̀. Ẹ kàárọ̀. Yes, ma. Mo ń gbọ́ yín.
2: Hello.
0: Mo ń gbọ́ yín, màmá.
2: Hello.
0: Hello, mo ń gbọ́ yín.
2: Hello, ẹ kalẹ̀.
0: Yes, mo ń gbọ́ yín sẹ́.
2: Orúkọ mi ni Deborah.
0: Ta ló ni fóònù, ta lọ́kọ́ pè mí?
2: Má.
0: Ṣẹ́yìn lẹni fóònù.
2: Àǹtí mi náà ni.
0: Mo jẹ́ pé èèyàn méjì ló ń bá mi sọ̀rọ̀. Kí ló fóònù ti yín kọ́? Ó ti kọ́.
3: Tó ti dé o, bàbá àti màmá mo rọ̀ wá, ẹ jẹ́ ká sọ mọ́ wa.
0: Hello.
4: Hello, ẹ kalẹ̀.
0: Yes, sir.
4: Ẹ̀yin sáré ẹ bá a kìlọ̀ fáwọn ọkùnrin kí wọ́n mọ̀ ní obìnrin wọn kò dáa.
0: Ẹ̀gbọ́n gbọ́ ọkùnrin mọ̀ pé kò dáa kí n mọ̀
4: náà. Ẹ̀gbọ́n tó ń lọ ẹ̀jọ̀.
0: Ẹ ṣeun bàbá mi, ọjọ́ tí ń lọ ni sàmì ò fẹ́ jẹ́ ká. Hello.
2: Hello.
0: Màmá, kí lẹ fẹ́?
2: Hello.
0: Yes, ma.
2: Hello. Ẹ̀kọ́ ìtumọ̀.
0: Yes, ma. Kí lẹ fẹ́ mọ̀
2: ta?
0: Kí lẹ fẹ́ mọ̀ ta? Kí lẹ fẹ́ ta, màmá?
2: Ẹ̀kọ́ àtọ̀ lẹ́mọ̀ ta.
0: Ẹ sì
2: ta. Mo máa gbọ́dọ̀ náà mo fìdí
0: rẹ mi. Ẹ ní fìdí rẹ mi, agbára ọlọ́ọ̀ ní fìdí rẹ mi. So àmì yàlá. So 50,000 naira ó tó yín fi bẹ̀rẹ̀ padà, màmá.
2: Bẹ́ẹ̀ni bàbá mi.
0: Ọjọ́ Tuesday ni ẹ máa bọ̀, màmí.
2: O baálé.
0: Ẹ ṣe wọn.
2: Ẹ ṣe
0: o, àdúrà yín ọgbà. Àmì yàlá. Ẹyin èèyàn tá a jọ ṣètò tò ní ẹ ṣe gan. Ọmọ ọba Olúwa Fẹ́mi Crown.
3: Ìpele le tó yí.
0: Emo of UK.
3: Ọ̀rọ̀ ìsí ti ló ti
0: mọ. Gbogbo ẹ̀yin èèyàn tá a jọ ń bẹ lórí TikTok, ẹ ṣe gan, thank you very much.
3: Ọ̀rọ̀ àṣírí
0: ló. Ẹ̀yin tẹ̀ ń bẹ lórí Facebook, ẹ ṣe gan, mo mọ̀ lórí.
3: Sori, wá jẹ́.
0: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lórí rédíò, mo mọ̀ lórí. Gbẹ̀ngàn Ọláyíwọlá lórúkọ tèmi. Bí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò, yálà lórí WhatsApp ni. Nọ́mbà ilé tẹ pè mí sí ni 08038484675. Ẹ mọ́ gbàgbé ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà káàkiri ní Amẹ́ríkà tẹ̀ ń gbọ́ mi nísìn. Ẹ bá mọ èèyàn tó lè wa tírélà, tó lè wa tírọ́ọ̀kì, truck driver tẹ́ ẹ mọ̀ pé ẹ láǹfààní àti wa truck driver. Tẹ́ ń bẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà ni òkìṣẹ́ bóyá ń bẹ Nàìjíríà o. Ẹ pe nọ́mbà mi. Mo fún yín nọ́mbà àwọn iléeṣẹ́ tó ń nílò ẹni tó lè wa ọkọ̀. Ó jẹ́ ọkọ̀ truck. Pẹ̀lú owó tó ṣe dáadáa. Ẹ̀yin tẹ bá sì ní àǹfààní pé ọ̀kadà ń bẹ ńlẹ̀ o, tẹ bá fẹ́ fi ọ̀kadà tẹ fẹ́ wá gbé, tẹ fẹ́ fi mọ́ ṣiṣẹ́, tẹ sì mọ́ sanwó ní instrumental tẹ fi sanwó tán. Ọ̀kadà sì ń bẹ ńlẹ̀. Ẹ pe nọ́mbà mi náà bákan náà. Tí mi bá gbé, ẹ send message sí mi lórí WhatsApp.
3: Orúkọ márùn-ún.
0: Nọ́mbà mi lélẹ́yìí 08038484675. 75. Orúkọ Ademola Assist àjọ ṣètò tòní tí ó jọ lọ́wọ́ bọ́tìnì tó wá ta ajá gangan àti lórúkọ Ayọ̀mídé lọ́sìn tí ń bẹ lókè lọ́hùn.
5: Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ tèmi ire àtàwọn làá fi pàdé o.
6: Olúmu Yorùbá Adéyẹ lórúkọ ti tẹ̀mí ẹjẹ́ tún pàdé láàárọ̀ ọjọ́ Ṣẹ́gun ẹ̀sìn tẹ̀ ń gbọ́ wa.